Ifẹ́sọwọ́pọ̀ amẹ̀lẹ̀ ètò tó mọ́yán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

gbogbo olólùfẹ́ ilé iṣẹ́ bọ́n fm radio tó kalẹ̀ sí ìlú Èkó orí àdúrà òwúrọ̀ la wà láàárọ̀ yìí lónìí ọjọ́ ajé monday orúkọ mi wòlíì solomon adéoyè ọdún ayélu ayé maka bíóyè ilé ìjọsìn wa wà ní power line center worldwide csc number 2 àjẹbọlé ní ẹyìn iléepo total ní under bridge lágége lẹkọọ orúkọ jésù bàbá mi wọn ògo ní forúkọ yín ọlọrun gba ọpẹ wa ọlọrun gba yín wa gbogbo ọkàn tó ń gbọ wa láàárọ yìí lónìí ọjọ ajé monday olúwa dáwọlé wọn kí wọn ṣe rere ọsẹ yìí kò dòfò yín ẹni ìyànà ọlọrun lórúkọ jésù olúwa wa ibi tá a fẹ́ kà láàárọ yìí ni ìwé genesis orí kejì nínú ọgbọ̀n tá a mọ̀ sí genesis 28 ẹsẹ̀ ìkejì nínú ogún verse 18 ó ní jákọ́ọ̀bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì mú òkúta tó fi ṣe ìrọ̀rí rẹ̀ ó sì fi lélẹ̀ fún ọ̀wọ̀n ó sì ta òróró sí orí rẹ̀ hallelujah èmi náà fẹ́ jẹ́ kó yà wí pé gbogbo ẹ̀yìn tó ń gbọ́ wa ọjọ́ ajé monday ojú ọjọ́ májẹ̀mú bí bàbá yẹn ṣe dá májẹ̀mú bíi tí ó ti sùn yẹn tó ti lálà àyánú yẹn tó ti fòkúta ṣe rọ̀rí àwa náà gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ monday ọjọ́ tó ṣe pàtàkì ni ọjọ́ májẹ̀mú ni kò sí ń tó fún wa ní ìdánilójú pé èèyàn máa rí ọjọ́ monday a rí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títún mìíràn débi pé yóò lọ sọ́fíìsì débi pé yóò lọ ṣọ́ọ̀pù débi pé yóò lọ bí ọjà ẹ̀ àánú ọlọ́run ló ń dá wa sí báwa náà ṣe wá ń lọ ká máa bá ọlọ́run dá májẹ̀mú pé tó olúwa tó o bá ti dá mi sí wọ́n mọ yàn lógo wọ́n mọ gbé ọ̀gá o a lè mọ fún ọlọ́run gan ní ọ̀rẹ́ ọpẹ́ torí pé ọjọ́ monday ọjọ́ tó ṣe pàtàkì ni ẹ ká máa yàn ọlọ́run lógo ǹjẹ́ lónìí ìbá ti wá ń lọ lónìí ọjọ́ ajé ọjọ́ monday ọjọ́ májẹ̀mú ṣẹlẹ̀ yanu àṣẹlẹ̀ a máa rí tajé ṣe ọ̀nà ńlá fún wa lórúkọ jésù kristi mo gbàdúrà gbogbo ọkàn tó ń gbọ́ wa àti gbogbo olùṣẹ́ iléeṣẹ́ bọ́n fm lórúkọ jésù àbọ̀ ọlọ́run á dájú lórí ẹnì kọ̀ọ̀kan ọ̀run yóò payín mọ́ a máa lọ láyọ̀ gbogbo ọkàn máa bọ̀ láyọ̀ ọ̀nà wa yóò sì

تلون تنسفوها بعد استعاذوا البسملة قل اسبروا وصابروا ورابطوا وتكلها لا لكم تفلون اسسوروا اسما فرعين سوروا اسما رجوا ترينا gbogbo ẹ̀dá tí máa ń ṣe lẹ́yìn wọ́n kalẹ̀ bá ìjèrè lọ́dọ̀ ọlọ́run yóò bá ṣe sùúrù wọ́n tàti àbá ayédénìsì yóò bá gba kádà ayé gba kedere káyà ṣe sùúrù ká sì wọ́n bẹ̀rẹ̀ ọlọ́mọ́sá gbàdúrà wa gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ gbọ́n fm 92.9 àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run fọ́nù kọ̀ọ̀kan wọn àṣeyọrí ìdùnnú tí wọ́n bí àṣejè ọlọ́mọ́sá gba ṣe fún wọn láyé ònìkan kanlẹ̀ àtọkùnrin àtobìnrin àtonílé àtàlejò tó wá ń fẹ́ gbọ́n fm náà ọlọ́jọ́ wọn dá fẹ́nu kọ̀ọ̀kan wa orúkọ mi lẹ́ẹ̀kan sí ni imam alhaji abdulganiyu adébáyọ igi ganga arọ́wàsí àgbà fún ìmọ̀mọ́ àgbà gbogbo olújẹ̀ṣátẹ̀dó national grand chief imam ayatollah muhammad islam of nigeria salamu alaykum wa rahmatullahi wa barakatuh.

0: máyì kúrò òun nìyẹn.
1: Bond FM 92.9 gbogbo àdúrà tá ti fetí wa gbọ́ láàárọ̀ tòní nínú orin àdúrà òwúrọ̀ yẹn a mọ̀ wà tímọ́tímọ́ bí wàgbó tí mọ́rí ànílà lọ́ọ̀dé àní jáde lékú lọ́wọ́ ayé ò ní bọ́ bàtà ọ̀fọ̀ tí ẹnu ọ̀nà wa lágbára ìdùnmọ̀rí bó ṣe máa jẹ́ ni ẹ̀ Bond FM náà lẹ́tí ń gbọ́ wa o 92.9 níbi tá a gbé ń dábí ẹ̀dùn tá a rọ̀ bí orí àwọn ètò wa ṣì ń tẹ̀ síwájú tó bá di bí nǹkan bí aago márùn kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n ẹgbẹ́ ètò ẹ̀tọ́ yìí gbogbo ọjọ́ ṣe rí bó tilẹ̀ yẹ pé wọ́n ń pè wá láti fọ̀ báyìí pé omi pọn láti ojú ọ̀run wọn ni òjò ń dálẹ̀ gidigidi gan lágbára ọlọ́run ojú atura ló máa jẹ́ ẹ lọ fọkàn balẹ̀ kápẹ́ńtà tẹ́ ẹ bẹ́ẹ̀ ń ṣe ẹ kò ní dé orí òrùlé yín ìyẹn ni àwọn ìjì tó yẹ pé ó máa ń kápánù lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá gbogbo ohun tí a ti fojú ọwọ́ ṣe àkókò àbí ìgbà kò ní bàájẹ́ ìyẹn element náà ni wọ́n pè bẹ́ẹ̀ ní èdè gẹ̀ẹ́sì lágbára ìdùnmọ̀rí tó wà di aago márùn-ún ààbọ̀ ètò wa ètò yín ọ̀rọ̀ àgbà yóò dé sí etí ìgbọ́yé pẹ̀lú àṣẹ elédùnmarè aago márùn-ún ààbọ̀ náà ni ètò ọ̀rọ̀ àgbà tó wà di aago mẹ́fà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ire òwúrọ̀ ó máa dé sí etí ìgbọ́ wa pẹ̀lú prophet peter olówó pọ̀rọ̀ kù àwọn èèyàn pè wọ́n ní oríṣi ọba tó bá di aago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bọ́nà ṣe rí apá kìíní náà ni ẹ máa gbà dẹ́mọ̀ pátí sọ fún wa pé a ò gbọ́dọ̀ jáde nílé láì gbọ́ bọ́nà ṣe rí tó bá jẹ́ pé ó pọn dandan ká jáde lé ẹ jẹ́ ká fi rédíò wa kí a fi sí Bond FM 92.9 ká má bàa wọnú súnkẹrẹ fàkẹrẹ náà ni ká lè tètè gbọ́ ìsọfúnni kó tó di pé ó máa ṣẹlẹ̀ la ṣe ń ké tantan fún wa pé ó ṣe pàtàkì fún wa láti rí pé a gbọ́ ètò bọ́nà ṣeré láti lè mọ àwọn ibi tá a yẹ ká ṣẹ́ rí gbà tá a máa ṣẹ́nà gbà tí kò fi ní dín ìrìn àjò wa ní ọwọ́ lóòrọ̀ tìtòrí tó bá da aago mẹ́fà lóní kọ́gọ́ àyẹ́fà lágẹmọ sójú agbo ká tún máa wò ṣàmì kókó inú ìròyìn èyí tó yàtọ̀ láàrin gbogbo àwọn rédíò tó ń sọ̀rọ̀ ìlédè yorùbá torí pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ òwe ọ̀pọ̀lọpọ̀ àkànlò èdè ọ̀pọ̀lọpọ̀ àfiwé tààrà ọ̀pọ̀lọpọ̀ àfiwé ẹlẹ́lọ́ọ̀ àti oríṣiríṣi àwọn àkóónú láti inú ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa náà lè máa bá pàdé lórí kókó inú ìwé ìròyìn ti Bond FM náà ló jẹ́ kó yàtọ̀ láàrin gbogbo àwọn tí wọ́n sọ èrò ìlédè yorùbá àmọ́ rírì yín o torí ẹ wà ń bẹ̀ yẹn náà ni a ṣe wà ń bí ẹ̀yin ní bá a là àwa ní bá a sì ẹ̀yin tún ní bá a sì náà àwa náà tún ní bá a là torí ìpolówó yín òun náà là ń jẹ́ bíbá yìí ó ní jẹnẹrétọ̀ wa tí ó fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ àjọ wà fúnra wa náà ni omi fẹ́ràn ẹja ẹja fẹ́ràn omi ó ti tó 40 ọdún ìbẹ̀rán tí wọ́n àwọn àkùọ̀ sórí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbà ni ẹ

lọ́jọ́ ìbílẹ̀ tí ẹ ṣe 100 ó lágbára ní nàìjíríà wa yìí inú wa dùn ayọ̀ wa kún pé àwọn èèyàn wọn pẹ́ dáadáa láyé a ní àkọsílẹ̀ tó dáa nípa orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n joseph okwabudike ojukwu mfa wọn ní bàbá náà pé ọ

Ẹ̀bà káàbọ̀ sórí ètò bọ́nà ọ̀ṣẹ́rí apá kìíní ilé-iṣẹ́ Bondi Tutu ọjọ́ ajé Monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n ọ̀sán ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ilé-iṣẹ́ Bondi Tutu ọmọ yín Adéolúwa Adéfọlárin Okùn Adé Mr. Pilot ló tún kí káàbọ̀ sí iṣẹ́ tuntun ọ̀sẹ̀ tuntun yóò ẹ máa ṣàkíyèsí ọjọ́ Sátidé tó lọ bì kan orin yóò ní gbogbo ara kù wàá yíyí lórí bẹ́ẹ̀dì báyìí ni àná Sunday rẹ̀ jọba abẹ́ lọ ṣọ́ọ̀ṣì àbáwà jẹ́wọ́ kàtà máa dé ṣọ́ọ̀ṣì láago méjì àbọ̀ ẹ wàá rò pé ẹyẹ ọba jẹ́ ti ẹ̀sùn dáago mẹ́fà kí n sáré wẹ̀ kí n ní jẹun lọ ṣọ́ọ̀ṣì bá padà dé ìgbà jẹun lónìí aago mẹ́ta sí mẹ́rin olú ẹ ti jí sórí bẹ́ẹ̀dì yìí yíyí lórí bẹ́ẹ̀dì báyìí ni rọ́nẹ bó bá rẹ lòmí ò gba fóònù yóò mọ̀ tẹ́ àmọ́ ọjọ́ monday àárọ̀ ọjọ́ monday ọjọ́ iṣẹ́ àyí bí ò bá sí pé olú ẹ fi aago yóò jí sí ẹgbẹ́ kan ni bí ò bá sálámù ni kó mi bá gbàgbó sùn báyìí kó tó dí yóò fẹ́ ta aago méje kí ni ká ti wá gbọ́ ẹni wọṣẹ́ láago márùn-ún àbọ̀ ó wá tají láago méje àbọ̀ ṣé tó ń tọ̀ owó ti ba láàárọ̀ monday àmọ́ ń tọ̀ nù àṣeyí òun alára àgbà yìí dá ẹ̀kẹ́tọ̀ bọ́nà ṣẹ́rí iléeṣẹ́ bond 929 gbogbo ibi tẹ́ ti ń gbé kúkú odò àwọn òbí kan ń bẹ tó jọ ẹ ti rọ̀ darí láàárọ̀ yìí ó bóyá ìmọ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ bí ojú náà máa ń sẹ́ lẹ́gbọ̀ọ́.

0: tẹnuko pẹ lati lẹyin ọlọrun pe ọdọ ni ka gba laaye ko lo soju wa nile igbimọ asofin ipinlẹ eko labẹ ase ẹgbẹ oselu all progressive congress apc gbenga abiola agbelewu for agege assembly 01 ati honorable sukiru enimakure for agege assembly 02 for lagos house of assembly straight ta ma ro ko si niyan o ni 2027 the renew up agenda la farama ẹgbẹ oselu apc ni kaju mote ka fun lojo idibo otunba honorable sona sona no dg for oluwa gbenga michael abiola campaign organization umako gbogbo kede apc progress
1: alagbara ba won ja emi ba won ja gbogbo ijoba esu o to dago
2: yàrá ìjàgùgbò ogolayé fẹ́ni tí iye rẹ̀ bá sí ìjàkadì ni fún ọmọ ológo jacob fi òrujà orúkọ rẹ̀ yípadà orúkọ ńlá àkọ́kọ́ tiẹ̀ náà rèé máa bọ̀ lágége state lẹ́kọ̀ọ́ àkànṣe àdúrà ìṣọ́ọ̀rú fún gbogbo ayé ìwé òṣìrí ọmọ ológo tí ń ṣẹrú orí adé tí ń ṣàgbé náà irú ìpàdé wáyé rí torí rẹ ni kó o lè bọ́ pátápátá lọ́wọ́ èṣù òru ìjà lórí ẹ̀ wòlíì ẹ̀ sì káyọ̀ olúgbóyò ládèjì general evangelist Nigeria ló fa sí lọ́lọ́run fi sí ayọ̀ ìrá sí gbogbo ayé ọmọ ológo má jẹ́ kí ọkọ̀ díẹ̀ lọ́wọ́ Thursday October 1st ju Friday ìṣọ́ọ̀rù alágbára aago mẹ́wàá alẹ́ agége state kò K Wonder lolórin ẹ̀mí fún ìtọ́ni 08033926654 gbogbo ènìyàn abọ́lọ́wọ́ èṣù lórúkọ Jésù.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó fún àwọn ní aṣara lóore tó pé pérépéré.

0: 国王。
1: ilé arákùnrin mi kí gan ló ṣe ọ́ tí ò jẹ́ kó gbádùn àgọ́ rẹ tó mú kó máa pè yí balùwẹ̀ léraléra láti tọ̀ bí o sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlarge ìsétọ̀ ṣùgbọ́n ẹ má mikàn rárá ọ̀kẹ́ prostate wà fún ọ̀kẹ́ prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já ga kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú àtẹ̀gbò tí ò ní kẹ́míkà nínú rárá èyí tó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn lára ọkùnrin ló tún wagbo dẹ́kun fún pátápátá bẹ́ẹ̀ ni o àlàáfíà prostate nǹkan pàtàkì má ṣe wòórán o bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kẹ́ prostate sí ọ̀kẹ́ herbal mixture ní 296 Murtala Mohammed Way opposite Mobosan Yaba Lagos ẹ sì lè pè wá lórí +234 810 08105 website www.okeherbal.com ọ̀kẹ́ prostate ìlera prostate rẹ àlàáfíà rẹ.
2: ọlọ́run ìwà látọ́ bí jù
3: The Evangel Faith Mission Ikotun area fun o si akose aragbayamuyamu isojito ti soru ayipada latoke wa supernatural turnaround ojo meta ni isoji na ma fi waye o Sunday 27 ago mejo ti meji la osan nigbati isoji Monday 28 ati ti bere lago marun abo irole si mejo asale ojo meta isoji ma waye ni 35 Taiwo Street off custom bus stop Abaroje Road Ikotun Eko nigbati isoru olojo kan etatiet ma waye ni 44 Akitude Solola Street Ita bus stop Mafoluku Oshodi Leko Sunday o'clock ni idupe ma waye ni the Evangel Faith Mission it area 35 Taiwo Street off custom bus stop Abaroje Leko
4: won onisoji ni Pastor Fred Onibiyo Pastor Seun Awande Pastor Oluwatomisi Elisha Christopher gbogbo edari baba wa alabojuto agba Pastor Moses Oyeri gba igbala iwoso iyanu ayipada aluyo latoka Jesu loluwa
5: Anybody for APC asowo aje akere oko
6: eyin olugbe ipinle eko akoko idibo gbogbo tun ti wole e si ti mo pe lati odun 1999 iwaju loko ite swadu ipinle eko nlo lagbo osiri na lati enke tojo si gbogbo yin pe eje ka tun se bi ise wa ka jade idibo fun ida ilo siwaju ati fokan bale ka gbaruku tegbo se lu APC bo bada si ka di begbo se lu APC egbe afen fere ka fi bo wa da re bola me ti pada sipo are ka dibo yan omo we ka duro babemi amsat ati gba keji re ara mi lola sonayo die sipo gomina ipinle eko bakan na ka dibo fa won dije dupo so House of Reps, House of Assembly, labi ase ego selu APC. Ego ni felu, kaile tubo ni rolfu mbogbo wa kwa dobata, mbogbo wa wong DJ Dupo Lepsi. Ni wakunju wong o, APC lo leche, APC lo nwa bayo. Honorable Dr. Abdulrasaq Balogun, RFB, former Chief Whip, Lagos State House of Lee, and former CEO, ES, Lagos State Security Trust Fund. Lo ni kwa wai kede yi, APC Progress!

0: àánú. Kòkónú èrò síwájú bọ́dẹ̀ fm náà lẹ́sìn gbánu iléeṣẹ́ rédíò fẹsíwápọ̀ tó ń léwájú nínú nation láàárọ̀ yìí jẹjẹmọ pé ẹni tó jẹ alákòóso ètò ìṣúná owó ohun ìpinnu ètò ọrọ̀ ajé sínátọ̀ abaka atiku bagudu wọn máa ti ń ké sí àwọn tí wọn jẹ aláṣẹ orílẹ̀-èdè germany ìpè kí wọn gbìyànjú láti rí i pé wọn wá dá iléeṣẹ́ lẹ́rẹ̀ẹ́tẹ̀ lórí ìwà nàìjíríà pàápàá jùlọ kí wọn kó owó rẹpẹtẹ táwọn jọ ṣe àpérò lórí ẹ̀ kó lé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà wọn ní ìlépa orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn germany náà ni pé ń gbàjọba ìjọ ọdún 2030 pé owó oko wọn kó wọ tílẹ̀ ọdúnlọ̀ wọlé òkèrè eléyìí jẹ́ nígbà tí àwọn ìgbọ̀n tí wọ́n jẹ́ ilé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tàbí sponsor group tẹ́ pé wọ́n sọ nígbà pé nàìjíríà gbọ́dọ̀ gbìyànjú kó kó ní ipò pé bóyá à ń ṣe ètò pé ètò ọrọ̀ ajé wa ó dúró sójú kan bí kì í bá ṣe pé kí ètò ọrọ̀ ajé wa kó máa pèsè mùdùmùdù fún gbogbo àwọn èèyàn tí gbogbo èèyàn sì máa gbádùn àwọn ohun tó jẹ́ pé ó jẹ́ èrè jẹ nídìí ètò ọrọ̀ ajé wọn ní bí kí okòwò kó máa fẹjú ká máa pèsè iṣẹ́ rẹpẹtẹ fáwọn èèyàn kí owó tó wọlé fáwọn kó máa pọ̀ dáadáa bákan náà kí ìgbésí ayé àwọn èèyàn kó máa nítumọ̀ kó máa ní ìnira làwọn èèyàn máa gbé mọ́ gbàgbọ́dọ́ pé ìpè nílùú Abuja lópin ọ̀sẹ̀ níbi àwọn orílẹ̀-èdè germany àti àwọn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ìgbọ̀n tó ń sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láàrin orílẹ̀ Nàìjíríà àti germany tó yẹ kí wọ́n jókòó àpérò èyí tí wọ́n pe àkòrí ẹ̀ ìpàdé okòwò Nàìjíríà wọ́n ní ètò náà lágbé pé àwọn àjọ engineering federation àwọn náà gbé kalẹ̀ ètò àmọ̀ sí VDMA pẹ̀lú àṣepọ̀ iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè germany ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àpérò yìí náà ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olókoòwò ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n ní iléeṣẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ ìjọba kí wọ́n gbà tó dórí ọ̀pọ̀lọpọ̀ àwọn abánifowópamọ́ tí wọ́n jókòó tí wọ́n sì ń pè àpérò lórí àṣepọ̀ òwò láàrin orílẹ̀-èdè germany àti Nàìjíríà tó yẹ kí wọ́n máa mú kí ìlọsíwájú ètò okòwò orílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà kí àwọn tí wọ́n jẹ́ orílẹ̀-èdè germany kan rọlá ń de ètò òkòwò tó àjọ ṣe wọ́n ní ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè germany sílẹ̀ Johannes Lerner àti ẹni tó jẹ́ olórí ètò olórí igbákejì olórí ètò iṣẹ́ náà tó jẹ́ pé òun náà jẹ́ aṣojú orílẹ̀-èdè germany wọn gbọ́ pátá ni wọ́n wà níbi ètò náà tó sì sọ nímọ̀ pé nàìjíríà dùn aṣọ okòwò pé àwọn òṣìṣẹ́ pọ̀ pẹ̀lú nàìjíríà ẹni ọgbọ́n ìwé ìròyìn the nation láàárọ̀ yìí lárò yìí ń bẹ̀.
1: kókónú wọ̀rẹ̀ náà ló ń tẹ́ àṣìwájú nínú wọ̀rẹ̀ ń dé tọ̀sọ̀ jáde láàárọ̀ tòní wọ́n ní àgbá ṣoko wẹ́lẹ́wẹ́lẹ́ anílé awo kìílà awó màtí nílé awó màtí làwọ̀ wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n máa ti pèsè àwọn ilé tó ń lọ bí òjìlé ní 430 house units fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ kan tí wọ́n pè ní Nigeria Midstream and Downstream Petroleum Authority wọ́n ní àwọn ilé yìí náà ni wọ́n pèsè fún wọn nílùú Abuja ìpínlẹ̀ Kano àti ìpínlẹ̀ ti Èkó lábẹ́ ètò ìjọba àpapọ̀ tí wọ́n pè ní Federal Government Renew Hope City and Estate Program wọ́n ní ilé ọ̀hún náà ni iléeṣẹ́ ètò ẹgbẹ́ ti abánikọ́lé ọ̀nà ẹ̀yáwó ti ìjọba àpapọ̀ FBN tí wọ́n gbàre sí àwọn òṣìṣẹ́ yìí nígbà tó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ọkàn pàtàkì lára àwọn adarí fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń bá yáwó kọ́lé yìí ìyẹn jo àbùkù ó sọ dímọ̀ pé ṣé ẹ rí lábẹ́ mínísítà fún ọ̀rọ̀ iléègbé àti ìdàgbàsókè agbègbè ẹnjà mustapha rabe dama wọn ni ó ń fi ọ̀rọ̀ ààrẹ bọ́lá ahmed múlẹ̀ pé kò ní sí kékeré akọ tí ò ní nílé lórí jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà o pé ìjọba yìí ti ṣetán láti pèsè àwọn ilé fún ènìyàn wọn mẹyẹ bọ̀làkọ ó lọ bí 100 units láwọn ìjọba ìbílẹ̀ gbogbo tá a ní ní orílẹ̀-èdè wa nàìjíríà pé ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ààrẹ bọ́lá ahmed tinubu ìpèsè ilé o àwa ló kọ o àwọn òṣìṣẹ́ ìjọba làwọn náà nigeria midstream and downstream petroleum regulatory authority àwọn òṣìṣẹ́ tó lọ bí 430 ti gbà lé o ẹ má gbàgbé rédíò nàìjíríà náà ó jẹ kápọ̀ máa bá wọn kà á.
2: band fm
3: 2.9 7 a.m. the great morning start to take a oath new look much more goodness
2: band fm
3: 92.9
4: savage descendant of fitifẹtifẹ pé gbogbo èèyàn síbi ayẹyẹ ọdún kọkàndínláàádọrin 69th anniversary ẹbí wọn tí yóò wáyé lọ́jọ́ kìíní oṣù kẹwa ọdún yìí ní èdè city club 28 raufu williams crescent mẹ́sà sùúrù lórè ní dédé aago méjì lọ́ọ̀sì bẹ́ẹ̀ bá fẹ́ àlàyé sí ẹ lè pèsè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0802310758 tàbí 0803051669 alága arábìnrin ọ̀kẹ́fúnni adésínà àti ẹnjìnìà adébọ̀wálé savage kọ̀wé gbogbo ẹbí ẹnjìnìà adébọ̀ savage olùkéde fún bí alájọbíálé ìwà o.
5: Abdulrasheed Kaltoi University AATU òkè ọ̀gbagamọ nípínlẹ̀ Kwara ti di ilé tó ṣùlẹ̀ ẹ̀kọ́ gíga fásitì aládàáni pẹ̀lú ìdàgbàsókè kọ́mọ́ńkóbọ̀ ìròyìn akẹ́kọ̀ọ́.

NUC tó ń mójútó ọ̀rọ̀ yunifásitì lórílẹ̀-èdè yìí tó ti bu ọdún ẹ̀ka ìtúmẹ̀ẹ́dógún ní community health science, nursing science, public health science, laboratory, intelligence and security studies, political science, public administration, mass communication, artificial intelligence, microbiology, industrial chemistry, medical physics, common law, àti common and Islamic law. Tó fi mọ́ gbogbo àpò tí wọ́n ti buwọ́lù tẹ́lẹ̀ pẹ̀lú IJMB ló ti gbìnà yẹ́ ẹ̀kọ́ ní rẹbutu àárín gbogbo. Ètò ààbò tó gbóná tètè ṣàṣàyàn AAT University ní Ayore àkọ́kọ́ First Church. Ìdánwò jáàmbù rẹ kó jàǹfààní ìgbaniwọlé tààrà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí www.aatu.edu.ng tàbí kò pé 0888-398-395 tàbí 0901-99-1412. Ilé ẹ̀kọ́ àdáni tí kì í ṣe fún èrè University of Fọ́mọ orílẹ̀-èdè àgbáyé.

0: àríkẹ́ríkẹ́. Inú ló dé tó rojú kòkó báyìí.
1: Ojú lo ṣe. Ṣé mo ti máa bọ̀ jẹ?
0: Ah, ẹni mo ṣe.
1: Ẹni bá rí ẹbọ ṣe ilé fùrùkọ̀kọ̀ fùrùkọ̀. Bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí dédé wá ni. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ̀ ò ní ti tọ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí bọ̀ mú bí èpò ló fẹnu kan yìí?
0: Ah, àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ni fi ṣe báyìí olólùfẹ́.
1: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé ká lọ mójú tó ara yín? Bẹ̀rẹ̀ tá o fẹ́ ká máa kárí lórí egbògi bàbá òkè ihò.
0: Kí ló wù mí? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ayé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ màá ráyé tó gun jalè rẹ fún lóko jẹ. Orogo orogo ara títa jẹ ara títa ara yín. Kí bàtà ó máa bọ́lẹ̀ kò sùn wọn. Bàbá òkè o lè lóko jẹ atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àmìgúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí. Shop 10A Oyè Kura Shopping Complex Ladojukọ Deeper Life Church Jakonde Gate Òkè Afá Ìgbò Road. Ẹ̀pẹ̀ 08094-71143 08094-71143 Bàbá òkè o, ìlú kò gidi bẹ̀bẹ̀ dé ibẹ̀.

Nigeria, ìjọba Èkó àti àwọn alábàáṣiṣẹ́ lórí ìdènà ibà. Fẹ́ bẹ̀rẹ̀ ṣíṣe àwárí àwọn àyè tí ẹ̀kan láìpẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ Ìkẹjà àti Ìkòròdú. Àwọn òṣìṣẹ́ kan yanjú tí wọ́n máa wáṣọ ìdánimọ̀ tó ní àmì ètò ìdá.

0: orílẹ̀-èdè Nàìjíríà jàjàbọ́ kúrò lọ́wọ́ ibà. Ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn alábàáṣiṣẹ́ wọn lórí ìdènà ibà ló mú ìkéde ìwá sí ìgbọ̀ yín.
1: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá ṣe ń tẹ̀síwájú lórí inú ìwé ìròyìn láàárọ̀ yìí. Happy birthday to you, Honorable Ọláìdé Tíúláì Ọládé Ìbúọ̀kadìgbò. SSA to President daughter Chief Mujidash Fọláṣadé Tinúbú Òjó, ìyálójà jìnnà gbogbo Nàìjíríà. Wọ́n ní bàbá yìí, wọ́n ní ògbóǹtarìgì ń gba ká ròyìn lágbára sí Empowerment. Wọ́n ṣe ń rú àwọn tí ẹ̀yà arápè níjà lágbára, bẹ́ẹ̀ ni ó ń rú gbogbo ọlọ́jà àlọ́jẹ́ agbọ́ Alhaji Isa Kunle Awe, bàbá tó sì ni. Wọ́n ní Brazil ọjọ́ obìnrin ni o, ìgbà ọdún kan ní fún Láṣẹ Èdùmarè. Àdúgbò ọlọ́run tí wọ́n ń gbádùn wa, gbogbo ẹni tí ó ti tẹ àjẹsẹ́ láàrin, ẹ jẹ́ ká wọnú ilé wa. Adúlọ okùn Adélọ́wà ń dẹ̀rọ tó ń tẹ̀ tó jẹ́ lálékòó lórúkọ tèmi.
2: Abiodun Fọlọ́ṣọ́ lórúkọ Márípẹ́pẹ́ ń tẹ́tí sí wa.
1: Ẹ ká máa mú wa ní. Ẹ káàárọ̀ abẹrẹ gbólóhùn àti Abiodun Ajíborí Ọgbọ́n láti Àgbára. Ìjọba ni kó ràn wá lọ́wọ́ o, ó lè rọrùn fún àwọn tí wọ́n dókòwò àrọ́dún ní Ìbàjẹ́.
2: Ségesège ló ń fa ìfàsẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ okòwò kéréje àti pé èlé owó tí báǹkì ń yá olókòwò ó ti pọ̀ jù. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni kò dára fún lílọ bíbọ̀ kí epo náà wálẹ̀ ọ̀nà àbáyọ kí ìjọba ṣe àyè. God bless Lagos State inú bí gbogbo ìgbà.
1: Evangelist Ajíṣàfẹ́ rẹ̀ mi dé agége. Ẹ káàárọ̀ sà, kí ìjọba ṣùwọ̀n ṣùgbọ́n kí ìjọba má jẹ́ kí owó náà bọ́ sí ọwọ́ àwọn tí kì í ṣe àrò.
2: Ọlábọ̀dé Emperor láti Ọ̀rẹ́gun kí àbáyọ ni pé kí ìjọba ró àwọn olóko kéékèèké lágbára.
1: Yakubu ọmọ Ọ̀gẹ̀dẹ̀ láti orílẹ̀ agége ẹkú ètò Bàbálẹ́gbà àti ọmọ Amúni kí ìjọba ró àwọn olóko kéékèèké lágbára sí i.
2: Ẹ káàárọ̀ o, Bond FM, Ọ̀gbẹ́ni Bíọ́dún àti Doctor. Ìpèníjà àwọn olóko kéékèèké yìí ni owó òwò ká. Nítorí àwọn èròjà tí wọ́n ń lò fi ń pèsè nǹkan ló máa ń gbowó lọ. Èyí sì máa ń ṣe àkóbá láti máa pèsè àwọn nǹkan èlò fún ará ìlú lọ yanturu. A jẹ́ Rasheedat láti Ìkòròdú.
1: Àrídẹ má pa ṣèlúmọṣẹ kí ìjọba ràn wọ́n lọ́wọ́ lórí owó táàtì. Torí táàtì tí náà ó ti pọ̀ jù. Bákan náà kí àwa tí a jẹ́ aráàlú náà ká rí pé ara ọjọ́ lọ́wọ́ wọn. God bless Nigeria. Àrídẹ má pa tí lè ṣèlúmọṣẹ gíga ìlú Èkó Àjùmọ̀ṣe.
2: Taubano Adisa kété pé alágo láti Sholanke Street. Tíjọba lè ń rí àwọn tó ń gba owó orí lọ́wọ́ wọn, ìyẹn àwọn agbèrò àti àwọn mọ́takú. Bí ọmọ takú bá mú ẹlòmíì báyìí, wọ́n á kọ́kọ́ sọ̀ǹda bí wèrè kí ẹrù lè bá kó lè pe ọ̀gá ẹ̀ orí owó gọbọi tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn. Tílẹ̀ Yorùbá wá sàn o, ẹ bèrè.

0 8 0 3 3 0 5 6 7 Y tabi 0 8 0 3 8 2 8 8 8 0 3. Bu ile şey hep bir travesti bitti. Ayla narik da.

0: inclusive.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àwọn dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó ń fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode. Má tún ṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójúkó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, mọ kúrò lórí fóònù rẹ̀. Pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode. Má tún ṣe ìgbàlódé bá wọn. Lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójúkó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.cc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àwọn rẹ. Bí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Your belly day riot will explode. And serious belly acid plus heartburn wahala just they scatter your plan. Special friend go tanda gidigba with you. Rolox and Tacid lime. Tacid they fight belly acid wahala. Heartburn, plenty gas for inside belly and food be digest quick. Rolox get better taste. Buy one bottle of Rolox if you for judge the result. Rolox, correct medicine for belly acid wahala. Rolox, better product from SKG Pharma Limited. If the pain not be 3 days, make you see a doctor.

ìwọ oṣù kẹjọ ọdún 2026 mo ti mú ẹjẹ ìwọ oṣù kẹsàn ọdún 2026 o ni gbé ẹmí mi o ni gbé mi mi táyà tọmọ ìwọ tó ń gbọ́ mi láàárọ̀ yìí àdúrà mi fún ẹ láàárọ̀ inú oṣù kẹsàn ọdún 2026 kò ní gbé ẹmí kò ní jẹ́ máyé àtẹ̀mí àti ìwọ ọdún 2026 kò ní dìwà mẹ́rù lọ lágbára ọlọ́run ẹ kábọ̀ sórí ètò gọ́nà ọ̀ṣẹ́rí iléeṣẹ́ bond 92.9 ọjọ́ ajé tó kẹ́yìn nínú oṣù ẹ ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó fẹ́ jáde lónìí torí àti gba owó oṣù o wá bíṣẹ́ o gbowó oṣù ìyàtọ̀ sí ẹ kìràkìtà rọ́tì parí ọdún ó ti bẹ̀rẹ̀ o bóyá lẹ̀mọ́ pa ti ń wo ọdún kérésì ó ti ń wo àwọ́ sí wa àwa náà ti ń wo àwọ́ sí yóò bá wa láyé yóò bá wa lálàáfíà ra nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan re ní ó bá wa pàápàá lágbára ọlọ́run wọ́n ní sọ́dún kérésì àtọ́dún tuntun rìn lẹ́yìn kankan ni wa lágbára ọlọ́run ẹ kábọ̀ sórí ètò bọ́nà ọ̀ṣẹ́rí apá kejì pẹlọmọyé adéolúwa adéfọlárí okun adé mr pilot ìjọba worldwide ẹ dákun ẹjẹ àṣẹ jẹjẹ o òjò ti fẹ́ẹ̀ di kárí ilé ìdí nìyẹn tó jẹ́ pé máa ṣí ojú aago láìpẹ́ yìí ibì kan wà tí mọmọ tó dá mi lójú láì tiẹ̀ débẹ̀ pẹ̀lú àpẹẹrẹ pẹ̀lú ìgboyà mo lè sọ pé agbègbè yàrànpá jà inú bí a ti lè yẹn yóò tún di fọpọmọyọ yóò ti dàrú gidi kan sún ẹ̀rọ akérè kó ti múlẹ̀ pẹ̀tẹ́ mẹ́ lẹ́ẹ̀kan sí ẹni tí ẹ bá ń gbọ́ mi ẹ̀yin lásìmọ̀ àtẹ wà ní pdram ìyàlọ́gọ́ yìí ẹ má bá àwọn oní bí a ti jà ẹ rọ wọn pé kí wọ́n má gba bí a ti lè láti máa padà lọ sọ́nà pleasure tó bá ti dé ibi tí wọ́n sílẹ̀ ní pleasure lépo fún ọmọ bí a ti lè padà àmọ́ ẹ̀yin láti jẹ́ ẹ̀yin lásìmọ̀ àtẹ wà ní àlọ́pàjà àwọn onídàpọ̀ tí wọ́n gbanú bí a ti lè yẹn ẹni ṣẹ̀tẹ̀ lè ṣe lórí wọn o tẹ ẹ bá nílò ọlọ́pàá ẹ pè fún ọlọ́pàá task force ẹ wò wọ́n lè kẹ máàmù ẹ̀mí ò mọ́bi tẹ́ ẹ ti rófin burúkú yìí o gbogbo ọkọ̀ tó ń gbọ́ bí a ti lè ní láti ìyànà ọgọ́ yìí lọ sí àlọ́pàjà lọ sí pleasure lẹ́pọ̀ ẹ̀yin lagos task force ts akérèlé ẹ̀ ń láti jáde wa mọ́ ayẹ́lẹ́ yóò dọ́rọ̀ mọ́ o apá àwọn ọlọ́pàá tẹ́sán àti lásìmọ̀ ọ̀dẹ̀ka wọn ìjẹ́ ni wọ́n kàn ya plane number wọn plane number kẹ́ ẹ bá lè rí lára dánfó ó lè jẹ́ mẹ́wàá arú ẹ̀ ló nílé ẹ bá ti tẹ́lá dángote lára dánfó ẹ bá ti súpà lára dánfó kódà tó bá ṣeéṣe ni wọ́n lo taluku gbọ̀kadà kálọ́mọláńkẹ wíbarò ó ní number plate ni ẹ bá lára dánfó dánfó mi ní number mẹ́wàá tẹ́ bá wọ abẹ́ sí tiẹ̀ lẹ́ máa mọ̀ torí ọgbọ́ tms camera tẹ́ fi ń ya number wọn ọkàn yín mo ẹ̀rí pé wọn ọ̀dá inú èyí tí mo gbé ọjọ́ àti ọláwọ́ èrè ara bíi ẹran kó ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n nígbàgbọ́ pé ọmọ líle làwọn àní ìkọ́ńbẹ́jọ́ pé mi ò fi yọ apá kan lónìbà apá kejì wọn ti gé bí ọrùn ọwọ́ ẹ̀ lára àwọn tó ń wọ ọkọ̀ kó pé í máa ń ṣe kọ̀dọ́ tó ní máa ń wọ ọkọ̀ eléyìí ya ó ya wèrò gírọ̀ lọ o àní nǹkan ò tó nǹkan láàrin ohun àtò ní islander kan ó ti yọ ègò jáde lẹ́yìn kóropẹ́ ó dẹ̀ fọ́ ègò yẹn ó dẹ̀ ṣètò àti gun arákùnrin yẹn wàhálà ọlọ́run ló fi mí ṣe bọ́ta gàrí arákùnrin mo ní tó bá dánwó ẹ̀wò wà láì tàlàyé ọmọ ní kọ́ lù ẹ̀ pa síbílẹ̀ nìyí lára ẹ̀ṣẹ́ wa balẹ̀ pé ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú gbóyàbá ọlọ́run mọ̀ tó jẹ́ ṣẹ́rí oríṣiríṣi àwọn àbókí tó padà yọ ọlọ́rákùnrin yẹn ti kú bóyá tí ń bá láyè lónìí àbí lọ́la ń fohùn yẹn sórí afẹ́fẹ́ àmọ́ ètò ṣe pàtàkì jùlọ rèé ibi tẹ́ ẹ bá wà lèmi fẹ́ mọ̀ láàárọ̀ yìí torí òjò yìí ó máa jẹ́ kí ojú àwọn ìran rí mọ̀ bó díẹ̀ súnkẹ́ ìbàkẹ́rẹ́ kan máa pọ̀ gan ìyàtọ̀ sí owó ọkọ̀ máa wọ́n àti rọ́kọ̀ gan máa nira òjò yìí ẹ rí pó ti ń fi àwọn èèyàn ó fẹ́ máa fò táwa ṣẹlẹ́yà ọ̀tá náà ni ó rẹ̀ padà ṣẹlẹ́yà ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí pẹ̀lú ọmọ yẹn adéolúwa adéfọlárí okun adé mr pilot ó lè jẹ́ monday ìyàtọ̀ sí owó ọkọ̀ máa wọ́n àti rọ́kọ̀ gan máa nira òjò yìí ẹ rí pó ti ń fi àwọn èèyàn ó fẹ́ máa fò táwa ṣẹlẹ́yà ọ̀tá náà ni ó rẹ̀ padà ṣẹlẹ́yà ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí pẹ̀lú ọmọ olúwa adéfọlárí okun adé mr pilot ó lè jẹ́ monday tó kẹ́yìn o àmọ́ mo gbàdúrà eré tó ń bẹ lọ́jọ́ tòní àti lọ́sẹ̀ fún ọ tó ń gbọ́ mi.

0: ń fọ. Alhaji Adébáyò Tàfíkì wọ́n á gbóhùn sókè láìpẹ́ láìpẹ́. Àmọ́ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ ọ̀gá mi agbẹjọ́rò Dílọ̀ alàgbà tó pé Alábí tí ń bá bá wọn sọ̀rọ̀ tó máa pè tẹ́lò. Dílọ̀ ẹ káàárọ̀ sà. Dílọ̀ ẹ jẹ́ gbọ́bẹ̀ lọ yín bọ́lẹ̀.
1: Mo wà ní Osborn.
0: Osborn ní kò yìí gbogbo bẹ̀rẹ̀ yẹn sójú ẹ débẹ̀ ṣé tiráfìkì yẹn pọ̀ lórí Tọ́mílán Bridge.
1: Wọ́n
0: ní kọ́ máa jáde ní ìkọ́ sọ̀rọ̀ wọn ò jẹ́ kí táwọn sì jáde mọ́ ni o. Ẹ mọ̀ pé lọ́wọ́ ń bẹ̀rẹ̀ lásán ẹ ní sọ ẹ̀ bá kẹ́rọ pọ̀ lọ́tún ẹ̀ nílé lọ́sìn ìgbà lọ́sìn ni wọ́n máa bẹ̀rẹ̀.
1: Fanity wà ń bẹ̀ ń gbà yẹn. Ẹjọ́ ṣe rí ọ̀gá àgbà tó àwọn ọlọ́pàá tó wà ní ṣáàjì tráfíkì ní ẹjọ́ ẹ bá mi wádìí wọn wọ́n dìsáàfù àwọ̀d torí gbogbo bíi ọlọ́pàá ti ń ṣiṣẹ́ bóyá Maryland ni agbègbè tí mo ti mọ̀ pé wọ́n máa ń ṣiṣẹ́ wọn dáadáa. Ẹ ṣe rí ìkẹjà under bridge yẹn ta. Àwọn kan wà ń bẹ̀ tọ́kọ CBD sí aṣọ wọn mi ò mọ̀ tún mọ́ ẹ o.
0: Tẹ́láwọn
1: yẹn ó yẹ kán dànù ni bóyá kán kó aṣọ APC kán lọ máa campaign torí owó nọ́gbà mẹ́rin ṣe kó owó náà ṣe bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ àwọn lasma tó wà ń bẹ̀ wọn ò wá fìfù rárá. Àwọn ọlọ́pàá nìkan náà wà fìfù ń bẹ̀ yẹn kẹ́ ṣe ìwádìí.
0: Àwọn ọlọ́pàá SCD ni ẹ̀. Àwọn SCD ni ẹ̀.
1: Wọ́n ṣiṣẹ́ dáadáa ń bẹ̀ yẹn. Tó yẹ mo ní pẹ́ kí n sọ fún yín.
0: Ló ẹ láwọn ọlọ́pàá yẹn ẹ fún wọn ní passmark àbí.
1: Mo fún wọn ní passmark gan.
0: Lasma kalu wọn lọgọ ẹnu kí wọn túbọ̀ ṣiṣẹ́ wọn. Àmọ́ àwọn CBD àwọn central bank tó wọ́n sọ bí aṣọ rú yẹn.
1: Mọ́tò tó máa mú wàá mọ̀ ọmọ kọ́ọ̀sì bí ni wàá mú mọ́tò 20,000 bọ̀ fún mi kò kò dẹ́ fún àwọn àjálù sí.
0: Ẹ wá ní kí wọ́n ṣe ẹ ní kí wọ́n kó aṣọ kí ní kò tó ti gbọ́ dada.
1: Ẹ nígbà tó jẹ́ pé APC níjọba Èkó kán kó aṣọ bí kọ́ọ̀sì àkókò ẹlẹ́ṣọ̀ ìdìbò lélẹ̀ kán lọ máa campaign.
0: Dìlọ́
1: ọ̀yẹ́ bá gba sálárì wọn.
0: Dìlọ́ alágbèbá ni yóò dáwọ́ sáà dìlọ́. Mo mọ̀ wá ó lè jẹ́ lórí ọ̀rọ̀ àwọn CBD lẹ́bi ẹ má pè nítorí ọ̀rọ̀ àwọn CBD lénìí ẹ já so ẹ jẹ́lá àwọn CBD ẹnu kún wọn. Mo dẹ̀ ti bá ẹsẹ̀ tó wà lórí ọ̀rọ̀ CBD sọ̀rọ̀ bí ọdún méjì sẹ́yìn tí mo fẹ́ jọ́sùn arábìnrin yẹn obìnrin nígbà mi mọ ẹni tó wà lórí iṣẹ́ wọn báyìí ní ìbáyò ọ̀rọ̀ ìníkọ́lọ̀ lọ́run. Èmi iṣẹ́ bí aago mẹ́jọ bó ṣe ku ìṣẹ́jú mọ́kànlá yìí ẹ jẹ́ abọ́ sójú pópó ìmbolẹ̀ bóòní ìrìn àjò yín lójú pópó 08181509290. Ẹ dákun ẹ yìí rédíò lọlẹ̀ ẹ bá mi gbóhùn sókè o. Ibi tẹ́ ẹ bá ẹ dẹ̀ máa ẹ̀kọ́ ròyìn ogún jù ká lè fààyè gba ọ̀pọ̀lọpọ̀ ìpè. Tẹ́ ẹ bá pè tí ó bá wọlé ẹ lọ type ẹ lọ́ọ̀sì nù ránṣẹ́ ẹ lọ type lórí WhatsApp 08181509290
2: Nbo
0: ni sọ ìbàkẹ́rẹ́ ọkọ̀ wà ló débẹ̀ nbo ló débà ìsà. Ní
2: abẹ́ bíríjì òsì wúwo láti ibi tráfíkì iná yẹn àwọn tóun yẹn ní apá Bọ́lá níbi Bra yẹn. Wọ́n pọ̀ sí odò ọ̀hún. Tọ́mátọ̀ tán wọn ní lọ síwájú. Ó yẹ kán lọ síwájú kán lọ dúró ni. Wọ́n máa ti bẹ̀ sọ bí RT náà náà dẹ̀ máa fẹ́ kọjá gbogbo bẹ̀rẹ̀ ti lọ́jú pọ̀.
0: Ẹ ṣe sà mo dúpẹ́ sà. Hello. Alájá Adébáko Lásmà Ẹ̀ka-Rọ̀sà
3: Ẹ̀ka-Rọ̀sà
0: Ẹ̀ka
3: Ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ. Ṣé rí iṣẹ́ tí Lásmà ń ṣe ń bẹ̀ yẹn wọ́n ń gbìyànjú wọn. Bẹ́ẹ̀ jíjí pé àwọn èèyàn fi comply pẹ̀lú àwọn ọlọ́pàá jù ni pé jẹ́ ọmọ ọlọ́pàá wà harmed. Ọlọ́pàá wà harmed. Then àwọn iṣẹ́ mi tí Lásmà ṣe ń bẹ̀ yẹn bí ọ̀sẹ̀ bíi mẹ́rin kan tó kọjá sí níbẹ̀ yẹn. Àwọn ọmọ dáhùn yìí kọ́ nu wọn ló ṣe ọmọ Lásmà ṣe ń bẹ̀. Mi ò dẹ̀ mí pé káwọn bọ́ àwọn ọmọ wa kán má tún jáde síta láti lọ. Wọ́n ṣiṣẹ́ wọn tó yẹ kí wọ́n ṣe. Àwọn aráàlú ni kán jọ táwọn onímọ́tò yẹn wí tán wà tí ò dáa. Káwọn ọmọ tán tọwọ́ ọmọ bọ́ṣọ tó fà á nìyẹn kì í ṣe pé bóyá pé Lásmà ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ wọn. Bẹ́ẹ̀ tán bá ti rí ọlọ́pàá ẹ̀yán máa wò tán bá pàdé ọlọ́pàá tó bá pé kò síbọn lọ́wọ́ ẹ̀ wọ́n máa ṣe gbẹ̀gbẹ̀rẹ̀ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá yẹn wọ́n wà harmed ni. Ohun tó fà á nìyẹn.
0: Èyí
3: tó ṣe tí mo fẹ́ fi tó ilé tí mi sa pilot. Àwọn ọ̀nà ìyànà pé bóyá pé Lásmà ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ wọn. Bẹ́ẹ̀ tán bá ti rí ọlọ́pàá náà ẹ̀yán máa wò tán bá pàdé ọlọ́pàá tó bá pé kò síbọn lọ́wọ́ ẹ̀ wọ́n máa ṣe gbẹ̀gbẹ̀rẹ̀ pẹ̀lú wọn.
0: Bẹ́ẹ̀
3: àwọn ọlọ́pàá harmed ni. Ohun tó fà á nìyẹn.
0: Èyí
3: tó ṣe tí mo fẹ́ fi tó ilé sa pilot. Àwọn ọ̀nà ìyànà pájà flyover. Láti roundabout tó fi gba expressway wọ́n ti block ẹ̀ báyìí. Torí wọ́n ń ṣe iṣẹ́ lọ́wọ́
0: láti fly láti Friday ni wọn ò jẹ́ agbó kankan wọn kà wá sí kò dé dẹrù rárá lọ́nà ẹ̀.
3: So láti pleasure bus stop lọ sí abúlé ẹgbà láti pọ̀npájà under bridge yẹn lọ sí dọ̀pẹ́.

0: lọ sí ìṣàwòrán ó dára àwọn kẹtẹlá ọkọ báyìí àwọn bẹ́ẹ̀ sí ní kọ́ńsọ́ ìbá kẹrọkọ̀ tó nira lónìí ọjọ́ monday àtògolo tó àwọn gbogbo ẹ̀ ó di paláró ẹ̀ fúnà kòròdú yẹn ni ewa ọ̀rẹ́ mi alfa ewa yìí.
1: ẹ̀ka rọ́fà.
0: báwo.
1: alùpà.
0: bóyá ní kíákíá.
1: ẹ̀jọ̀ àwọn tí wọ́n ń ṣe ọ̀nà ní lagos abẹ́kù láti bí amaruth lọ sí danco lọ ti ń ṣiṣẹ́ kí wọ́n fi bọ́ọ̀kù pẹ́sọ̀ ìyàmà baruch wọn ìgbésẹ́ débẹ̀ rárá kí ló dé kọ́
0: wọn ò nílò láti ríbẹ̀ kọ́lẹ̀ bó bó ṣe bára bàlá bó ṣe wọ́n ní o.
1: báńkù lókè náà lẹ́sìn tí ń ṣiṣẹ́ ó kò dẹ̀ sí street ní àwọn ọ̀nà kò líǹkì síra wọn.
0: eléèrí o èmi ò ríro eléèrí o.
1: kókò
0: dá
1: gbogbo ẹ̀rú sá.
0: kókò dá gbogbo ẹ̀rú sá. ó dá o bè. mi ò mọ ṣẹ́rí nígbà míì aráàlú ọlọ́run máa ṣàánú wa o aráàlú àti máa bèrè fẹ́tọ̀ wa lọ́wọ́ aráàbí torí ó jẹ́ ìyàlẹ́nu o ó jẹ́ ìyàlẹ́nu o ẹkùn sáàdédé dé ẹsẹ ogbó ọ̀nà pa ẹdẹ ogbó ẹni gbogbo ọ̀nà ẹsẹ pa ẹkùn amọ̀pẹ́sẹ́ tẹ̀ ń ṣe fún àfọ̀hàní aráàlú ni for his block due to unnecessary blockage ẹ jẹ́ ń gbogbo ẹ̀yà mo lè fún wọn ọ̀gá ìsí orí afẹ́ àtẹ̀sẹ́wọ̀n ìṣe pàtàkì wọn ni sango yìí ti akíló lè fa sango tó fi nípa báyìí alábàjẹ́ ìlàbíṣẹ́jà náà dẹ́ gbìyànjú àpè mi o ohun yìí ò jáde dáadáa yìí ṣe o ìjọba fẹ́ ṣe voice note máa ń sọ nìyí jáde dáadáa inú ẹ̀ wò wọ́n ní sango ti dí o mr pilot nínú ọgbà bí a ti dọ̀pẹ̀ mọ́ mr pilot ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ dákun ọ̀sẹ̀ kínní làámù yẹn hello alagba ju wọn.
2: yasa
0: yasa
2: ẹgbẹ́ lẹwa ọ̀nà alápẹ̀rẹ̀ sí ògùdù ọ̀bá wa kankan ṣe ọ̀tá ní sí ìtumọ̀ tó wà tó dọ̀bọ̀ bá ti wà ẹ̀mọ̀ kí mò ń tẹnu mọ́ ọlọ́yà òdi ara ató mí ató náà.
0: ẹ̀sà ọ̀rọ̀ ọ̀nà tí ò dá kọ́là ń sọ lẹ́nu tẹ́lẹ̀ mr juwọn simple instruction ọ̀rọ̀ ọ̀nà tí ò dá sọ lẹ́nu àwọn èèyàn tó ń kọjá lójú pópó lẹ́nu ọjọ́ monday súnkẹ́ kò sí àsìkò mọ́ báyìí aláti kúrò lórí afẹ́fẹ́ kíákíá lórúkọ alájàfẹ́ ṣara ẹlẹ́dìẹ nájì ṣífù ààbò ògúnjì ṣífù olórí ọ̀dọ̀ ẹgbẹ́dá olóyè akérèjẹ gbogbo ìlú ṣàṣà àti aya wọn chief mrs fausia orin ló pé ògúnjì akérèjẹ ti ìlú ṣàṣà ń kí gbogbo aráàlú ìsọlọ aráàlú mushin pàtàkì jùlọ gbogbo àwọn aráàlú ojúòye ní mushin láì gbà gbogbo aráàlú ìṣẹ̀rí ọ̀sùn gbogbo olùgbé ìpínlẹ̀ èkó ni wọ́n ń kí pátákó afárakú ọkùnrin ogun bí ọba ìlú kan tí allah pè sí ọdọ fún ọkùnrin gba àlejò èèyàn ńlá a ọ̀run gba àlejò èèyàn pàtàkì a kò ní jẹ́ àkúnfà gbogbo aráàlú mushin ìsọlọ àti ìṣẹ̀gun agbègbè ìpínlẹ̀ èkó lápapọ̀ akú afárakú lábẹ́ ọlọ́run ọdẹ àlùjọ́nà firdaus kẹ́ bàbá chief taoreed farumbi aládo tó rí bí àwọn àgbàlagbà ń rìn talẹ́ni tó ń kí gbogbo aráàlú mushin ojúwòye ìsọlọ ìṣẹ̀rí ọ̀sùn àti gbogbo èkó lápapọ̀ alájàfẹ́ ìṣara ẹlẹ́dìẹ àti alhaji shifu ààbò ògúnjì olórí ọ̀dẹ́gbẹ́dá àti aya wọn yèyé akérèjẹ gbogbo ìlú ṣàṣà yẹn chief mrs fausia òre ló pé ògúnjì láti fàdọ́rọ́ lu àgbọ̀n náà kiri lóòótọ́ ètò àdúrà àdúfọ́lá ní òkàlẹ́ lórúkọ tèmi ẹ jẹ́ àpàdé lọ́la ẹ dákun ẹ ṣe jẹ́jẹ́ ṣe.

0: Jupiter Pharmacy, Ikorodu, Gbogbo, Ramsgate, ati Jupiter Pharmacy, Ishere Roundabout, ile-ise ti Metal Pride Medical Nigeria Limited, lo se Morphic capsule jade, lati mu pharmacy to sumo yin, 08103369434, adak basi leyin odo meji, kan si dokita re o.
1: Láti bẹ̀rẹ̀ bí ìmọ̀ṣẹ́lẹ̀ ọ̀pọ̀nilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà ìlẹ́bí ni. Ó ti ẹ̀dá ohun tí gbogbo nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní ọ̀nà àmì ìdáàmú mi ti ṣe Magi Netflix. Ìtọ́lẹ̀ kan lásán, àrẹ kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Magi starter ọ̀rọ̀ sóyà, àyẹ̀lẹ́sẹ̀ àbí chili àti kòlófìrì.
1: Oúnjẹ alẹ́ ti gbọ́nà àbọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.

Ọmọdébú àkí ọlọ́mì lẹ́kọ̀ọ́ dáúdà ń ṣe bẹbẹ ìlú ìkẹjà ń tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ìṣèjọba rẹ̀ Akíwájú Bọ́lá Amẹ̀rùnbu fẹ́ ìgbáyé gbádùn fún gbogbo mùtúwà. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olu nínú ìlàkàkà wọn láti lè máa ríi wípé ìjọba múdùmúdù ìjọba àwa-ara wa kálékáko ló jẹ́ kí ìṣèjọba ọmọdébú ọlọ́mì lẹ́kọ̀ọ́ dáúdà Accord máa tẹ pẹpẹ nígbà àwọn ohun ìkọ̀ gbogbo akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìjọba tó ń bẹ ní ìlú ìkẹjà public primary school kàkiri gbogbo ìlú ìkẹjà tí àǹfààní gbígba àwọn ohun ìkẹ́kọ̀ọ́ bíi ìwé ẹrù school bag àti bẹ́ẹ̀ lọ láti mú ìpinnu ara bọ́ sí ìmúṣẹ lórí pípèsè mùdùmúdù ìjọba àwa-ara wa kálékáko ọjọ́ mẹ́ndé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 nínú ọgbà ìjọba ìbílẹ̀ ìkẹjà local government gbogbo akẹ́kọ̀ọ́ ni àǹfààní ìṣílẹ̀ fún gbogbo ẹgbẹ́ ìṣèjọba ẹgbẹ́ ìṣèlú APC Accord is working Ikeja is moving ahead.

Olafisadi, kò léwu fún ènìyàn, ẹranko, ẹja, àti ohun ọ̀gbìn jọ̀wọ́, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà, kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́, kí gbogbo ẹ̀ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ, ẹ̀ ń pàtì, àti ohun èlò tí ẹ ò nílò mọ́, tó lè di omi nù.

0: òṣèlú náà wọn pe àkíyèsí òpébolo sí ọrọ tí ó sọ pé orílẹ̀-èdè United Kingdom ipe 3000 òun náà ni wọn ti pò níbẹ̀ pé ṣé owó tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ń gbà gẹ́gẹ́ bí owó oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni àwọn tí wọn wà ní orílẹ̀-èdè Britain ni wọn ń gbà lóṣù bàbá náà sọ pé ohun burúkú ni o bí gómìnà náà a sitting governor gẹ́gẹ́ bí wọn ṣe fi síbẹ̀ pé tí ó sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé wọn yọ ni pé wọn da epo ní 1500 òun ni orílẹ̀-èdè Britain tí ó fẹnu ba yẹn o ní owó tí ó kéré jù táwọn òṣìṣẹ́ mú lọlé ní ọdún ó jẹ́ bí 4 million ó lé ní owó dọ́là wọ́n sọ pé ní orílẹ̀-èdè wa Nàìjíríà 70,000 ni lóṣù tó sì jẹ́ pé owó tẹ́ pè ní take home package yìí pé kò gbé wọn dé bus stop débi pé yóò gbé wọn délé ẹ wá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Britain ẹ wá fi wéra wọn ó sọ pé ṣé iye iṣẹ́ tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ṣe tí wọ́n làágùn ọmọ Britain ṣé wọ́n ṣe ìdajì ẹ̀ kí wọ́n tó gbowó gidi lọlé wọ́n tó lọ́mọ oníbẹ̀rẹ̀bẹ̀ nínú ìwé ìròyìn ní telegraph láàárọ̀ tòní ṣùgbọ́n kókó là ń kà.
1: Òkòònú ìròyìn tẹ̀ síwájú Border FM láwà 92.9 nínú ìwé ìròyìn The Guardian tó jáde lówùúrọ̀ tòní ní igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó tó ti dá díje dupò gómìnà nínú ètò ìdìbò ipò gómìnà tó ń bọ̀ lọ́dún 2027 ìyẹn dókítà Ọbáfẹ́mi Hamza àti ti pè fún àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn adarí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí tó fi mọ́ àwọn ọba aládé pẹ̀lú ìjọba wípé iṣẹ́ rí ìjọba àwọn iléeṣẹ́ àwọn ààfin lọ́balọ́ba wọ́n gbọ́dọ̀ máa ṣiṣẹ́ papọ̀ ẹ̀yin adarí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti tìbílẹ̀ ẹ̀ kún wọn lọ́wọ́ láti bá a gbé orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Èkó de ìpele gíga dókítà Ọbáfẹ́mi Hamza àti sojú gómìnà Babájídé Sanwó-Olu níbi ètò kan èyí tó jẹ́ ti ìrónilágbára oní bílíọ̀nù méjì náírà tí wọ́n gbé kalẹ̀ láti fi ṣe ìdókòwò fún èyí tí Knight of Saint Mudumba Nigeria tí wọ́n gbé kalẹ̀ ní Lagos Metro Council ní ìlú Èkó nílùú Ìkẹjà níbi tí òjíṣẹ́ Ọlọ́run Archbishop Alfred Adéwálé Martins àti wọ́n ti gbé ètò náà kalẹ̀ wípé wọ́n ṣe lójúnà àti jẹ́ kí wọ́n rú àwọn tó kù díẹ̀ káàtó láti rú wọn ní agbára torí pé ìjọba nìkan kò lè da iṣẹ́ náà ṣe wọ́n wá kọ̀ sára sí KSM ìyẹn Knight of Saint Mudumba Nigeria wọ́n kí wọn lẹ́yìn o wọ́n ti ṣe kí ìjọba lẹ́yìn lórí ìrónilágbára fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ The Guardian àló gbé ìròyìn náà láàárọ̀ yìí o.
0: Nínú ìwé ìròyìn ní telegraph tó wà níwájú mi láàárọ̀ tòní òun náà ni ìròyìn wà tó sì tún wà nínú ìwé ìròyìn The Nation nínú ìwé ìròyìn The Nation kódà ó fẹ́ dàbí pé kò sí ìwé ìròyìn tí kò gbé ìròyìn yìí láàárọ̀ tòní bí ó ṣe jẹ́ pé àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia wọ́n mà ti ń sọ di mímọ̀ wípé àwọn ti kọlu àwọn afurasí ọ̀daràn torí gbogbo tí ó wà ní ìpínlẹ̀ náà o tó sì jẹ́ pé àwọn òbúba wọn àwọn ilé kóńbẹ́kóńbẹ́ bíi ilé àbẹ̀rẹ̀ wọ wọn eléyìí tó jẹ́ pé wọ́n fi ṣe bùba wọn ni gbogbo ẹ̀ òun náà làwọn ti bì lulẹ̀ o ní àwọn inú igbó Umuaku àti Ineato ní Isunṣe wọn ni gbogbo ẹ̀ òun náà ni àwọn ti dàwó tí àwọn sì tú wọn ká tó sì jẹ́ pé gbogbo àwọn ọmọ wọlé ìyàbọ̀ ẹkùn wọn ni gbogbo wọn ó ní wọn ti júbà ẹranko lẹ́yìn ìgbà tó jẹ́ pé àwọn aráàlú ta àwọn lólobó níbi tí àwọn ọkọ̀ lọ́rọ̀ sí tí wọ́n farapamọ́ sí jákèjádò ìpínlẹ̀ Abia wọ́n sọ di mímọ́ pé nígbà tí àwọn kọ lu àwọn ibùba wọn yìí wọ́n ní orí èèyàn 28 òun náà ló jẹ́ pé àwọn bá níbẹ̀ táwọn sì bá àwọn egungun lóríṣiríṣi egun tẹsẹ̀ tọwọ́ lóríṣiríṣi tí àwọn bá sí níbẹ̀ táwọn bá ní àwọn ibùba wọn tí àwọn fura sí pé ó ṣeéṣe kó jẹ́ pé egungun àwọn tó jẹ́ pé wọ́n jí gbé àbí orí àwọn tó jẹ́ pé wọ́n ti jí gbé tí wọ́n pa wọ́n sí àwọn ibùba wọn yìí ni wọ́n sọ pé nínú ìkọlù ọ̀hún òun náà ni àwọn gbé làwọn ṣe ní ọjọ́ Sátidé eléyìí tó jẹ́ pé ó pa gbogbo egungun àwọn tó jẹ́ pé wọ́n jí gbé àbí orí àwọn tó jẹ́ pé wọ́n ti jí gbé tí wọ́n pa wọ́n sí àwọn ibùba wọn wọ́n sọ pé nínú ìkọlù ọ̀hún òun náà ni àwọn gbé ṣe ní ọjọ́ Sátidé eléyìí tó jẹ́ pé ó pa gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ náà ó pa wọ́n pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi Violent Crime Response Unit Anti-Kidnapping Unit Anti-Cortism Unit àti Intelligence Response Unit Rapid Squad àti the Isunṣe Divisional Police Station àwọn náà làwọn pawọ́pọ̀ o táwọn kọlu àwọn ibùba àwọn ọ̀daràn wọ̀nyí nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde láti ọwọ́ alūkkóró àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn Morin Chinaka ó sọ di mímọ̀ ní àná pé ìgbésẹ̀ náà òun náà ló jẹ́ pé àwọn gbé nígbà tí wọ́n tàwọn lólobó

0: àwọn kan báyìí òun náà ló ń lọ jákèjádò àwọn ìlú ti bẹ̀ ní agbègbè náà ní ìpínlẹ̀ Abia tí ó sì jẹ́ pé kẹ́sẹ́ tí àwọn nùgbé òun ní àwọn ọmọ ọ̀daràn yìí ni wọ́n ti fẹsẹ̀ fẹ́ má da ibùgbé wọn káwọn má dà á wò tí àwọn sì wù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n kó wọn fi ń ṣiṣẹ́ bí ìbọn tí àwọn kó tí àwọn ní àgọ́ ọlọ́pàá bí ẹni tó jẹ́ kọ́mọ́nà àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà yẹn Wilfred Afolabi bí ó ṣe ń sọ di mímọ̀ ìpàdé ó ń tẹ̀síwájú láti fi ọwọ́ ṣìkún òfin mú gbogbo àwọn ìyàbọ̀ ẹkún náà inú ìwé ìròyìn New Telegraph ló
1: pa ọ́. Kò ní ìròyìn tẹ̀síwájú látàrí bí ìjọba àpapọ̀ ti ṣe kó 100+ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ráre kúrò ní sáà wálé sórílẹ̀-èdè Nàìjíríà oníṣàṣà tìlú ìṣàṣà ọba Nasiru làwọn ògúnrò omi ti kan sára sí ìjọba àpapọ̀ wípé ó dáa bẹ́ẹ̀ bí lè òde ò bá dùn à á padà sọ́ọ̀dẹ̀ ẹni ni bí òde ò bá gbé ni à á padà sílé ni ọba ògúnrò omi sọ̀rọ̀ yìí nígbà tí àwọn ikọ̀ oníròyìn ṣe àbẹ̀wò sí wọn láàfin wọn wọ́n sọ dímọ̀ pé ó fihàn pé ìjọba àpapọ̀ wọn ò fẹ̀mí ọmọ orílẹ̀-èdè àfàlà káàkiri àgbà ńlá ayé ni ọba oníṣàṣà wàrà wú ẹ̀bẹ̀ sọ́wọ́n ọ̀dọ́ yìí láti ríra wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ ìdàgbàsókè fórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má sì fìdájọ́ sọ́wọ́ ara wọn o kí wọ́n má kọlu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bẹ ọmọ orílẹ̀-èdè South Africa tí wọ́n ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà kan fàyè ìjọba láti yanjú aáwọ̀ náà nítubí nùbí ọba oníṣàṣà rọ ìjọba àpapọ̀ láti dájú wípé wọ́n padà sórí tábìlì pẹ̀lú ìjọba South Africa o kí yanjú ọ̀rọ̀ aáwọ̀ tó ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé wọ́n ti jọ wà ní láìmọye ọdún ọba ògúnrò bí wọ́n gba àwọn rìtọ́nì tí wọ́n ṣe kó padà wá sí pé kán bọ̀wọ̀ fún òfin o kọ́ dẹ̀ lo àǹfààní tí ìjọba àpapọ̀ fún wọn láti tún gbèsè ààyè wọn láti tún ṣe dáradára bí yẹn ti ṣe wà rèé ọba ògúnrò àṣà pè fún ìṣọ̀kan ìgbọ́ra-ẹni-yé láàrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo adúláwọ̀ bó ṣe wà rí ìwé ìròyìn láàárọ̀
0: ẹ̀. Ǹjẹ́ o ní ṣe wọn ọlọ́kà ṣe gbogbo ẹ̀yìn tẹ ìjẹ yan jẹ ka ẹ̀kọ́ àìbínú adúpẹ́ lọ́wọ́ bàbá ẹ̀gbọ́n àbúrò tẹ ti bá Fẹ̀mí dọ́gba lórí kókó ní ìwé ìròyìn láti gbà tí a bẹ̀rẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ ti lówó ọjà yín lágbára ọlọ́run ara jèrè àtàjèrè ṣùgbọ́n ẹran ẹ má tajà oyin pẹ́ kẹ́ má bàbí owó òkúta adúpẹ́ lọ́wọ́ olótùwà láàárọ̀ tòní ọ̀túnba ìlú gbajú láì gbàgbé ọlọ́wọ́ bọ́tìnì wa pilot ọmọ onímọ́tò àti bí ọdún látàlẹ́ àná lágbára ọlọ́run gbogbo a ti ṣe débi èrè kò ní bàjẹ́ ẹ jẹ́ kí a máa fi gbogbo àwórí pátápátá fún kò ara
1: takò
0: bàbá
1: àbáládo
0: aládo
1: taori ifarombi
0: gbogbo èèyàn mo ṣe gbogbo yín gbórí ẹ bàbá dami ẹkù ara
1: fẹra gbogbo ẹyin
0: gbogbo ẹyin ọba àwọn gbogbo yín náà ni àkí lágbára ọlọ́run ọdún ajínà síra wọn ọdún ajínà síra wọn ọdún ìlú ọgùn náà ìkẹkọ tèmi káàárọ
1: sáré
0: ẹ káàárọ ẹyìn rẹ.
1: Ah, okay. Ah, what do you mean? Mo ti lo ba baba mi o so ayesekese lati ko malu gbo te ka se. Oku e kan mi gbogbogbon.
0: Oku e gbogbon.
1: Oku mi gbogbon je olori ebi wa lagbeji mi. Ah, so Olorun mu se odi olowo. Oba okan won. Oba oni okan won. Odi olowo oba. Okan gbogbo awon baba baba oni mu se okan everybody. No, gbogbo tetere guti lo mi le ke o to de malu kan ku le odo wa be fun wa ni ni be fun wa sise
0: lo kabiyese lewu akiyin o
1: ekwa mi erufadi first
0: erufadi first
1: eku atemora eku atemora lo ko je ki awon arugbo wa to ku kemi gugu won ko gugu
0: ami oluwa
1: for tab gafal ko mi re isaga rada rada.

0: Michael Panzeri. Oh, it is nice. 39 2 6 and 1 0 8 0 36 39 2 6 1 1. Tí ẹ bá dé àfihàn ajẹ́gùn bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò dé tí ó máa sọ ibi táwọn nǹkan wọ̀nyí gbogbo tí ó wá gun ara rẹ pa máa sí ẹ̀yọ́ lásìjù tàbí kẹ́lẹ́ inú jáde dáadáa kó máa ṣe ṣe ṣeré. A ti ṣe àwárí lórí ogun ìṣẹ́tọ̀ tó jẹ́ ọjọ́ 5 ẹ ti rán dúpẹ́ fún ọlọ́run lórí ààrùn ìṣẹ́tọ̀. Ọ̀tọ̀ ni ìṣẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ìtọ̀ ṣúgà èyíkéyìí tí ò dé ọ̀ dúpẹ́ fún ọlọ́run. Fún sára ni ọlọ́run fi gbé omi àtẹ̀jẹ́ àgọ́ ara ọmọ ènìyàn tí ó bá lágbára tán ó lè kó bẹ̀rẹ̀ ènìyàn tí ó mọ orí kùnkùnmọ́ tàbí rí bí ọyẹ́ tàbí kó fi dákọ́lẹ̀ fọlọ́mọ ọkùnrin ṣe kí wọ́n sun lọ ṣígàṣígà tàbí kò lè ṣe rárá tàbí kí nǹkan tiẹ̀ kéré. Òtítọ́ inú àti òdodo tá a fi ṣe iṣẹ́ nínú iṣẹ́ wa ló sọ wá di aṣíwájú tí bàbá dọ́dọ̀ ni àkànwó. Bàbá gbọ́ra olótú sára ó dúpẹ́ fọlọ́ tẹ̀sílẹ̀ ní nọmba 13 Akinwa Street off Thomas Sàràkọ́ ọgbà bus stop ọgbà Ìkẹjà Rímọ̀ Èkó bí tàbí kọ́ ọkọ̀ ní sórí 08 0 3 6 3 9 2 6 1 1 0 8 0 3 6 3 9 2 6 1 1. Ọlọ́run ló fi àwọn ọ̀gbìn wá mọ́lẹ̀ o a ó máa retí yín ó dàbọ̀.
1: Ọ̀rọ̀ ajé má rẹ̀ o ọ̀rẹ́ jájọ ṣe dádì àti mọ́mí ẹ ṣe
2: ọ̀pọ̀. Mo kí gbogbo ẹ̀yìn olóore tí ń gbọ́ mi ní àkókò yìí wálé ọmọọba ní orúkọ mi ṣáájú ẹ̀kọ́ náà yìí sílẹ̀ 08063422699 08063422699. A ò ní wáyé asán o ṣùgbọ́n kí a má ba wáyé asán tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò. Iléeṣẹ́ PIPS Arcade Forex Academy ni wọ́n ṣe rán mi wọn kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbágbé yìí kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú iṣẹ́ àti PIPS Arcade Forex Academy jẹ́ iléeṣẹ́ káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà han gbogbo ènìyàn láti kúrò nínú iṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òun. PIPS Arcade Forex Academy ń yí ìgbé ayé ìpadà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wọ́n rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ wípé ó ṣe ògbó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí àgbáyé wà. Bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ pé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. PIPS Arcade Forex Academy wọ́n ń dáni lẹ́kọ̀ọ́ tí máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu. Ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kó Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ pé ibi tí oyin bá wà a máa sàtọ̀ ọ lọ. Bí PIPS Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé. Àsìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a ń gun nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpẹ́ ẹ̀pà ẹni máa yọ ayé owó bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Yorùbá bọ̀ mi ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́ wò. Ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ PIPS Arcade Forex Academy wọ́n ti ń ju sàdáńkátà sí ọba Adéda Ṣẹ̀dá nítorí ayé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀nà tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé bó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ owó yóò máa wọlé ní ìrọ̀rùn fún ọ. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa Nàìjíríà.

0: àwọn olówókú tí wọn ni náà darapọ̀ mọ́ wa níbi iṣẹ́ náà tó wáyé.
1: Ijó Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹ jájọ pàdé.
0: Láago mọ́kànlá àárọ̀. Bí ẹni tó fún ẹ ní nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí, kó má bàa di wípé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn. Nọ́mbà pè sí ẹ sẹ́ndì yẹ́ẹ̀sì sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ bá ti sẹ́ndì yẹ́ẹ̀sì sí lọ́gán báyìí ni ó dà yín lóhùn. Nọ́mbà náà rèé o 08063422699 08032422699. Bí o bá gbìyànjú wọ́n náà ó rí i pé ọ̀nà àlà fún ẹ bá ti sùn o máa sún síwájú ni, ṣùgbọ́n tó o bá ti sùn o sùn tẹ́tẹ́
1: ni. Ìdí náà máa wà ń bẹ̀ nítorí pé àjọ máa ṣoríire ni. Ọdún ìyá bẹ́ẹ̀ ọdún tó bọ̀ náà kò ní jẹ́ ìwọ̀ fún gbogbo wa. Ó di ọjọ́ Wednesday agbára Ọlọ́run.

0: High Court Sagamu/106/2024
1: Ilẹ̀ yẹn ó jẹ́ ti Odukoga Descendant

0: family ten je bale temi je bale loruko amọ ile yi se ko si ala laarin ile tin ati
1: ala laarin wa ile jubrila suwadi ni oruko ilu ti won ewu opute won tun mo si wo dogun ni ti wa
0: loro ko ile se kan ti lo npolowo le to fe ma ta fun
1: won to eyan lo sibe
0: to ba de ko eyan lo gbogbo to ba gba lo won wo gba turu ni abi loro kan ile yen eyin le leto lori e
1: awa la leto
0: lori e o le je Joshua lori adajo ni ke lo se
1: ka adajo ti fun wa ni leaf okay ka lo se district survey composite survey lori ile
0: yen composite survey lori ile to ba nja si survey yen tu yato disposal pe la lori ile ile o da eh ko si wahala loro ko le pe le wa le nkan si e ju ra bi pe bi to wa ti ko ta ni da be mo
1: o de mo
0: la de mo ko o fe baba
1: be ni o wa ni o de lemo after ewu busemade
0: ile na wa
1: le yen wa
0: ile molebi ta ni
1: ile molebi odukoga descendant family
0: eh fun gbogbo en to ba fe se wadi si ni pile yi ko ma lo ko owo
1: be
0: oruko yin le nkan si oruko le ati number ti won pe si
1: oruko mi ni Sherudeen Ogunwubi odukoga
0: jeje
1: ti mo je bale ewu opo to pe ni
0: ewa talo fi je bale to jawe akoko le ni
1: lemo ofemo lo fi mi je bale
0: oba abi
1: oba
0: ilu de te ogba
1: ni te ogba
0: o ye tan yin ka ma lo
1: number mi je 081386821 08
0: e dakun e ti e suru pe ju ni pelu suru kawon le ronu e mo to ta so to eleyi kawon ma lo ko si ni o so yin to ba lo ra ni lo wa o ti o to so eyin ma fe ri pada tun le won a de nfe ki aja ara abuka ti ni ibi to toni kun to se ka fun yan lo so le e ru de bayin
1: be ni
0: e lo ba e lo ba e le mi ti ka
1: 081386321 08
0: o ko nkan sa
1: 081386321 08
2: ẹ káàbọ̀ padà sí lórí pápá bọ́ọ̀ 99 ẹ jẹ́ ń sọ fún yín àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó máa wáyé lé ní ìdáàbòsẹ̀ ṣe ń tẹ̀síwájú ní international break yìí ẹ jẹ́ ń sọ fún yín pé ní nation league sí armenia àti montenegro àwọn amúnkanlẹ̀ ní aago latvia àti cyprus náà àwọn náà àjọ máa múnkanlẹ̀ bẹ́ẹ̀ aago márùn yẹn náà ni gígé ń kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ belgium àti france wọ́n àjọ máa múnkanlẹ̀ ní 745 turkey àti ìtàlú àwọn náà wọ́n àjọ máa gba bọ̀yájẹ̀ ní 745 yẹn náà ni league b georgia àti ukraine wọ́n àjọ máa múnkanlẹ̀ northern ireland àti hungary àwọn náà wọ́n àjọ máa wọ̀yájà ní 745 bẹ́ẹ̀ ló ṣe máa lọ bẹ́ẹ̀ league b kí ló fẹ́ ṣẹlẹ̀ ní uefa nations league romania a máa gbẹjọ bosnia herzegovina ní sweden òun náà gbẹjọ poland 745 náà ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yá wáyé ẹjẹ́ sọ fún báwo ló ṣe fẹ́ lọ ní african nations league qualifier báwo ló ṣe fẹ́ lọ bẹ́ẹ̀ ní central african republic a máa gbàlejò burkina faso ní dédé aago márùn ní group f nìyẹn wà ní group h nkọ bosnia botswana àwọn àti tunisia àwọn àjọ máa mú nǹkan tó bá di aago mẹjọ alẹ ní group e kí ló fẹ́ ṣẹlẹ̀ equatorial guinea a máa gbàlejò sierra leone ní aago dídédé aago márùn zimbabwe àti congo ìyẹn dr congo wọn àjọ máa mú nǹkan lẹ̀ ní aago márùn ni bẹ́ẹ̀ ló ṣe máa lọ níbẹ̀ yẹn.
3: ó dára lórí pápá bon fm 92. Nigerian Majesty ọba noah suraka tọ́lá iwọlá adéfimihàn onídìlú ìdìmọ̀ ni wọ́n kí gbogbo citizen club of ìdìmọ̀land látòrí president wọn chief aina balogun the president citizen club of ìdìmọ̀land tó fi di mọ́ mayor of ìdìmọ̀land chief latif adedeolu àti àgbà ìlú chief alhaji abdulda ọládégà wọn kí gbogbo member citizen club of ìdìmọ̀land kú palẹ̀ mọ́ 40 years anniversary wọn yìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ torí pé ìdíje lóríṣi ikọ̀ agbábọ́ọ̀lù tó jẹ́ ti imeso compound yóò kojú ikọ̀ olú ìkòsí compound bẹ́ẹ̀ náà ni duaro edugbo ni yóò máa kojú òkè compound láti fi sàmì ìgbà tí ẹgbẹ́ náà tí wọ́n ti ń gòkè àgbà ológun of ìdìmọ̀land òun ló jẹ́ kí ìròyìn náà kò tó wà ní etí àwọn ké sí àwọn ọ̀dọ́ langba ní gbogbo ìlú ìdìmọ̀ wípé kí wọ́n ṣera wọn lóṣooṣù ọ̀rọ̀ àwọn ní ọ̀kan ṣoṣo lójúnà àti mú ìlú ìdìmọ̀ kó tẹ̀síwájú sí nínú ìjẹ́ àti ìgbafẹ́ àti ìdàgbàsókè ní ọkàn òjọ̀kan ọba onídìmọ̀ ti ní ìdìmọ̀ wá rọ àwọn olóṣèlú láti tẹ̀ jẹ́jẹ́ o má lo àwọn ọ̀dọ́ fún ìwà ìpáǹle àbí jàǹdùkú ní ètò ìdìbò bọ̀ ní ọ̀nà bí yẹn bó ti ṣe wà ní abẹ́ ibẹ̀ yẹn ni Ramon wọ́n ní wọ́n reject ẹ̀ ní ex Real Madrid starlet Jacobo Ramon wọ́n ní ikọ̀ iṣẹ́ àti gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ní spain wọ́n ní wọ́n ṣe kí ni wọ́n jakulẹ̀ pé kò láǹfààní gba iṣẹ́ náà bí yẹn bó ṣe wà lábẹ́ ẹ̀bẹ̀ yẹn nìyẹn o kó lẹ́sẹ̀ kúkú

0: bọ́nu wọ́n bá ẹ̀ṣẹ̀ tí wọ́n kàn ní òpin ọ̀sẹ̀ ní ok o láǹfààní láti jábọ̀ rẹ̀ kódà ẹ jẹ́ kí a máa lọ kẹ má gbàgbé wípé ọlá ní nàìjíríà yóò máa kojú guinea bissau ago márùn àbí
1: bẹẹni ago márùn rẹ
0: ní ìrọlẹ
1: bẹẹni
0: máa kojú anthony joshua àti tyson fury àwọn méjèèjì wọn sì ń dúnàdúrà wọn ìforíkò
1: bẹẹni bẹẹni wọn kọkọ sọ fún wa pé december 11 ni wọn á ja ìjà yẹn
0: ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́
1: àwọn tuntun ń jíròrò lórí ẹ ká máa ṣe bẹẹ ká máa lọ lọwọ ọlọrun ọba tó bá wa bèrè tòótọ dẹ bá wa parí ẹ lẹnu ọpẹ pàtàkì lọwọ ẹ fẹ wa náà tẹfìgbà kan fi wá sílẹ
0: tuntun ọlálẹkan
1: ni olóòtú
0: adéolókun adé mr pilot ọlọpọ tí náà
1: bẹẹni ibrahim ọlá ib sport lèmi jẹ ẹṣin fẹ gbádùn wọn.
2: Band FM.
3: FM. Awa lo le de Band FM. Awa lo le to Band FM. Awa lo ni royi. Faso wa po 92.9.
4: My. Hey, Mekos, which bond you use for your POP?
5: I know, now the cheaper way I find.
4: Eh? But why you self no use top bond now?
6: You dey fix your house or not let them finish work, finish your body join.
4: If you want use glue, I beg use original top bond. Now confirm, original top bond, they thick, white, see, and they safe for person. They get S-O-N logo, man cap logo, with manufactured by PM Manufacturing Limited for the body, and made in Nigeria where they write for blue. Follow Emeka, buy cheap now, come pay for am later. Use original top bond, confirm.
7: Ẹjẹ fún mi níláàjì gan. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà ní ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Jùlọ, ó ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
8: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

Ọ̀rọ̀ kan àrà tí ò lópin.

láyè láti di ẹ lọ́wọ́ dáadáa pẹ̀lú SKG Paracetamol kí a rẹ̀ jí pé SKG Paracetamol wà ní oníhóró àti olómi fáwọn ọmọdé tí kò bá sí ìyá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ̀. SKG Paracetamol fún ìtura tó péye ní kíákíá.

0: 92.9. Ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Àdàbà jẹunkù fẹ́ ilé, ìran òrò fún jẹunkù fàdíẹ, èmi á jẹunkù fọ́mọ̀ mi. Ìmọ̀lẹ̀ alájẹṣẹ́kù, ètò bá bá ètò ní ilé iṣẹ́ Bond FM 92.9 ní gbogbo ọjọ́ ajé, ọjọ́ Monday, láago mẹ́wàá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ láti ọjọ́ Sowapo Group of Cooperative ó ti máa dá wa lẹ́kọ̀ọ́. Àní ṣàlàyé àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹṣẹ́kù. Ẹ̀yin èèyàn mi yóò dà ó ká darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù pẹ̀lú Sowapo tó bá súnmọ́ wa lágbègbè wa káàkiri ìlú Èkó tàbí àwọn ìlú bíi Ìbàdàn, Ìlọrin, Ìsẹ́yìn, Ìlàrú, Ọ̀tà, Ìdíwòkò. Káwa náà lè jẹ àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹṣẹ́kù. Àǹfààní pọ̀ jaburata, ẹ fowópamọ́ tó ń tèrè tẹ́ ẹ máa gbà lórí ẹ̀. Ẹ má fọ́ mẹ́wàá jẹun torí ọjọ́ ọ̀la. Àǹfààní ẹ̀yáwó ní ìlọ́po mẹ́ta owó tẹ́ ẹ bá ní pẹ̀lú èrè bíntín láti gbé nǹkan rẹ̀ ṣe abalajọ. Káwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Sowapo Group of Cooperative ṣe ń dán tọ́kàn wọn balẹ̀ tí wọ́n rówó lò fún nǹkan rere láwùjọ. Ẹ kàn sí ilé ẹgbẹ́ tó wà ní nọmba 8 Ekpetedo Street, Ogudu, Ọjọ́ta, Lẹ́kọ̀ọ́ tàbí kẹ pé 0803-818-8286 tàbí 0802-9.
2: Alájẹṣẹ́kù kò ní bàjẹ́ gbogbo tí kálukú wá ń tò kò ní rán láṣẹ ti Ẹ̀dùmàrè. A kí káàbọ̀ sórí ètò ẹ̀tọ́ yín ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù tí àwọn Ọ̀yọ́ Sowapo Group of Cooperative Societies tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ó lé ẹgbẹ́ wà ní nọ́mbà 8B Ẹ̀pẹ́tẹ̀dọ́ Street nílùú Ògùdù Lẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ ṣe gbọ́ orúkọ ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù. Ètò yín tàn ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ alájẹṣẹ́kù torí pé gbogbo ibi tá bá ti rí ògidì tá mọ̀ sí ọ̀ríjínà àwọn afẹ́ rí àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ máa ṣe ayédèrú. Àwọn kan gbọ́ pé ẹgbẹ́ alájẹṣẹ́kù làwọn èèyàn fẹ́ máa ṣe nísìn torí pé ó ń ran bàbá wọn ṣe táwọn ìyá wọn ṣe tí wọ́n fi ṣòwò tí wọ́n fi jèrè tó fi dúkìá lẹ̀ fún wọn. Àwọn náà wá lọ dọ́gbọ́n, wọ́n láwọn ẹgbẹ́ oríṣiríṣi táwọn náà ń kóra jọ, wọ́n ń jókòó àjọ, wọ́n ń dáwó ń bẹ̀. Nígbà tó wá di pé káwọn èèyàn gbowó padà adì múgùn, mo wá máa lọ ẹ̀mẹ̀mẹ̀. Ìdí rèé tá a ṣe wá gbé ètò yìí kalẹ̀ láti lè máa sọ àwọn ìlànà àwọn ìtọ̀sẹ̀ tí alájẹṣẹ́kù máa ń lò. Tẹ bá ti wá wá darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tẹ́ ẹ̀ rírú àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ lè fẹsẹ̀ yín tẹ o, wọ́n fẹ́ gba yín ni. Ìdí rèé tá a ṣe pé ní ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù láti tọrọ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ alájẹṣẹ́kù. Abiodun Fọlọ́runṣọ lorúkọ mi. Lónìí a ní àwọn àlejò gẹ́gẹ́ bí ìṣe wa tó ṣe máa wá ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Wọ́n máa bá mi dárúkọ ara wọn àti ẹgbẹ́ èyí
3: alájẹṣẹ́kù gbogbo ilé akin tó pé ẹkú ètò eléyìí tó sọ kalẹ̀ sórí Bond FM 92.9. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Ayélérò Joseph, eléyìí tí mo jẹ́ ààrẹ ọ̀nà Lámìpọ̀ CTCU, eléyìí tí a fìdí sọlẹ̀ sí 19B Satellite Avenue ni Araro mi along Lagos Badagry Expressway. Ẹ kaabo si ire eto naa.
2: Ẹ ṣeun bàbá wa igbákejì ẹ bá dárúkọ kẹ bá kí àwọn ara ilé.
4: Alájẹṣẹ́kù
2: kò ní bàjẹ́
4: ò ń bàjẹ́ tí
3: wọn ò rógun ẹ ṣe
4: orúkọ bí ṣe rí wa
3: àmì
4: a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn ilé. Ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe pàápàá jù lórí ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù. Ọlá máa fún aṣẹ máa jó aṣẹ o.
2: Àmì ipò yín.
4: Bẹ́ẹ̀ni orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Nga láti Bùrágì, ipò mi Vice President igbákejì ààrẹ.
2: Nínú ẹgbẹ́ o.
4: Nínú ẹgbẹ́ ọ̀nà Ọlámìípọ̀ CTCS tó sọ̀kalẹ̀ sí ààrẹ mi Satellite.
2: Ẹ ṣeun. Bàbá tábà wò wá rí pé ọdún ti ń súnmọ́, bàbá náà ti ń súnmọ́ ọdún. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ la fẹ́ gbowó, la fẹ́ fi owó ṣòwò kan fi tajà ọdún. Báwo lẹ ṣe ń ṣe? Àwọn ìgbésẹ̀ ò lẹ̀ ń gbé láti dáàbò bo owó ọmọ ẹgbẹ́ tí ó fi jẹ́ pé tó bá gbowó ìtàn wọ́n á lè rí dá padà. Báwo lẹ ṣe máa ṣe tárẹ̀ tó rí owó yá náà?
3: Ẹ ṣe olótú. Ọ̀nà kan ṣoṣo tí Ọ̀yọ́ Sowapo tí wọ́n là kalẹ̀ láti fún ọmọ ẹgbẹ́ lówó lákòókò ọdún báyìí òun ni pé àkọ́kọ́ lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ ọmọ ẹgbẹ́ tó sì ti dá owó gẹ́gẹ́ bó ṣe yẹ ó ní láti gba fọ́ọ̀mù ẹ̀yáwó. Láti wá fún ọmọ ẹgbẹ́ lówó ó gbọ́dọ̀ kojú àwọn ìgbìmọ̀ ilé ẹgbẹ́ láti sọ owó tó fẹ́ lówó yẹn fún. papa julo lakoko proposition odun bayi awon ewu o ma nwa lara awon owo ti an ya omo egbe sugbon bawo la se nse ni pe a bere iru ojawo lomo egbe na fe fi owo yen ra tabi to fe fi owo to fe fi se o gbodo je owo to ti mo npa e ki se owo pe ke boya mo gbo pe badagri o rice ti wale ni seme won ti si boda lo ba gba owo elomi to wa da pe to ba ma gba owo beye iro lo ma pa oto ni ti a so pe o fe fowo se oto ni bi ti a ko lo iru awon beyen won ba egbe je tori pe ko jo looto sugbon omo egbe to so otito yen pe ohun fe lo ra oja ni iru oja yen to ba je oja to mo npe a ma mo tori nipa sise iwadi otito oro ma farahan la fi ma mo pe eni oja to fe lo ra ko mo ni pe de ipo to fe fi gba owo elomi wa te pe owo to ni de oju bi 500 lo sugbon tori oju kokoro o le fe pe tori odun ko gba 1 million naira lati wa ma se owo omo egbe ni gbese tabi ofo a riru awon ni be lati ri pe a reduce pe yan di owo ton fe gba lati fi lo ra oja yin ko ni akoko odun bayi
2: ise nla le yin gbimo se o ola ma fun ise baba wa igba keji ye ka wo to ba wa ri to mule fun yin mo pe aye ta wa DJ YK wa ti wa mule to ti package are dada ogbo le fe da siru e
4: iru e be to mule fun wa because of pe ko ni so to because of nkwise nko to fe wo se iru e be to ba di ko ri be bi a o wa lo fi owo e lo fi se ko ti ko ye ko se to wo to di ko ga o gege bi ofin alati seku gege bi o n te ka se to te ka se a se because o ni awon kan ta ti ma fe ju iru awon e be ma fi ejo won sun fun a lo fe ejo won sun because a bere pe ki lo fe wo se gari lo lo n ta wa lo gbe wa lo se ko mi iru e be o ti mule fun ali e but ba di ko ri be ogun a de bi ti e ko di lati lo sala ara
2: e mo pe mo ko a ma la pe e sala ifa fun ara je sangbe to le ma fi ejo mo ri pe o ju yin ko ru awon wo le fe ejo sun
4: loto awon fe fe johnson sapito because sapito mo mo la lai seku sugbon ni ile to mule ni bi to lohun a lo dede ni gege bi won se ko ba gege bi kan tawari ebe wa o ni ofin ale ni olopa ni ebe lai seku ani olopa
2: ko cooperative
4: to ye cooperative to ye
2: ma paje adude cooperative
4: to police won mo to won mo rin so ko si keni wa ni ho era won de be won lo mu jade
2: esu adupe pe olopa ofin le fe fi to fi se
4: pe ofin ni ki se
2: awon lale
3: alaje se ko se ri gege bi won se so bi igba keji se so ojo so wa po ni awon olopa ti won ta mo ni agbofinro awon yen lo je pe ti a ba ti le fi oro lo won pe to eni bayi o nkan to se oluwa njibiti lori owo bayi
2: njibiti
3: ni kosoto so o de ko lati da owo wa pada awon agbofinro egbe alaje seko awon eni won wa si iru odo eni be pelu moto loye ni won wa fi gbe a lo fi oju ba ile ejo alaje seko
2: esun ko so pe awole e so pe nigba mi ko to te di poro ma di be e ma ni awon kan to ma ta yi lologo e ma pere kan wa eje ka gboro apere
3: alaje seku seri apere be ni pe fun apere to pe omo egbe eleyi to fe gba owo lati luwanjibi tabi lati gbero a ni awon kan tori pe lalaje seku apart from o pe eyan ni eyan gbodo ni garanto eyan ni pe oni duro atun ni awon kan to pe amo si oni duro ta tabi eni tori orisirisi oye tabi oyeko lati ko nibe obirin mi ma wa gbowo te pe oko re oni mo si okunrin ma wa gbowo te pe iyawo re oni mo si but to ba ti je pe eni yen ti mo pe iru haba eleni fe lo fe lo fun apere eni to fe gba 6 million naira ninu egbe kan to fe pada si bayesa lohun talamo ni bayesa to le but eni to sumo to je pe won jo wa ninu egbe yen leni e tete ta wa lolobo a pe won ni whistleblower so eni e lo so fun wa pe eni bayi to fe gbowo ka ma release owo fun tori o ti koko e sile o si ti fe sako ni ilu Eko pada si ilu won bawo la se so as a result awa na wa ti ki se pe boya a ma so fun pe lagbaja a le fun e lowo nkan wo lo ni awon asset yen ni pe nkan duro to ba ti le ni nkan duro a le fun e lowo awo ni so eni to so so la bala la tariye won je ki abo tun wa fun owo omo egbe
2: ni pe egbe alajese ko amora wa daada
3: be ni
2: base ni wa
3: be ni
2: yalagbaja mo yalagbaja
3: be ni
4: ma so le mo ya so ni
3: be ni
2: eh je ki gbogbo e ko ma
3: e fun ga fun apere nikan fe ya 400,000 then 2017 but mo wonu container to nlo pe oja o lo fe fita so, but gege bi ofin alajese ko tobirin ba ti wa ninu oyun tori ko le ya owo ni ipo loyin ko si tun je pe o tun ma struggle ko ma so as a result enikan lo ta wa lo lobo pe eniyan bye bye ni so ta ba ti fe ya lowo ka ma ya to iye ti o fe gba tori ko ma ba sakoba fun oyun na onti to to bi mo tan lo to ni anfani lati ya owo so gbogbo awon kan
2: ben sa baba wa igba keji ibo le ti ma se ipade to ba pe na we ka to po awon ojo o le ma se ipade yin
4: alajoseko
3: ko ni baje
4: awon bi ta ti ma se ani egbe to po so se to po repete an je bi ti london wa lo le dele ni mo se le daroko egbe to po ti mo mu bi ti en kokon ti se ipade
2: e ba daroko union
4: yin union
2: ya koko
4: union
2: ko e po
4: yes
2: ti union ti ma se ipade
4: ojo
2: te ma se
4: a ma se ipade wa ni gbogbo ojo monday akoko ni osu ni satellite town arun barabi expressway ni
2: oko epo
4: okay yes
2: ti union ti ma se
4: ojo
2: te ma se
4: a ma se ipade wa ni gbogbo ojo monday akoko ni osu ni satellite town arun barabi expressway every first monday
2: of the month
4: e se
2: o number wo ni won le pe si eyin gangan pe
4: okay, number me to le pe mi si to le fi bo mi ni 070-8930-2366 070-8930-2366
2: Are?
3: Yes.
2: Number
3: in? Number to me is 081-655-6476 081-665-6476
1: Adaba jenku fele, iron rufo jenku fatye, idenku fomo mi, imoni alaja sheku, itu baba itu, ni leshe bode 92.9, ni bubojo aje, ojo mwari, la agume waku se jume do gunga anwa ojo mwani wanjile. Lati ojo su wapo group of cooperative woti mwa dawa lepo, misa la ye anwa fani, to wali nwa egbi alaja sheku, e nye nyomi. Yo dao, kandara po mwa egbi alaja sheku, ojo su wapo, tuba suwa, la bibi wa, kareku, tabi anwa ilubi, ibado, ilori, insenyi, ilaru, ota, idini woko, kawara oni, jawa fani to wa inu gbe alaje seku anfani po jadrata e fowo pamọ to tete tema lori e e ma fo me wa jeun to le ojo la anfani iyawo mi beta wo te ba ni pelu ile binti lati gbe nkan le se abalajo ta won gbe oyo so wa group of cooperative se do to kan won bale ti won ni wu ti lawujo e kan si ile egbe to wa ni number 8 Ekwetedo street Ogudu Dr. Leko tabi ke pe 0803-818-8286 tabi 0803-812-586 alaje seku koni baje
2: baje gbogbo ti kaluku wa to koni ro lase ti edumare to wa itoyin ti kuna lo de si eti igbo yin ti won tin ba wa so ti awon egbe won se ma ruwo ya owo taja ni asodun ti egbe lo tu wa ni wo gbese ti a ni sowo egbe ofo baba wa are se ba wo asiko odun bayi awon owo mi ma nwa te pe ki sowo ti on se won ni seasonal business ni won mi awon wo pe Tokyo ko lo ko Tokyo ni oko ko lo ko edie loko abi fe ko wo kereje mu a ra banga ni wa ra kere se etu ni o pe ko ko fi sare taja basiku ye ki se nkan ta tele ni bi a ja tabi nkan mi to ba pe ni ya lowo kini ki te fi ni ya lowo
3: alaje se ko ese teri baba a kan oguri ya yan lowo ale ya yan lowo ru e to ba je pe oja to nta tele ni to ti mu e ri pe ati so yen tele teyin o ba ti teyin o ti mo nipa oja yen o le po lati kan lo si de oja kan kiyan ma ta so ewu wa nbe pe oja yen wa nta o gboro joja te pe niyan ti mo nipa e ti o ba ti mo nipa e ko ma wule lo sibe tori ti a ba ya lowo ka mo pe owo yen ati risk ni so eni yen se le jare wa to owo ti aya ki se owo to ye ko fi taru oja bi afi to ba puro fun wa nikan la le ya ni ro owo be
2: asiko odun mi o le tege
3: exactly
2: ma ke o pa die lo ma ta la
3: go eh eh a le ya because ke wo ise eni to wa ti le
2: ba be a tin ba me yin badagbi pe e le mu mi koja
3: gbaji oke
4: te ba me fi cross o risk no gbogbo ko ta so nkan cross ni e te ba le ko resi ko sa gbaji oke wa be gbaji sa o lo ko custom wa be gbogbo e ko lo sa saru wa ni
2: e ti mi ya wa
4: a le ya
2: ko lo sa ko lo saru wa be le duro fun mi
3: a le duro
2: ejo mo lu
4: o ka ru tajo
2: tun tele ni pe owo ti e ba mo
3: ni
2: a ba ya ni
3: be
2: o ma pa di alu die
3: be
2: se ko to ba ti e gbe sibu o ni ma fi pasi pa
4: sa ma fi dije
3: dije pa da
2: e si won lagbolo egbe na o ni tu
3: amen
2: ti wa se obirin le wa ba o ba be yo ku ba aba ni pe ko re laje je ku
3: ah e so fun awa ma ko
2: ka ma lo
3: eh laje se ku e se alaje ku e se o arowo yin ninu se awa laje se se oye wa nti wa
4: oye wa nti wa
3: oye wa nti wa
4: oye wa
2: laje se ko ni baje

0: ọkọ̀ kí ọkọ̀ mìíràn tó lù ú ìwádìí àjọ lasmar fi hàn wípé ọtí etí awakọ̀ náà mu ni ó ṣokùnfà ìwàkuwà èyí tó wà àwọn èrò inú ọkọ̀ sì ti ń pariwo pé ìwàkuwà rẹ̀ ti pọ̀ jù kó tó di pé kò forí sọ́pọ̀n o ròyìn tá a gbọ́ sọ mọ́ pé àwọn òṣìṣẹ́ lasmar náà wọ́n gbìyànjú láti dóòlẹ̀ mi arákùnrin ìgbọ́n ẹ̀ pa òbúrú mọ́ wọ́n náà ka àbùkù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ tó yẹ pé ìlú gbòógì olóró àti ọtí líle ni wọ́n mu lásìkò tí wọ́n bá ń wa ọkọ̀ ń dẹ̀mí àwọn ènìyàn ilé ìlú ròyìn àrètà ò ní jù báyìí lọ ìlà ọ̀sán ni jápàdé fún ròyìn àpapọ̀ títí ìgbà náà ẹ máa yáṣẹ́ o.
1: lọ́dírí ẹwà fákùkọ o.
2: ìdílé lọ́dírí ẹwà fákùkọ.
1: ọba òkè lọ́dírí ẹwà fákùkọ o.
2: ẹ̀dùnmá rẹ̀ lọ́dírí ẹwà fákùkọ. níbi kákẹ́dẹ́ àti pọ̀ lọ́wọ́ bó ṣe ròyìn.
3: Mọ́lẹ́dẹ́ òkùnkùn parada. Fún olùlóyè ìlámòye pẹ̀lú ọba nígbà sírí ti àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tẹ́ Ọlámilékan Adéọlá Yaayì. Àrẹ̀mọ ìlú ìlàrò lá.

0: in general. Oníṣẹ́ àwọn ọkùnrin àti lóbìnrin ẹ ṣeun sàámọ́ lóore.
1: Gbogbo àfọkànsìn yín rere, Ọlọ́run yóò mú yín débẹ̀. Kí ni ìwọ láti ọ̀dọ̀ gbogbo olùgbé agbègbè yìí? Pàtàkì jùlọ, Praise NKO Ọlábùtú Olúbùsé. Yẹ́yìn ni jọ̀ọ́.

0: jẹ́ wa lógún. Let us walk and Lagos Health is our world.
1: Àláfíà ìjọba ìpínlẹ̀ Èkó. Àláfíà Ọlọ́lá jùlọ gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú. Àláfíà Dr. Kadri Ọbáfẹ́mi Amsaad. Àláfíà gbogbo àwọn lọ́gàlọ́gà ní ìjọba ìpínlẹ̀ Èkó. Búfalo Tayo Ayinde tí wọ́n jẹ́ chief of staff to the governor. Àláfíà gbogbo commissioner àpapọ̀ ní ìpínlẹ̀ Èkó. Àláfíà gbogbo SA to the governor of Lagos State ní ìpínlẹ̀ Èkó. Àláfíà gbogbo permanent secretary tí èṣe màmá wa Dr. Emma Panika. Àláfíà gbogbo SSA to the governor. Àláfíà gbogbo directors ní ìjọba ìpínlẹ̀. Àláfíà gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ directors. Gbogbo àwọn lọ́gàlọ́gà head department ní ìjọba ìpínlẹ̀ Èkó. Gbogbo òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Àti gbogbo àwọn ọmọ ìlú àti gbogbo ará ìlú ọmọ ìlú ará ìlú ìjọba ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọ̀rọ̀ wa o. Ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi láàárọ̀ tòní. Oṣòdìlẹ̀ wà àbí. Èkó Odùmọ̀tà ìyọ̀yọ̀ Tom Jones. Ago táwà lẹ́wà ní Àbádé níjì Èkó Ọba Dende. Ẹ̀yin tẹ́ wà ní Victoria Island. Lẹ́kí Ìkòyí. Àjà Awo Yaya Ìkàtí Ẹlẹ́gùsì. Lọ sí gbogbo ìbẹ̀jù Lẹ́kí mọ́ ẹ̀pẹ́. Ẹ má ṣe mi gbọ́ bára yín ò bá dá. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ́kọ̀ tẹ́ wà ṣé ẹni á ṣe ń wakọ̀. Àwọn ẹ̀fọ́rí kan bẹ òun nílé jẹun. Bẹ́ẹ̀ òun nílé sùn. Òun nílé wo. Gbogbo nǹkan á wá dàrú. Orí láwọn yẹn ẹ̀fọ́rí lásán ni o. Ó túmọ̀ sí pé à ń wá jíjẹ wá mímu. Nínú ẹ̀ta tí ń sanwó orí fúnjọba ìpínlẹ̀ Èkó tó nípa aláìní. Ìjọba ìpínlẹ̀ Èkó ò lè bèrè owó orí lọ́wọ́ ẹni tó ń bẹ lórí ibùsùn ara rẹ̀ ò dá. Kódà

0: wà nínú ìyẹ̀wò ẹ̀ ẹ wò ní rí gómìnà kan lọ lọ báyìí lọ gbówó rí lọ́wọ́ ẹ̀ gómìnà ní ẹ file o ṣe rí pé tìjọba kò yẹ kí ẹ máa gbàgbé èrò tètè sun èrò tètè jítàrí èrò là ń sọ fẹ́ẹ́ tara ẹni là ń sọ fẹ́ẹ́ ni ìpínlẹ̀ èkó bá lé àlàáfíà ara tiẹ̀ fáǹfààní ara tiẹ̀ ni ìjọba ìpínlẹ̀ èkó gan lẹ̀ ni nígbà táwọn ará ìpínlẹ̀ ogun ti rèé fún ìlera èkó ẹ dákun àwọn fẹ́ forúkọ sílẹ̀ àwọn aráàlú ọ̀yọ́ wọ́n fún ìlera èkó ẹ dákun bò lẹ ṣe ń ṣe àwọn tí ọ̀ṣun ondo èkìtì àwọn àáfàá wa ní kwara wọ́n ń pe ẹ dákun ìpínlẹ̀ èkó bò lẹ ṣe ń ṣe ìlera èkó wọ́n àti mo yọ ọgbọ́ pé ìpínlẹ̀ kan lókè ọya Kan State is inviting our permanent secretary Dr. Emmanuel Asamba pe wa ko wa nse e lo ni joba ipinle ko so fun a se ni lo wa iya yen je ni ti o ya oluju kokoro ni ko ba ti lo ama wa ta ni oro yi wa da bi oro wu li ti e ni je fun ni oro lera epo ama o to mo ti mo a to mo ti mo iyen ninu mi dun layo mi kun fun awon kon yin fi lera kere ilera eko la wa nfe because health is our wealth alafia eko òun lọ̀rọ̀ ìpínlẹ̀ èkó ẹ má gbàgbé gbogbo ọjọ́ ajé tó bá ti kẹ́yìn nínú oṣù tá a máa ń ṣe lórí ètò ìní kan fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àlejò wa ẹ máa láǹfààní ẹ̀bìrín gbogbo òbéèrè tẹ bá fẹ́ béèrè nípa ìlera èkó ń dá délò nínú ọ̀nà ń ṣe ojú aago ká tó márùn sásìkò tá a wà yìí ẹ pé ẹ dà béèrè bo àlejò mi arábìnrin testimony kò foríjì iṣẹ́ wà lálàáfíà mà
1: ṣe dáadáa la bá yín ẹ̀yin tẹ́ wà nílẹ̀ káàárọ̀ o a kú wẹ́líwẹ́lí òjò yìí a bá wa lára mu àti tí a ṣe ń dé ìyìnlẹ̀ máa ma bá àwa la máa ma wá bá yín adé láti lashma àwa la ń ṣàgbẹ́tẹ̀rù fún ìlẹ́kọ̀ọ́ ìlera èkó ni a ti kọ́kọ́ ti mọ̀ wípé kò dá ẹnìkankan sílẹ̀ gbogbo wa tá a wà nílera èkó tá a wà nípínlẹ̀ èkó bí atọ́kùn wa ti ṣe sọ la ní àǹfààní lárúkọsílẹ̀ lórí ìlera èkó ìlera èkó ó wà fún èmi ọmọdé àgbàlagbà ọkùnrin obìnrin onílé àti ò gbogbo wa tá ń ṣiṣẹ́ nílé èkó tá a dẹ̀ ń gbé ní ìpínlẹ̀ èkó gbogbo ara láǹfààní láti wá forúkọ sílẹ̀ fún ìlera èkó bó ṣe tún mọ̀ wípé ní gbogbo ìgbà tí àìsàn bá ń bọ̀ kò kú kọlẹ̀kùn wípé òun bọ̀ kò dẹ̀ ní fìwé ránṣẹ́ wípé òun fẹ́ wá bá wa lálejò òun la ṣe sọ wípé ìlera èkó ni agbórun àtagbòjò èyí tí gbogbo wa ní láti rí wípé ilẹ̀ ó wà bó ṣe yẹ kó wà àti ti dé láàárọ̀ yìí o bíbélì yín ẹ fi ẹ máa pè wá a máa máa bá yín dáhùn wọ́n ti gbé kalẹ̀ fún gbogbo wa
0: 08181509290 kẹ́ẹ̀lì mọ́ pé wọn ò ṣe igi tó nínú igbó ni mo fẹ́ kẹ́ ẹ gbóhùn arábìnrin testimony kò foríjì nọ́mbà tẹ máa pè nìyẹn 08181509290 08181509290 ẹ dákun tẹ bá pe nọmba yẹn tí ò bá tètè lọ ẹyin lọ tẹ àtẹjẹ sórí whatsapp béèrè tẹ bá fẹ béèrè lọwọ wa láàárọ tòní ẹkú yálẹta sa ẹkú yálẹta ṣe monday ọjọ kejìdínlọgbọn oṣù kẹsànán ẹgbàá ọdún ó lé mẹrìndínlọgbọn ilé èkó lẹtọ ìjọba ìpínlẹ èkó ló ṣàgbátẹrù rẹ lagos state health management lórúkọ àjọyàn àmúlédè abínibí èdè ọmọlúàbí èdè àwa tá a ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn èdè yorùbá ń pè ní ìlera èkó lórí ìkànnì band 92.9 pẹ̀lú ọmọ yẹn adéolúwa adéfọlárin okùn adémẹdàkùn ẹbá ayé déjò yìí lọlẹ kẹ bá mi gbóhùn sókè o mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpè yẹn lọ́tún àwọn ìbéèrè yín ló ṣe pàtàkì ǹjẹ́ ti forúkọ sílẹ̀ fún ìlera èkó ǹjẹ́ gbà tẹ forúkọ sílẹ̀ ibi kọ lọ̀rọ̀ yẹn bọ́ sí èyí ṣe tẹ́ ẹ̀ rí lò ǹjẹ́ ilé ìwòsàn kan ń bẹ tẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ tí ẹ fẹ́ pààrọ̀ ẹ̀ ẹ ti gbìyànjú àti pààrọ̀ ilé ìwòsàn àmọ́ kò bọ́ sí gbogbo eléyìí lèmi àti máa jọ yanjú pẹ̀lú àlejò wa lónìí àwọn kan wọ́n dá wa wọ́n rán wọn wá ni màmá wa Dr. Emmanuel Asamba ló rán wọn wá pé wá sojú mi kó wá dáwọn èèyàn wa lóhùn àwọn ìbéèrè tó ń jẹ wọ́n lógún ǹjẹ́ ẹ lọ gba ìtọ́jú nǹkan bẹ tó wá kù díẹ̀ káàtó lẹ́tọ̀ọ́ ẹyin lẹ́lẹ́tọ̀ 08150920 bẹ́ẹ̀ lera èkó wọ́n fi ẹ̀tọ́ yín dùn yín ẹ pè ẹ já gbọ́ sí tá a bá gbọ́ sí làwọn ó ṣe àtúnṣe bá a bá gbọ́ sí là á ṣe àtúnṣe 08181509290 láyé hello ẹ ti wà lórí afẹ́fẹ́.
2: Ẹ̀ka ẹ̀kú ẹ̀ka o.
0: Orúkọ yín sá o.
2: Orúkọ mi ni Adeniyi láti Akọ̀kà.
0: Adeniyi láti.

0: bẹ́ẹ̀ni sá ẹ lè change hospital dáadé wa ẹ dẹ̀ tún ní àwọn àyẹ̀wò kan tẹ́ lè jàǹfààní lórí ti senior plan yẹn tẹ́ bá ti ṣetán tí plan yóò báyìí ti expire ẹjọ́ ẹ pè mí màá bá yín ṣètò bẹ́ẹ̀ ṣe máa lọ ṣe àwọn àyẹ̀wò tó wà lórí senior plan ẹ dẹ̀ tún lè change hospital ẹ ṣe gan ni nọ́mbà mi òun ni 080-2724-8844 Number telepe te ba wa hospital 091-6918-5922 091-6918-5920 070-4027-7029 070-4027-7029 àwọn nọmbà sì yẹn lè pè wọn tẹ bá wà ní hospital 080-2724-8844
1: òní nọmbà mi ṣe lórí ètò wa ìtòyín ìlera èkó láti iléeṣẹ bond 92 náà kó pàtàkì lọ sọdọ gbogbo ẹyin bàbá wa gbogbo ẹyin mọmọ agbó ẹyin tẹ pè ṣe rí pé ó tún dúnà ààrí gbígbé ẹmọ bínú àsìkò yẹn ti lọ ni ẹyin pè wá lọsẹ tó ń bọ lágbó ọlọrun àtẹyìn lọrùn gómìnà ìpínlẹ èkó igbákejì gómìnà gbogbo ẹyin ládúpẹ jùlọ ọlọrun yìí bá máa dr emmanuel asama gbogbo ẹka tó ń bá lu sọrọ ẹka tó ń ṣiṣẹ òde media team ìlera èkó public affairs department gbogbo ipa ta mo kí o ti ń bá dárúkọ ó ṣe ṣe kí n ṣẹyàn kan kí n gbàgbé gbogbo ipa ta ẹkú ṣẹṣà ẹkú ṣẹ gbogbo ìṣẹ ìlera èkó ẹkú ṣẹ ẹkú ṣẹ máa wọ́n dàbọ̀ sáwọ́dà.

0: ìwọ náà ṣe bí ìpínlẹ̀ ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kókó health center súnmọ́ ìdúgbò ti lérò lọ ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀ ó yẹ kí a jọ sọ́pọ̀
1: mọ ilé ìwòsàn ẹsẹ̀ kókó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀
2: ìkéde yìí wá láti owó àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ national primary health care development agency npcda.

0: chicken absolute noodles with real chicken essence.
1: Sit absolute noodles.
0: Dúró lọ́wọ́ kó tó ra mọ́tí fítárì yẹn. Bí ìrọ̀wọ́ àjọ ń fún àwọn ọmọ rẹ̀.

afẹ́tifẹ́ sì ń tẹ̀síwájú létí ẹ̀bọ́n fm lawa 92.9 ẹja ṣe báyìí ná.

0: FM 2.9 ìtẹ̀síwápọ̀ kárí ayé.
1: Sẹ́ni ọlọ́run bá pè ní ìrísẹ̀ àjà tí wúrà ṣe.
2: Ọlọ́run bá pè yàrá ló tọ̀ nípa títẹ̀ lé iléeṣẹ́ Alkoda Ag and Umrah Services Limited. Ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó nínú ilẹ̀ àjọ ló ti mọ̀ mọ́rọ́ pa.
1: Bẹ́ẹ̀ bá kó oyin sí gbàtú pé Alkoda Ag and Umrah Services Limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
2: Àwọn tí wọ́n ti bá wọn àti Umrah rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ Alkoda lárọ́wọ́ kan.
1: Ẹ kú ti mọ iléeṣẹ́ Alkoda Ag and Umrah Services pẹ̀lú àkàmọ́yé àṣeyọrí níbi kápọ̀ ní sèrè àjọ àjà tí wọ́n tọ́mọ̀ nípa súnà ní kọ́ nínú ilẹ̀ àjọ ní iléeṣẹ́ Alkoda wọ́n àṣẹ ìgbàdé.

0: effective from malaria. Comal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lè yíwọ́ ṣẹ̀ṣẹ̀ ṣe ìlú ní òwúrọ̀ àbánà. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn òjìbọ́ pọ̀ àwọn èèyàn tó máa ń gba òróró àbùlọ́kì ìlera ìdílé wọn wíwú láti fi àádọ́ta ní àpamọ́ tó ní oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ni, òróró àbùlọ́kì kò ní ìdábòbò.
1: O ní ọ̀dẹ̀ ó tún yà á láti lọ kéde tí ọ̀mọ́ tó nígbóní láì mọ tó wà nínú rẹ̀.
3: Ṣùgbọ́n
4: bẹ́ẹ̀ sí inú òróró àmánà kò sí ìfarawé mu mọ́.

0: effective relief from malaria. Call on malaria. Gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìwúwà mánà. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn òjọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn òróró àbùrọ̀ kì í ríra ìdílé wọn wíwú láti fi 50 naira pamọ́.
2: Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò omi ọ̀dẹ̀ wọ́n tún ń gbà láti gbègbè
1: tóní-tóní láì mọ tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n mo sì ní pẹ̀lú òróró àmánà pé mo mọ́.
2: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
3: Amana Oil, seal value, honest price, no compromise.

0: Ajibade PhD.
1: Mo kawo ni o le da lawo fufun lori sirisi lori ona lati toju oniruru ara. Emi ni olubari ile iwosan IANS Natural Medical National Limited. Nje mo pe ti eje ko ba jage bo se ye ninu ara, ohun ni okunfa idadorin aisan to se wa ni aye odomu. Gbogbo eya ara kankan lati ori titi de ese. Mo ni eje gere ki won ba le sise to pe ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́ back pain gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúkún dídùn pajápajá ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú. Orí fífọ́ ní gbogbo ìgbà. Àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin, àbí erectile dysfunction imbalance, àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọmọ bí fún obìnrin náà. Gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa àjàgbére? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pẹ́, ó lè kí èèyàn overstress ara. Ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí wọ́n máa jẹ processed food, kí wọ́n máa pẹ́ jẹun alẹ́, kí wọ́n máa mu sìgá, ọtí, àmupara, kan lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí ìwọ̀n ní ìròyìn ayọ̀ yẹn. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò sì máa dé. Pay and non medication. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti machine láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò sì máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìn ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírú àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or injama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akólẹ̀kódọ̀tí bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí ara ẹ̀yin olùgbọ́ mi. Mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lójú kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bí ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ilà àágùn jáde kúrò lára sí ìgbà ìtúsílẹ̀. A ní maṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo. Ẹ wò ó ìròyìn tó wà fojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètò aromatic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lo ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè bọ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní True Test Local Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo Newton Bus Stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 803 869 01.

0: iṣẹ́ rẹ ran kaluku wa o ni kaluku wa nṣe pẹlu ogun Olorun a ba je pade lọsẹ tun ta se mu yi a ba na Olorun ba pade a je mo gbugba je pẹlu ogun Olorun gbugba awọn ise owo onisowo gbugbu alari ba ti laro na gbugba e ka bo so e ka ro ku gbege asiko ye ka bo sori eto wa eto yin ise orin mi lati Bond FM 92.9 Abdelganiyu akakese butu ruko temi baba Alanu worldwide emi na mo nki pe e ka bo si bi ise ti ori ran eni kankan wa kokoro ta fe so laro te din kuju pe won pe yo ba mo pe kini kan ni imele ati arise na se ejo dakun eni to ba wa nu mejeji ejo ye ko ja wonu e tori pe imele ni eni to rise ti o se to je pe o de ngba owo abi eni to te wa to te wa to te wa ko to lohun o te wa ni sise ni as ko bi ti bi se de bi lu se ri iru kan bayi o da ejo dakun eje ka jade ka sise tori pe gbo oja lo ti kun nisin tori awon iya wa awon iya nu wa nu le gbo won na ti wa loja ni ti kaluku na nta ja won ran ko won lowo won sare bi omo won na o se je ba won na o se je yes mo ri pe ko da ka pa joko le lasan te ba di gbo oja ni se gbogbo ọjà ló ti kún fún àwọn ìyá wa torí pé gbogbo ẹni tí ò kí n tajà lọ́jà tẹ́lẹ̀ kálukú náà ti gbogbo ọjà tó lọ́dẹ fa àlùbáríkà ṣiṣẹ́ wọn ọkùnrin ọ̀wá dókòó ní ilé yọmọ lọ́dí yóò lóhùn oníṣẹ́ kankan ẹ̀yà bá mi sọ fún pé kọ́ dem ti yù èbò bá mẹ́nu ẹ̀yà bá mi sọ fún pé kọ́ dem ti yù ẹni tó bá ríṣẹ́ tí ò ṣe àgbà ọ̀lẹ́ ni àti pé ẹni tó tún wá ríṣẹ́ tí ò ṣe tán pè ní mẹ́lẹ́ ilé iye ọ̀dà tó bá di jẹ́ ọdún bóun ní ìṣòro owó jẹun gbogbo eléyìí náà ni àfigbára mọ́ nímọ̀ràn lórí ètò wa ṣeré ọmọ ìlàárọ̀ tèmi a kì í lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò wa ìwé ìròyìn yorùbá tó tọ́ tẹ̀mílọ́wọ́ àti ìwé ìròyìn gbélé gbọ́ nínú ìwé ìròyìn yorùbá tó tẹ̀mílọ́wọ́ láàárọ̀ yìí wọ́n níbi kí ilé iye gbèsè nàìjíríà mà ti wọ tírílíọ̀nù 84 náírà lẹ́yìn tí tinubu lówó sọbsidi kò jẹ́ káwọn ya owó mọ́ àṣírí tú o àwọn gómìnà apc kan bẹ̀rẹ̀ ìpàdé ìkọ̀kọ̀ pẹ̀lú àtikó ìgbésẹ̀ ti lọ láti fàyè han tinubu wíkẹ́ tú àṣírí bí wọ́n ṣe sọ tinubu di ààrẹ ó ní peter obi kó ipa takuntakun nínú ẹ̀ nǹkan dé àtikó fọ̀rẹ́ tímọ́tímọ́ ti ọ̀rẹ́ tímọ́tímọ́ tinubu ṣe alága ìpolongo rẹ̀ ó ní kárẹ́gbẹ́sọlá síwájú ogun nílẹ̀ yorùbá ni wọ́n bá bẹ̀rẹ̀ ìpolongo tinubu gbọdọ̀ lọ nílẹ̀ haúsá ó ṣẹlẹ̀ o pásítọ̀ ọmọlẹ́yìn tú àṣírí pásítọ̀ tó lówó jù ní nàìjíríà ó lóye dépò adébóyè àti kúmúyì wọn náà kéré sí pásítọ̀ táwọn ń sọ yìí nǹkan ńlá o olùdásílẹ̀ yorùbá tó tọ́ sọ̀rọ̀ lórí èdè yorùbá tí wọ́n yọ nílé ìwé ó lè wúwà fọjọ́ iwájú nílẹ̀ yorùbá nílẹ̀ lọ́jọ́ iwájú olówú wà ń bẹ̀ o alágbára lọ o èyí làṣírí ikú tó pa bàbá aládò alágbára musin ó ṣeéṣe kí ìjà sílẹ̀ ní musin àṣírí ńlá o èyí làṣírí ìdí tí k1 fi parí ìjà mc olúọmọ ségù àti kókó sáríà lọ̀rọ̀ bá di wàhálà lágboolé fújì o ó mọ̀ sí o ọlọ́wọ̀ tún ògógó tó àṣírí ìdí tí kò fi rí ìwòsàn gbà ó sọ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ gan-an ó parí pasúmọ̀ sá fún táyé kọ́rẹ́sì nìbàdàn o èyí làṣírí ìdí tó fi sá fún wàhálà sọlá lẹ́sìn tú àṣírí báwọn olórin ẹ̀mí ṣe ń bayé ara wọn jẹ́ ó ní díẹ̀ ló kù kí wọ́n bayé tòun náà jẹ́ òun yà sá lọ wò nínú ìwé ìròyìn gbélé gbọ́ ẹjẹ́ múròyìn wá bẹ̀ fún yìí wọ́n ní òbí gbà fọ́gà ẹ̀ mi ò lè rí tinubu fún láéláé òbí ló sọ bẹ́ẹ̀ ó ní kó ricardo agbọ̀yọ lọ́wọ́ kó òjijì o ọkọ rẹ̀ níjàmbá nílùú ìbàdàn nítorí ìbò gómìnà ìpínlẹ̀ ogun àwọn ọmọ ògógó bẹ̀rẹ̀ iṣẹ́ fún yáyé o bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi òṣèlú han arẹ́gbẹ́sọlá lẹ́gbẹ́ adc wọ́n ti yọ orúkọ rẹ̀ kúrò lára ikọ̀ tí yóò ṣe ìpolongo fún àtikú làwọn ọmọ lẹ́yìn rẹ̀ bá yarí o àwọn èèyàn dárò bàbá aládò tó jáde láyé èèmọ̀ wọ̀lú àwọn aṣòfin ogun fòǹtẹ̀ lu oyún ṣiṣẹ́ o làwọn aráàlú bá fi èròǹgbà ọkàn wọn hàn ọwọ́ ọlọ́pàá tẹ ọ̀kan lára afurasí tó pa èmi àjagun gbadé ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n mú obìnrin tó gbé pàdágà lọ fún àwọn ẹlẹ́wọ̀n ní ìpínlẹ̀ ogun ògbélé ìtanika mú wa fún nínú ìwé ìròyìn tí ọ̀tẹ̀ wà láwọ́ láàárọ̀ yìí nìyẹn pé kúnmí ilé sáyìn ìdúpẹ́ o ẹja máa bá kinní ọ̀hún bọ̀ ẹja lọ ẹ̀ka polówó ọjà mọ́ ń bọ̀.
1: It don't happen. The investment where everybody don't the yarn, don't land. The Dangote refinery.

ṣe wà bẹ́ẹ̀ náà ló níyẹ̀ fún wa faramuko naturally skill ṣe ó dá fún takọtabo bẹ́ẹ̀ ni dagboro aba action beta sọ́kùnrin nìkan láti ṣiṣẹ́ akọnilóbẹ̀ ìyàwó ẹni iléeṣẹ́ faramuko naturally skill ṣe oníléeṣẹ́ wọn wà ní number 3 Tubrak Amadu street RCC bus stop ìyànà ìyẹsí ọ̀tọ̀ Ogun state telephone 0703 04 03 521 tàbí 0705 48 32 622.

ti gbọ́ ìpolówó iléeṣẹ́ fàlókun natural scale àti tán ṣe 5+ àti ìdàgbòrú tí wọ́n wà nọ́mbà 3 subirat àti nukia amadu street rccc bus stop ìyànà yẹsí àti nọ́mbà 22 kókà street wọ́n fi ọlátẹ́jú street ní olóṣàánú mọ̀ṣin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń lọ sí iléeṣẹ́ fàlókun láti di alágbàtà tí wọ́n sì ń kó ọjà lóríṣiríṣi tí àwọn èèyàn dẹ̀ ń bá wọn rajà wọn torí pé wọ́n rí pé polówó lọ lórí rédíò àti pé gbogbo àwọn tán ti lo 5+ àti ìdàgbòrú ni wọ́n rí pé àkọ̀ǹfàm ni bẹ́ẹ̀ ò bá wá tí lórí àbẹ́yìn náà fẹ́ rà bẹ́ẹ̀ fẹ́ ṣe alágbàtà ẹ pé iléeṣẹ́ fàlókun natural scale tán wà ní nọ́mbà 3 subirat àti nukẹ́ amadu street rccc bus stop ní ìyànà ẹ̀yẹsí àti nọ́mbà 22 kókà street wọ́n fọ̀ látẹ́jú sí ní olóṣàánú mọ̀ṣin àbí kẹ́pẹ́ wọn lórí 0803-040-3521 nọ́mbà iléeṣẹ́ fàlókun nìyẹn ẹ̀ṣẹ́ ọlọ́ọ̀bá láàrin yóò máa wà pẹ̀lú wa o bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ ìpolówó òróró bow tá ń pè ní òróró báwò àwọn ni ká sọ fún gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ká dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yìn tẹ̀ ń bá wa rajà wípé ẹ ṣe gan o àti pé gbogbo ẹ̀yìn ìyá ilé ìgbà yín bàbá wa nínú ilé tẹ̀ máa ń ra òróró bow lọlé fún ìyàwó yín ìyẹn òróró báwò wọ́n ní ká sọ fún pé ó ti wà nínú sachet báyìí o ó wà ní 60 mil àti 100 mil àti èyí tó pọ̀ wọlé wọ́n ní tẹ́ bá fẹ́ di alágbàtà iléeṣẹ́ òróró bow òróró báwò àbí ẹ fẹ́ máa rà á lọ́pọ̀ yanturu wọ́n ní kẹ́ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802-306-7149 òróró bow òróró báwò nìyẹn alága ìjọba ìdàgbàsókè ìfẹ́lógún sda mayor olúfẹmi àkànbí owó àtúgbò ìṣèrèdè o nígbàtí ó pin owó 30 million naira fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga tí wọ́n jẹ́ ọmọ àti olùgbé ìjọba ìbílẹ̀ ìfẹ́lógún sda láti lè fi kọjú mọ́ ẹ̀kọ́ wọn dáadáa inú àwọn akẹ́kọ̀ọ́ náà ń dùn fún ìrànlọ́wọ́ owó ńlá ọ̀hún tí alága ọ̀hún ṣe fún wọn pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 83% ìyẹn 73% ni àwọn ń fò sókè tí wọ́n ń jíjú ayọ̀ tí wọ́n sì ń fi ìdùnnú hàn sí alága wọn ní ọlọ́ọ̀bá lánàá yóò máa wà pẹ̀lú yín ètò ẹlẹ́kẹta rèé o tí alága wa mayor ọ̀kẹ́ owó tí ó pin owó ńláńlá fún àwọn akẹ́kọ̀ọ́ níjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìfẹ́lógún sda kódà ọ̀nàrẹ́bù ọ̀kẹ́ owó wọ́n tún ní ká tún kí kábíyèsí olùbàdàn ọba abdulrasheed adéwọ̀lú ládọjà àrùsá wà fún ti ayẹyẹ ọjọ́ òbí wọn èyí tí wọ́n ṣe wọ́n ní ọlọ́ọ̀bá láńjọ́ jẹ́ kí kábíyèsí pẹ́ fún wa o ọ̀nàrẹ́bù bọ́lájí chief of staff sí chairman àti ọ̀nàrẹ́bù alhaji kamuddin abdulsalam chief press secretary sí mayor ọ̀kẹ́ owó àwọn ni wọ́n fi ìròyìn tó wá létí ojoojúmọ́ ní iléeṣẹ́ palace dry cleaning tí wọ́n wà ní nọmba 11 jenado street ọ̀fọ̀ látẹ́jú street musa àti ní nọmba 15 ìkálẹ̀ street ní pápá àjàwó ń gba àwọ́dù lóríṣiríṣi nípa kí a bá ní fọṣọmọ tónítóní tí wọ́n sì tún bá yín lo aṣọ yín dáadáa irú aṣọ wo lẹ́yìn wá fẹ́ fọ ti ẹ̀ kó lọ sí iléeṣẹ́ palace pé kí wọ́n bá yín fọ̀ àkọ́dà àwọn iléeṣẹ́ àkọ́tà kọ́rí táwọn aráàlú òyìnbó tán ká sọ ránṣẹ́ sí pé palace ẹ̀jẹ̀ bá wà fọ aṣọ yìí wọ́n fọṣọ bí bùbá àti sòkòtò agbádá àti bùbá uniforms jeans duffet bedsheet wedding gown shirt and trousers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó iṣẹ́ wọn kò wọ́n rárá o bẹ́ẹ̀ ni iléeṣẹ́ palace òkè ń disappoint customer wọn ẹni gbàgbé pé number 11 jenado street ọ̀fọ̀ látẹ́jú street ni wọ́n wà àti ní nímúṣe àti number 15 ìkálẹ̀ street ní ọ̀fọ̀ rẹ méjì ní pápá àjàwó òun iléeṣẹ́ palace dry cleaning wà ẹ lè pè wọ́n lórí 0803-877-8979 bí yẹn ṣe jẹ́ nìyẹn o sinkin nínú àwọn akẹ́kọ̀ọ́ ní ìjọba ìbílẹ̀ àpápá ìgànmú ń dùn sí alága ìjọba ìdàgbàsókè àpápá ìgànmú sda àfúntì ẹ̀bùn owó ńláńlá tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 50 àti alága wọn ọ̀nàrẹ́bù ọ̀làwálé saliu jimoh pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ apm pín fún wọn láti jẹ́ kí wọ́n lè kọjú mọ́ ẹ̀kọ́ wọn kẹ́kọ̀ọ́ sì mọ̀ lọ déédé tí àwọn akẹ́kọ̀ọ́ náà sì fi ìdùnnú wọn sí alága ìjọba ìdàgbàsókè àpápá ìgànmú pé àmọ́ tí lálága tí yín náà tún yàtọ̀ ọ̀nàrẹ́bù ọ̀làwálé saliu jimoh pé ọlọ́ọ̀bá láàánú yóò mọ̀ wà pẹ̀lú yìí o kọ́dà wọ́n tún kí alága ọ̀hún fún àwọn iṣẹ́ ìdàgbàsókè lọ́lọ́kan ọ̀jọ̀kan tí wọ́n ṣe ní àyè ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè àpápá ìgànmú sda wọ́n ní kọ́dà àwọn tó kasára sí alága ọ̀hún pé bó ṣe máa ń síwájú nínú ètò ìgbálùmọ́ èyí tó máa ń wáyé lóṣooṣù ọ̀nàrẹ́bù fo chief of staff láti fún chairman àwọn náà fi èrò yìí tó wà létí ọ̀nàrẹ́bù fo ẹ ṣe gan àdúpẹ́ ní ọwọ́ yín tán lórí ètò iṣẹ́ orinami náà láwà láti bọ́dọ̀ fm92.9 lẹ́kọ̀ọ́ bí báyìí mo ń gbà fani láti fi kí bàbá wa alhaji chief abdulrahim ọládiméjì jagunmólú ọ̀fi gbàjà land arógúndádé ti ìlú èkó bàbá ọba ti ìlú ọfà aláṣà àti olùdarí alekimo yunifásitì ńìlọrin gbogbo àwọn òbí wọn ni ká máa ṣe lágbà fún ipẹ mọ ṣe òtorí pé tí ọba sírú ilé ìwé tẹ gbé kalẹ̀ ni gbò làwọn ọmọ wọn bá ṣe lọ ilé ìwé tí wọn fi lọ yunifásitì wọn graduate àmọ́ pẹ̀lú ilé ìtẹ́ yìí náà wọ́n ṣe lágbà fún pé bàbá ọlọ́run ọba láàánú yọ̀ jẹ́ kẹ́pẹ́ fún wa ò wàrà fana ó makana àléyà t
so I do afade na lati ki baba wa baba rawo ati won je youth leader ni egbe oselu baba wa awo lowo UPN laye je won ti won tun je youth leader ni egbe oselu baba wa ebe ro lo BMK Abiola iyan SDP ni jo won akiyin baba ekuse takun takun ten se eni abe na ki alaja wa comrade amina tu rawo mama June 12 mama wara fana o makana aliya asegan adupe lowo yin e ma ba mura ka le gbogbo yin te ma pe wa lori eto yi te ma ba wa dasi te ma je ta ma fun ta te ma gba bere wa e ma mura ka le o olorun bala ni yo wa pelu wa afani lari o fun eyin iya reti ati eyin iya akoko mo ni kinju ele itaja lima baby world to wa number 52 balogun street ni balogun market ni lagos island fun yin ni o ibe gan ni won tin ta so omode bere lori omo ojo ti o fi di omo ogun odun lima baby world ni won ta so omode dokunrin ati lobirin bi t-shirt polo jeans shirt and trousers ati titoje tomode ile itaja lima baby world ki ta aso tokunbo tabi bisa so boss corner ko yewo aso tun ara aso omode ohun ni won ta iyen nikan ko o ile itaja lima baby world ni balogun leko won tun ta awon moto ìṣeré ọmọdé bíbí ká wọn tó ń ta school bags lóbìnrin àti tóbìnrin àti tọkùnrin ní dọ́sìn dọ́sìn àti ní ẹyẹ ẹyọ ó wọ́n ja wọn kò wọ́n rárá òní torí fún ara wọn ni wọ́n ń kó ọjà wọn wọlé láti òkòkun lima baby world ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń taṣọ ọmọdé school bag àti bíbí ká nílẹ̀ yìí tí wọ́n ti máa ń lọ kó ó wá àǹfààní láre o fún ẹ̀yìn alátúntà nípa aṣọ ọmọdé ki e ti ma lo si ile itaja lima baby world number 52 balogun market ni balogun street ni eko lagos island ile keje te ba ti wa ni jos street yen ile keje lapa lafia yin ibe le ti ri sambord won loke loke ti wa ko sibe pe lima baby world ni ati pe erin yato waya ohun ni awon ose won mo fi kin ka bo si ile itaja won awon mo te ba fe ba won soro whatsapp afi abe fe pe won ero bani ni eko lagos island ile keje te ba ti wa ni jos street yen ile keje lapa lafia yin ibe le ti sambord won loke loke ti wa ko sibe pe lima baby world ni ati pe erin yato waya ohun ni awon ose won mo fi kin ka bo si ile itaja won awon mo te ba fe ba won soro whatsapp afi abe fe pe won ero bani soro yin ni ke pe o 0805 715

ẹgbẹ̀rún tí ojú ọgọ́rùn mẹ́ta náírà lọ ti di ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà nígbà tí ìkòròdú lọ sí oṣù lọ sí Lagos Island tí ojú ọgọ́rùn méje náírà lọ lọ́kàn náírà ẹ̀wẹ̀ àwọn ọkọ̀ BRT kò sí láàrin wọn pẹ̀lú ọkọ̀ tó jẹ́ ti èrò wọn ra wọ ẹ̀bẹ̀ sí àjọlà láti dákun máa rí ti aráàlú rò nígbà kí ìgbà tí ọ̀rọ̀ bá ti rí kí owó ọkọ̀ tó jẹ́ ti ìjọba kó máa wálé dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ fún aráàlú. Ètò ìgbé kan ti bẹ̀rẹ̀ padà nílé ẹ̀kọ́ Unity College ní agbọ́ gbogbo àwọ̀ tó ń bẹ láàrin àwọn alẹ́ lọ́rọ̀ ni ó ti wá sí òpin gẹ́gẹ́ bí ìpè látọ̀dọ̀ àwọn senior servant of Nigeria àti àwọn alẹ́ lọ́rọ̀ láti fojú ṣùnùkù wéjà tó ń kojú ilé ẹ̀kọ́ King's College gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àgbọ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kó àwọn ọmọ wọn wọ ilé ẹ̀kọ́ láti àná lọ bákan náà la gbọ́ pé sáà tó gbẹ́kọ̀ọ́ fún ọdún 6 sí ọdún 2027 yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu tí ń ṣe kẹtàdínlógún oṣù ti àwà yìí ìjọba àpapọ̀ ẹlẹ́nulọ́rọ̀ ni ẹgbẹ́ òṣìṣẹ́ ayédáadé ni wọ́n ti forí kokòṣọ́ ọdún ti bí ọ̀sẹ̀ méjì tí gbọ́bisí omi òtí ọ̀hún tó ti bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀tọ́ jẹ́ ti unity college ti ìjọba àpapọ̀ ẹ̀wẹ̀ mínísítà ètò ẹ̀kọ́ dókítà àtúnjẹ aláùsà sọ di mímọ́ wípé àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún ló sì ń bẹ lákàtà ìjọba tí wọ́n sì gbé fún ẹnikẹ́ni tí ó dabarú rẹ̀ tàbí kó ìnira bá àwọn ará tí wọ́n ṣàmúlò ilé ẹ̀kọ́ náà wọ́n ti pè fún ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè fún àwọn òṣìṣẹ́ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera lójú náà àti ní ìmọ̀ tó ka ìlera bí wọ́n ti ṣe mọ ìtọ́jú àwọn aláìsàn sí èyí jẹ́ níbi àpérò èyí tó wáyé nípa ìfètò sọmọ bíbí bọ́ ìmọ̀ rẹ̀ yóò ti ṣe jìlù àti àkọsílẹ̀ rẹ̀ fún àwọn tó rẹ ìfètò sọmọ bíbí náà akọ̀wé àgbà àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ní ìpínlẹ̀ èkó dókítà mustapha ló sọ di mímọ́ wípé ọ̀pọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni ò tó nípa ìmọ̀ ìjìnlẹ̀ bá a ti ṣètò sọmọ bíbí tó sì sọ di mímọ́ wípé òbítíbitì ọ̀pọ̀ nípínlẹ̀ èkó nílò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa ẹ̀kọ́ ìfọmọ bíbí ò ní ọ̀rọ̀ tirẹ̀ ńbẹ́ dókítà dayo lajide tí dókítà ismail abdulsalam wá ṣojú rẹ̀ sọ di mímọ́ wípé àwọn ilé ìwòsàn alábọ́dé nílò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ìfètò sọmọ bíbí tí wọ́n sì máa lọ́yẹ̀ lóòrèkóòrè bẹ́ẹ̀ ni olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò ìlera dókítà kẹmi ògúnyẹmí tí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà àgbà dókítà olúwa tóní adéyẹmí ṣojú rẹ̀ mbẹ́ sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ èkó ò ní kó rẹ̀wẹ̀sì ọkàn láti tẹ̀síwájú fi ọgbọ́n kan ọgbọ́n ìmọ̀ye fún àwọn dókítà bí wọ́n ti ṣe ní ìmọ̀ tó kún nípa ìmójútó àwọn tó nílò ìfètò sọmọ bíbí náà tó ròyìn àpapọ̀ nílẹ̀ gbọ́ láti lè ṣẹ̀bọ̀ǹda FM 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó gbọ́ ìmọ̀kún òye fún àwọn dókítà ti ṣe ní ìmọ̀ tó kún nípa ìmójútó àwọn tó nílò ìfètò sọmọ bíbí náà tó ròyìn àpapọ̀ nílẹ̀ láti lè ṣẹ̀bọ̀ǹda FM 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó.

ìkábàdà ẹ̀kú tẹ̀tìṣòrò àìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú ẹ̀kú kalẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ ilé ìjọsìn ìràpadà ògo sí àdẹ́sọ̀ tó bẹ ní igbó olóhùn wá lápẹ̀rẹ̀ Ìkòròdú ni wọ́n ti gbà níyànjú kí ó sọra wọn di àtúndí o kí wọ́n sì jẹ́ ọmọlẹ́yìn Kristi tòótọ́ tó fẹ̀rí ọlọ́run tó àpilẹ̀ṣẹ́ ìgbésí ayé rẹ̀ pẹ̀lú jìmọ̀ ọlọ́run olùdarí ilé ìjọsìn náà wòlíì obìnrin olólá àpáta ló gbé àmọ̀ràn náà kalẹ̀ níbi láti fi sàmì ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ti ọdún kẹẹ̀ẹ́dógún ti da ilé ìjọsìn ọ̀hún sílẹ̀ òjíṣẹ́ ọlọ́run náà sọ dìbò pé ìfẹ́ ọlọ́run àti ìbágbépọ̀ àlàáfíà ó ṣe kókó kọlẹ́yìn kristi gbogbogbogbo tí wọ́n bá ti bára wọn prophetess olúwalọ́lá àpáta sọ ìdí pàtàkì tí àwọn ọmọ ṣe gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún òfin ọlọ́run àti ọ̀rọ̀ lóòrèkóòrè wọ́n fi àkókò náà gbàdúrà fúnlẹ̀kẹ́ nàìjíríà láti borí tó ń kojú rẹ̀ ẹ̀wẹ̀ ọjọ́ kẹrin oṣù kẹwàá ọ̀tá wà yìí ní ilé ìjọsìn náà yóò sàmì ọdún kẹẹ̀ẹ́dógún wọ́n ti ń ba iṣẹ́ ọlọ́run bọ̀ ìyẹn tí wọ́n sì ní ìran ọjọ́ ọ̀la tó dára wọ́n fi hàn wípé wòlíì bàbá aládùúrà st moses orímọ̀lade àtọ̀pọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti ṣiṣẹ́ ọlọ́run ṣe ìrántí wọn níbi ètò náà.

wẹ̀wẹ̀ wọn ti ké sí àwọn adarí ẹ̀sìn lórílẹ̀-èdè wa Nàìjíríà láti máa ké sí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa dúpẹ́ orí tẹ́lẹ̀dùmarè ṣe fún wọn gbogbo ìgbà kí wọ́n sì ní ìkórani ní ìjánu láti ẹ̀sìn tẹ̀yà àbí tẹgbẹ́ ìṣèlú tí kálukú ń ṣe lójúnà àti múlẹ̀-èdè yìí tẹ̀síwájú sí èyí jẹyọ níbi ètò orin ìdúpẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá eléyìí ti Achievers Outreach International Ministry ẹkùn Lubariga nípínlẹ̀ Èkó gbé kalẹ̀ òjíṣẹ́ wọn Pastor of the Ministry Apostle Matthew Ame ló fi àkókò náà rọ àwọn ọmọ Ọlọ́run láti adúpẹ́ lóòrèkóòrè ní gbogbo ìgbà pẹ̀lú èdè yòówù tó bá wọ́n wípé kò sí èdè tí Elédùmarè ò gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní ìlànà ìmúra ìbílẹ̀ ti Yorùbá àti ti èdè mìíràn ní fi ṣe ètò ìjọsìn náà ẹni ọ̀wọ̀ Apostle Matthew Ame kò sọ di mímọ̀ wípé ètò náà bẹ̀rẹ̀ láti fi máa fi gbé àṣẹ ìṣe àti ìbí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àrògẹ̀ ọdẹ ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó kó ń gbáradì fò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ láti dáàbò bo káàdì ìdìbò PVC wọn wọ́n sì ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni ọ̀wọ̀ Olúwa Nífẹ̀mí Miracle of Tears fi àkókò náà sọ dímọ̀ fún àwọn ọmọlẹ́yìn Kristi láti ní ìgbàgbọ́ Ọlọ́run kí wọ́n sì mọ̀ wípé Ọlọ́run kan ṣoṣo ni gbogbo wa ń sìn gẹ́gẹ́ bí Ọdúnsì Chapter ẹni tó jẹ́ ẹni ọ̀wọ̀ Victor òun náà sọ di mímọ̀ wípé kí wọ́n máa lo èdè abínibí máa fọ́n rere ọ̀rọ̀ Ọlọ́run ìwé mímọ́ Bíbélì ní gbogbo àyè tí wọ́n ta ara wọn wípé kò sí èdè ti Elédùmarè tí kò gbọ́ o ní ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ọ̀gá ọlọ́pàá yìí Ọlátúnjì Dìyísù ti fi dá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé kò séwu lóko àfigi àwọn ti gbáradì fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lórí ààbò ẹ̀mí àti dúkìá ààrú ọ̀rọ̀ náà jẹyọ níbi àpérò èyí tó jẹ mọ́ ti ẹ̀jẹ̀mú ìmọrírì dókítà Ọláyẹmí Michael Cardoso tó jẹ gómìnà ilé ìfowópamọ́ CBN alàgbà Ọlátúnjì Dìyísù sọ di mímọ̀ wípé àṣeyọrí ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi hàn wípé àwọn ọlọ́pàá ń gbáradì wọ́n sì ti láti jẹ́ ọmọ Nàìjíríà níhò bí ètò ìdìbò ti ṣe ń kọ́lẹ́kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀gá ọlọ́pàá náà sọ di mímọ̀ wípé àpérò ti wáyé láìpẹ́ yìí tàkùrọ̀sọ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti gbáradì fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ nílẹ̀ òkè ìròyìn tó wà lọ wípé iṣẹ́ takuntakun ni àwọn ọlọ́pàá tó ń bẹ ní agbègbè northern island ni wọ́n ṣe lówùúrọ̀ òní láti dáàbò àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní agbègbè náà bí àwọn alákatakí kan wọ́n ṣe fẹ́ kọlu àwọn ènìyàn níbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ la gbọ́ wípé àwọn ènìyàn ni wọ́n ń bẹ ní ilé ìdí tí wọ́n ń sin ọlọ́run kó tó di pé àwọn alákatakí tí wọ́n ń gbé ọkọ̀ lé kó tó di pé àwọn ọlọ́pàá rẹ̀ gbùrú wọn padà láti dáàbò bò bẹ ní agbègbè Gavaji Road ní Northern Ireland. Mo sọ di mímọ̀ wípé lánàá lánàá ti bẹrùbọjọ́ ní títí bí tí èrò ni ó ń bẹ nílé ìjọsìn náà tí wọ́n sì ń ṣe ètò ìjọsìn wọn kó tó di pé àwọn oníṣẹ́ láabi ọ̀hún fẹ́ ṣiṣẹ́ láabi káwọn ọlọ́pàá kí wọ́n tó dóòlà ẹ̀mí àwọn tó ń bẹ́ẹ̀ ẹ̀yìn ènìyàn wa. Ìbágbépọ̀ àlàáfíà ṣe kókó gbólédé Nàìjíríà ti ṣe ń palẹ̀mọ́ fa ìyájọ́ òmìnira ẹja fi ìfẹ́ hàn síra wa ká sì ní ìgbàgbọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà yóò borí ìpèníjà tó ń kojú rẹ̀ ìròyìn àpapọ̀ níjùbá ìlọ ká tó mú wá sókun ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. A mú wa wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti rọ àwọn ọmọlẹ́yìn Kristi àti láti jẹ́ onígbàgbọ́ ènìyàn kan sì bọ́ nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà bí ayẹyẹ òmìnira ti ṣe gbòde kan àmọ́ apò òṣèlú láàánú pé awakọ̀ èrò kan ló jàjìjì lásìkò tí onímùkúmu ọ̀mù tí awakọ̀ tó wakọ̀ kúwàkúwà lágbègbè ojú ẹlẹ́gbà tó sì jẹ́ ọlọ́run nípè bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn náà sì wọ́n fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ méjì ọjọ́ òtún sí ìṣòro tó ń kojú àwọn dókítà o bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn ọlọ́jú láti dóòlẹ̀ mí àwọn ènìyàn níbi pàréèdì kan wáyé ní northern ireland tó ròyìn àpapọ̀ níjù báyìí lọ láti iléeṣẹ́ bond fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó fáwọn kan ṣọlá ló lóòótú ròyìn pẹ̀lú àtìlẹ́yìn olóṣèyí ayọ̀ mákindé nígbà míì táwọn pàdé rírò ní kẹjẹ ṣe ó dàbọ̀.

0: olóró àti olómi fáwọn ọmọdé tí kò bá sí ìyàtọ̀ lẹ́yìn ọjọ́ lọ ní dókítà rẹ.
1: SKG Paracetamol
0: fún ìtura tó péye ní kíákíá.

సంగీతం లేనందం దగ్గర కాబాలి కావాలి.

I say, oh, God.

Seca. Seca. Seca. Seca.

Number one, who got press, no man class.

Kabar dubin ho

Kasa hegma, eh?

0: Yo, you need a cold drink?
1: Ooh, sweet.

Hey, bueno, chile, me imagino.

Allahumma amin bẹ́ẹ̀ni ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ la fi bẹ̀rẹ̀ oṣù kẹsàn ọdún yìí ayọ̀ náà la fi parí oṣù kẹsàn láti fi mú oṣù kẹwàá la fi parí rẹ̀ láti fi parí ọdún yìí pẹ̀lú ògo ti ọlọ́run ọba pẹ̀lú orin eléyìí ti ẹ̀ngbọ́n ti tó yọ̀ sí akíya òun náà ni a máa fi kíyín pípẹ́ ẹ̀kọ́ lẹ́sà ẹ̀kọ́ lẹ́mọ̀ ẹ̀kọ́ lẹ́gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ ilé iṣẹ́ bọ́ 92.9 akú àtàárọ̀ akú ìfọmọ ènìyàn ṣe tí akú àtijà ti mu tí gbogbo wa ń bá kiri ọlọ́run bá bá a ṣe ń jáde lọ tí a dẹ̀ tún wọlé lọ náà àní bá wariwarun pàdé àní fi ìbànújẹ́ àní fi padà sílé pẹ̀lú ògo ti ọlọ́run ọba ọlọ́run yóò máa fi ààbò rẹ̀ àti ìṣọ́ rẹ̀ yóò máa fi ṣọ́ wa gbogbo èyí tí a ti ṣe kí ọlọ́run kó fàlùbáríkà sí èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ níṣẹ́ kọlọ́run kó fàlùbáríkà sí èyí tá à ń kọ́ pé àtúmọ̀ máa ṣe kí àlùbáríkà ọlọ́run ọba kó máa gorí ẹ̀ fún wa iléeṣẹ́ bọ́ǹ láwà 92.9 FM tá a wà ní 1A adékúnlé fàájì ìwé GRA ní ìpínlẹ̀ èkó lẹ́kọ̀ọ́ àrùmísá lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ abọ́lẹ̀ kéde yorùbá lélẹ́yìí nígbàtí àwọn ẹ̀ka èdè ti haúsá tí wọ́n ti kópa tiwọn náà ẹ̀kúrọ̀ lẹ́sà lẹ́ẹ̀kọ́sí ẹ̀kúrọ̀ lẹ́mọ̀ ẹ̀kúrọ̀ lẹ́gbọ̀n tẹ ti ń gbọ́ iléeṣẹ́ wà bílíkìsà ẹ̀kọ́ lábrahim ní orúkọ tèmi kọ́kọ́ èmi àti blessa lùkò láti máa tukọ̀ àwọn ètò wa fún ti ìrọ̀lẹ́ tó ní ẹ̀jẹ̀ kí a máa lọ sí orí ètò gbàgede ọ̀rọ̀ níbi tí ẹ ti máa tàtẹ̀jíṣẹ́ ohun tí ẹ fẹ́ jẹ́ kí ìjọba kí wọ́n ṣe fẹ́ yín ní àdúgbò yín ẹ máa tẹ̀ sí wa fọ́pọ̀ yìí nífẹ̀ẹ́ ní àǹfààní láti pè náà ni a ṣe ojú òpó sílẹ̀ níbi tí ẹ sì máa pè wọlé tí ẹ sì máa sọ àdúgbò yín kí ni ẹ ní láti kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe fún yín ládùúgbò yín ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ láti ọ̀dọ̀ ìjọba ibi wo lẹ fẹ́ pe àkíyèsí ìjọba sí òun náà ni ètò eléyìí ló wà fún láti lè ṣe wà níbí ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ yín sórí whatsapp number wa 08152361963 08152361963 tàbí kí ẹ pè wá sí ojú òpó wa 07063161916 07063161916 07063161916 náà ni abala gbàgede ọ̀rọ̀ nílé iṣẹ́ bond fm 92.9 tẹ́ bá tàjẹ́ jíṣẹ́ ẹ pè wá sí ojú òpó yẹn ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí.

Bond FM 92.9 náà ni àwa balagbogiri ọ̀rọ̀ ni pé kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí ẹ̀rọ ojú Bond WhatsApp wa ni pé WhatsApp number wa náà lélẹ̀ 08152361963 08152361963náà ni ibi tí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí. Àìdẹ̀ tún lè ná àǹfààní ẹ tún lè pè wá àní pé lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07063161916 07063161916 náà ni wọ́n ní pé ẹni ọlọ́run mọ̀ láti mọ́ṣíláṣí rò ní ìfẹsowọ́pọ̀ sí di ẹ̀gàn wọ́n ní ẹjọ́ wáyé bá wa bẹ àwọn nepa tí wọ́n dá kí wọ́n dá transformer wa padà kí wọ́n fún wa ní iná transformer kí wọ́n fún wa ní transformer gidi láti ọdún kan oṣù márùn-ún báyìí ìfẹ́ so wá pọ̀ sí di mọ́ṣíláṣí ròdẹ̀ gan wọ́n níbẹ̀ ni àwọn tí ń ti àtẹ̀jíṣẹ́ yìí wọ́n ní àwọn tí ń jìyà iná yóò ti tóbi ọjọ́ mẹ́ta wọ́n ní gbogbo agbègbè àtàlẹ́ àtàárọ̀ wọ́n ní kò sí iná ní àwọn bíi stíríìtì bíi 18 ní agbègbè yìí wọ́n ní pé kò sí iná kankan wọ́n láwọn ti dáwó fún àwọn cda látàrí pé káwọn nepa lè bá wọn ṣe àtúnṣe síná yìí wọ́n ní ṣùgbọ́n pàbó ni gbogbo ẹ̀ ń já sí wọ́n ní ẹ̀dákun o wọ́n ní ẹ̀dábọ̀ wọ́n ní kẹ́bà pé àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná ẹ̀dákun ẹ̀rànwọ́lọ́wọ́ nífẹsowọ́pọ̀ sí di mọ́ṣíláṣí road ní ẹ̀gàn wọ́n ní àwọn ń bẹ̀yìn ni o wọ́n ní àwọn òṣàpọ̀ bákan náà àwọn cda cdc tí wọ́n wà ní powerline bus stop ní èjìgbò wọ́n náà wọ́n rọ ìjọba ìpínlẹ̀ èkó àti ìjọba ìdàgbàsókè èjìgbò wọ́n ní ẹ̀dákun wọ́n ní powerline bus stop wọ́n náà yóò dà wọ́n ní ẹ̀mọ́ ẹ̀kọ́ ẹ̀kú nígbà tó bá ń di pé àwọn èèyàn nífarapa lọ́nà yìí kó tó di pé ẹ bá wọn tún ṣe wọ́n ní ẹ̀dákun ìjọ tẹ́ bá wọn ṣe àwọn àmọ́lé oore o cdc cda ní ìyànà èjìgbò ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ yìí sí wa.

0: Sit-up Subdues with real chicken essence.
1: Sit-up Subdues.
2: Ọjọ́ tó lápẹrẹ lọ́jọ́ òní o. Torí wọ nìkan kọ́ lọ lọ sí ẹsẹ̀ láti lọ ṣàyẹ̀wò lónìí, máa tẹ̀lé ọ.
3: Ah, wá tẹ̀lé mi lọ. Àbí mi ò gbọ́ dáadáa ni. Àbí o ní nǹkan tó fẹ́.
2: O kò mi gbọ́, mi ò sì fẹ́ nǹkan báyìí. Wọ́n ní tí bàbá àti ìyá bá fọwọ́ sún pọ̀, ìyá àtọmọ yóò wà lálàáfíà, kòkò lára ọmọ ó le.
3: Ó ti yí padà o, àmọ́ àyípadà rẹ̀ dùn mọ́ mi nínú.
4: Ah, BC, ìwọ nìkan kọ́ lọ wá sí health center wa lónìí o.
3: Dùn mọ́ mi nínú o.
2: Tìyàwó rẹ lẹ́yìn láti forúkọ sílẹ̀, kọ sí health center tó wà ní àdúgbò rẹ.
5: Ìwọ náà ṣe bí ìkúnlẹ̀. Ilé ìwòsàn ẹsẹ̀ kòkó health center súnmọ́ gbogbo ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ẹja jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹ mọ ẹ nígbà kan nínú wọn kí o sì lọ síbẹ̀.
2: Kéde yìí wá láti owó àjọ tó mójútó ilé ìwòsàn.

08

ti yeyi

0: fẹsọ ṣe mo ti lẹba tẹlẹ ṣe awọn ọmọṣẹ yóò sọ fun yin ni
1: ah mo ma ṣe n pọ ni ọrẹ mi ada ọfọṣọ awọn ọmọ yin won le ba yemi jẹ awọn ọmọ were wo awọn ọmọ osiwo a jiṣẹ fun wo mo te fẹ paro gbogbo won n fẹ paro won bi ṣia
0: wo ọrẹ mi iru kan kan na ni gbogbo won management level la wa ma manage won na ni
1: wo olosi ni won o olosi ni gbogbo won bo ṣe wa yen ah won ti ba mi ṣe won koda won ko ogun fun lo hospital gan won lo wa lara un wo ya mo se wa yi tori mi le je ko ma baye mi je mo so mo ko ma je un shop mo paso ni mo nta so fe ke ku wa ja so fi mi ni so afowo to won ran won ni abi mo yawo lowo ran won fi si shop ni pa na won ti poju ni ore mi
0: ololadejo ni suru ma je ki awon omo yi po gbe elemi soke eh awon ogba mi wa to je papa ma foju fu awon nkan to ba nse
1: sisi mi aran kan mi ni ma binu ti o ba ro dudu fun awon adegun ni ntoju mi ti eri ngba ti mo lo korea ngba ti mo lo raja so mo pa won oyinbo yen to ba gbonu ko gboni waju won ma ma play bi goat ni mo ba ewure ati ewure kan ma nira won kakiri opolopo fun osugbo olo pe emi gan ja ona eko ni ni ohun o je kan ri ninu ohun ni
0: ololade ololade sa se suru sori gbogbo awon osise yi kakiri iko nkan na ni won won le ya poki na won wa careless awon mi de wa carefree te won ba bere si ni gbogbo nkan toju e ri nigba ti o lo raja papa julo lasiko ti o travel lo ra awon oja yi in fact e ko rorun rara amo je ka dupe lowo olohun pe a si wa ninu owo yi ti a nse ai ti pa isode
1: odaju omo lawon eleya won le nse omo gidi o ye ko ta won kan si won owo won ra tupa ni to ni won le ba temi je mi ni koko sa ni mo wa loja yi kilo de na paro won ni yo ba wo ko lo si bomi kan lo sise ko je dodo kan do sodo mi to ni mi le je ko abaye mi je
0: alaja ro ti pe a ki so omode mo ati ndagba die die ma je ki awon omo yi fun eni eje riru ta ba ni ki a paro won sin awon to nbo iru awon la mo ti won fe wu won yato sira won awon mo sin won o setan lati sise but they want money won fe nowo
1: pelu gbogbo wahala ti mo se tin ba travel ti mo ma lo gba so ti ma lo ma se aso wa ṣe da káwọn kọsọba ni wáde kọ máa gbọ́ àwọn ẹ̀gúsí àti edé nínú àwọn aṣọ mi ṣe yẹ kó rí bẹ́ẹ̀.
2: àwọn ọ̀dà ó yẹ kọjá sí ìbáyíkẹ́ wá bẹ ọ̀gá yín irú àfojúdi wo nìyẹn iṣẹ́ ìdàlóde ní ìsìn bí wọ́n ṣe ń gé eyín lọ́wọ́ lẹ̀ ń bò ká ẹ láǹfààní láti ṣiṣẹ́ láyé tún ṣe mọ́kùnmọ́kún kò sẹ́ni tó ní pé kẹ má jẹun àmọ́ ẹgbẹ́ oúnjẹ lọ síta kí àwọn aṣọ yẹn kọ́ máa máa rùn nítorí pé owó iyebíye ni àfihàn àwọn tó yá ẹ wá bẹ ọ̀gá yín.
1: ẹ wá kọ́ máa bẹ̀rẹ̀ nìyẹn bí oṣù máa yọ 5,500 ní owó wọn.
3: ẹjọ́ alájà
0: alájà ẹjọ́ foríjì wọn nítorí ìpè mi wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ torí ẹ̀ ni mo ṣe ń bẹ̀bẹ̀.
1: sísí mi ó ti da.
4: Good afternoon, ma'am.
1: Ẹlẹ́ pẹ̀lẹ́ láti bo.
4: Ẹ má bínú ẹ kásán ma.
1: Ẹ pẹ̀lẹ́.
4: Orúkọ mi ni Ọlọ́ládé ma.
1: Ọlọ́lá ṣe kí ni?
4: Ọlọ́ládé.
1: Pẹ̀lẹ́ ọkọmọláfẹ́ kí orúkọ nìyẹn. Kí ló ṣẹlẹ̀ ń gbolo ti wá ta ń rẹ wá bí?
4: Ma mo rí lórí ẹ̀rọ alélujára pé ẹni di sales rep ma. Bẹ́ẹ̀ni ma.
1: Ǹlẹ́ o pẹ̀lẹ́ o. Ta ló ní ta ló mọ̀? Omo àtọ́rẹ́ mi máa ń gbàyàn ẹni tí mi bá mọ̀yàn délédélé mi ń gbà ẹni tí bá mọ̀ délédélé ni máa ń gbà ta ló ràn ẹ wá.
4: Àkọsánbọ̀dì tó mú mi wá ẹni ni mo wá fúnra mi orúkọ mi ni Ọlọ́ládé Oríjà graduate sociology ni mi ma.
1: Orí mi yé ọjà jà fún mi abọ́ orí sísí mi ṣé mi nìkan mo wà lọ́jà yìí wọ́n tún ti rán ilé náà wá sí mi báyìí wọ́n tún ti rán dé tó bá yẹ ẹ lórí ẹ ń pariwo ṣé ń alọ́dẹ ọlọ́ládé ṣe kántàfì tí èmi lè kan lọ́nṣẹ́ ọlọ́ládé fún èmi ọlọ́ládé mrs money àjàló lẹ́rù wọn ń bá mi jórúkọ ṣó yí ẹ báyìí lórí ibi tó bá ti rán ẹ wá padà síbẹ̀ ò mọṣẹ́ jẹ.
0: my dear báwo ni.
4: mo wà má.
0: o ní pé graduate sociology ni ẹ kí ló wá dé tó fi wá lera fún ẹ láti ríṣẹ́ báyìí àbí o mọ̀ ẹ pé aṣọ là ń tà níbí ni moreover tó bá jẹ́ pé o dángájá nínú ẹ̀kọ́ tó sọ pé o kà ó yẹ kí o ti lè ríṣẹ́
4: ní ti gbìyànjú títí máa gbọ́ kò síṣẹ́ ọ́fíìsì tí mo everything lè ẹjọ́ ṣé inú ọmọ bílù ṣe rí kò síṣẹ́ ń gbòòrò.
1: wo ṣé rí tó bá ti ṣe pọ́ tó fẹ́ ṣiṣẹ́ ń bí báyìí alákọ̀ọ́kọ́ wa kọ́kọ́ pa orúkọ ẹ̀yìn wọ́n ń bá mi jórúkọ ọlọ́jà ọlọ́ládé kan ló wà ní gbogbo ọjà bí gbogbo ọjà yìí ṣe tó ọlọ́ládé ni bóyá wàá wá sí ìdínkù àbí ṣé ẹ̀rí àbí náà ló fa èyí tó bá ní

0: ẹgbẹ́ ọ̀lẹ́ ṣáláfí alátúbọ̀ ayéwẹ́ káàbọ̀ sórí ètò ìgbésí ayé ìrọ̀rùn ní ìkọ́ni bond fm 93.9 ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún eléyìí tó wà fún liberation kẹ́yìn ènìyàn kẹ́lájú iná tó fẹ́ pé shine your eye ojú lọ́lọ́kọ̀ọ́ fi ń ṣọ́rí náà ló ń jẹ́bẹ̀ ṣáláfí alátúbọ̀ ayéwẹ́ fún tìrọ̀lẹ́ tìdí ẹ gbogbo ẹ̀yin bankers ètò yìí ètò yìí ni ẹ tẹ bá jẹ́ lawyers ètò yìí ètò yìí ni pẹ bá jẹ́ màmá aláṣọ kódà bí o jẹ́ màmá aláta kẹ́ ẹ jẹ́ lẹ́ran ètò yìí ètò yìí ni akínra káàbọ̀ sórí ètò ìgbésí ayé ìrọ̀rùn ohun tá a bá ń ṣùtà lórí ètò yìí òun náà láti máa ja yín lákọ̀tún àwọn ohun tẹ́ ẹ nílò láti mọ̀ nípa ẹ̀rọ ayélujára báwo lẹ ṣe lè fọgbọ́n ìsẹ̀yìn fi kún tàtijọ́ tí ó dẹ̀ dúdidi ẹ yálà àwọn ohun tẹ́ ẹ lò nílé tẹ́ ẹ lò lọ́fíìsì tẹ́ ẹ lò ní ọjà àwọn nǹkan wọ̀nyí la máa ń ṣe àtúpalẹ̀ rẹ̀ lórí ètò abdul wa sanyin salahudeen ọmọ tó mọ kọ́ lórúkọ tí èmi ń jẹ́ àwọn èèyàn tó wá bí apá yásì fún fúnkẹ́ ẹ blessing aluko ọlọ́wọ́ bọ́tìm nìkísà ayépọ́lá ibrahim ó doríkodò bíi tailor tó fẹ́ ránṣọ sádùkọ mọ́tàyọ̀ tí abdallah oya ẹ̀rù kejì mi.
1: ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹyin tí wàá tẹ̀ ń gbọ́ wa nílé ṣàlàáfíà ni ẹ kú àtàárọ̀ salahudeen ọmọ bukola nua mr smart aka ọba nua ló ń kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa ìgbésí ayé ìrọ̀rùn
0: ayé yẹn kẹ̀dẹ̀ máa rọrùn fún gbogbo wa nígbà ìjọ abẹ̀rẹ̀ lórí àwọn identify àwọn genuine online business àwọn kílà lè kówó lórí tó lóyè òní tọ́wọ́ bọ transformer nǹkan tá à ń bá bọ̀ nìyẹn adẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ a ó máa tẹ̀síwájú fún tọjọ́ títí ni àwọn investment ọlọ́pọ̀ òjọ̀kan náà ni a máa rí a sọ nípa àwọn sources àtàwọn nǹkan bí bẹ́ẹ̀ ewu látún rọ́ọ̀nù lọ́sẹ̀ báyìí tàbá tó nípa ara kó bá bu aya.
1: Lè fara kó bá bu aya yẹn ṣùọ torí pé ká má bàa fara kó bá bu aya òun náà ló jẹ ká gbé ètò ìsórí afẹ́fẹ́ kó lè máa ṣàwọn èèyàn láǹfààní láti lè máa mọ bó ṣe ń lọ lórí ẹ̀rọ amáyédẹrùn torí pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń gbé wá sórí afẹ́fẹ́ ṣùgbọ́n tá a bá ti mọ̀ eléyìí tó dáa àti eléyìí tó kù díẹ̀ káàtó a ó ti mọ bá ó ṣe gbégbèsè àti pé ọ̀nà wo la máa tọ̀ láti lè jẹ́ wípé kárẹ́rẹ́ jẹ́ nídìí ẹ fún ìdí èyí ló fi fa sábàbí tó fi jẹ́ pé lénìí afẹ́sọ̀ lórí online investment ṣótì ẹ̀ ti ṣẹlẹ̀ sí yín rí ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí pé ẹkọ̀ jí láàárọ̀ ọjọ́ kan ẹ wá gba text message pé dókòwò pẹ̀lú 50 náírà 50 ẹgbẹ̀rún 50 náírà kó dalẹ́kò gba 100,000 náírà
0: àwọn òwò táwọn ọmọ tó ṣe kọjá nìyẹn wọn jẹ gba bọ nbẹ
1: náà àwa náà tẹrí sí a tẹrí sí ó jọ yìí tí gbogbo wa ń gbà yẹn náà ni ṣùgbọ́n ṣe rí ìgbà míì wà ká tó lọ sí ojú ètò gangan ni pé ìgbà míì wà mo fẹ́ pe àwọn èèyàn ṣàkíyèsí yẹn náà tá a má ti wò pé kinní yìí a ti mọ̀ pé kò lọ́jọ́ lórí o ṣùgbọ́n ṣé kémi náà sáré lo àǹfààní kí n tẹ̀ ọkọ jẹ tèmi kó tó di pé yóò lànà òun ló ṣọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ smart person tí o fi rọlù rú nǹkan bẹ́ẹ̀ ohun tí ó dẹ̀ máa ń fa sábàbí ni pé ká ti ọkọ sọ̀rọ̀ kí ni à ń pè ní ìdókòwò orí ayélujára o ni pé online investment n tí eléyìí túmọ̀ sí ni pé ká máa lo àǹfààní àwọn media tó wà available lórí ayélujára ká máa lo àǹfààní yẹn láti fi ṣe ìdókòòwò ìbéèrè tí mo wá béèrè lẹ́ẹ̀kan yẹn ni pé oríṣiríṣi ìdókòòwò ló wà lórí ayélujára ara ẹ̀ léléyìí tí mo sọ pé ṣé wọ́n tiẹ̀ ti bí ẹ rí pé mo wo wá o tó bá kó 100,000 náírà sórí okòwò yìí tó bá máa fi di wákàtí 5 kó gba 100,000 náírà eléyìí tí mo fi wá dáánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá ni pé irú nǹkan yìí ìwọ náà ti ọkọ wò lọ́dọ̀ ara ẹ̀ pé ṣé ó wà visible ṣé nǹkan tí ó jẹ́ pé ní bí ọrọ̀ ajé ṣe rí ní orílẹ̀-èdè yìí ṣé nǹkan tó rọrùn láti rí ni pé mo fẹ́ kó 60,000 naira mo wá fẹ́ fi gba 100,000 láàrin wákàtí díẹ̀ síra wọn ṣé bẹ́ẹ̀ ni òwò dùn ṣe ní orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ká kọ́kọ́ lọ sí pé àwọn ọ̀nà owó tiẹ̀ ní ìdókòwò orí afẹ́fẹ́ yẹn wà ẹmọ̀ a ti sọ nípa business generally ta ti sọ àwọn physical product ta lè kówó lé lórí tó jẹ́ pé ó dẹ̀ lè ṣe wá láǹfààní ó dẹ̀ lè jẹ́ kí a máa rí tọ́rọ́kọ́ bọ̀ mú bọ lọ sẹ́nu awon orisirisi ona dokowo lo wa alele to je bi money market fund iru atune ale to je bi share ele tawon eyan nse lowo lowo tan pariwo kakiri yen alele to je pe real estate anfani real estate na to yan le dokowo lori real estate o wa lori pe a n dokowo lori ile kiko o wa lori ayelujara to je pe eyan le ko wole lori sugbon se ri opolopo gba wa to je pe imi wa ta ya ma ro pe se le genuine to de le ma genuine imi de wa to je pe ko genuine a de ro pe o genuine based on boya publicity bi won se kala ma si ki eri then tan ba ti so pe okay iwo muyan wole based on trust ita won yan ni si boye mi ni mo mu omo to mo ko lo
0: mo re wole
1: mo je mo omo to mo ko lo
0: mo re wole mo re wole mo re wole
1: based on trust pe eni yi ko le mu mi sina so won ma nlo anfani e sugbon kini un ti a le koko se ti a ba koko fe da oko wo ka le mo boya eleyi o je ni o abele yo je ni ni pe akoko ni ibere ma ebi merin marun la ma bira wa akoko ni wu tani eni ti o ni oko ko nse wu pe eyan o le je le ise o le je individual o le je organization pe wu tani o gbe idokowo ikale se mo ta ba koko mo pe oka lagbaja bayi logbokowo boya awon ile ise je pe ati mo dada latojo to ti pe ni won gbokowo yen kale a wa bere pe a o bawo ni won se nri owo leyin ta ba ti mo pe oke ile ise yo o lakakin bawo ta ba pe investment in you bawo na se nri owo to fi je pe
0: Kola Nigeria Limited
1: pe bawo na se nri
0: o ta le mo le bi labe kuta ni ko ni fi bere
1: oko wo ni o so ta ba ti wa bere question yen pe wo pe okay o
0: how la wa
1: ati wa ni how the next thing ni pe se who regulate it awon wo ni o ye pe we wan se ofin to moju to okowo ta nsoro npa yi bi regulatory body se mo ire ile ta nsoro nipa e na oni jo tan gbe wa mara tan ni awon ti darapo mo lebo kini kankan we so awa ti adokowo ngba yan lati lo wo won fi si esin an wa sugbon sopolopo wa sha trace iru CAC ti won se kini CAC ti won se kilo dale lori is it particular about that investment that she at that period abi ko particular mo investment sugbon tori pe ati ri pe oruko yen o wa registered and CAC yen genuine igba mi de tun wa de pe CAC any investment le genuine ko ti tumo wi pe
0: awon
1: business gaga fun re boya business yen je ni tori pe opolopo eyan lo le register under CAC ire le ta so yi nisin o da pe NGO na fi register under CAC ko nse pe ko ti en se oro investment rara sugbon tori pe opolopo wa na se wadi lori e pe se won register bi won register gugu ala sha la dori ko tun fi je pe o fi di pada jagbo agole won ti mo fa fayo ni pe ti a ba bere ibere yi then ka wa fun ra ka wa prepare lati wa smarter smart in the sense that she mo pe a shalaye smart kan nigba ta nsoro tangible product pe akoko s akoko ni source ele na o wa applicable lori ele ta nsoro npo e sugbon awon iyato die die kan wa nbe ta ba soro nipa smart ta ti soro nipa source to dabi wu ibere ta be le kan yen
0: pe kini ipile yoruba ni oku ki gungungun ko ma ni
1: bi ta ti pa so ta ba ti wo yen elekeji nbe ni pe model owo ni won fi nrowo ona wo gege bi nkan ta ti salaye yen so eleketa ni authority wo lo n govern kini yen then how bawo la se mo pe okay with this registration shall verify pe truly authority to guide won o make one genuine about this particular investment. Now, tabati wa wo yen, awa wo risk involved. Se o ko ti di SMAR. Awo risk to wa involved. lori nkan yen pe is it high risk or low risk, then you as risk taker na o gbodo follow rule of risk shemo ti en ba fe do olomo ja do e madam do fo ko le npe kini en
0: insurance
1: ti en ba ti ba fe take risk pe okay e agbodo wo se risk ti mo fe take yi to ba sele se ko ni je ko ma land mi ni bi ti mi o fe. So part of rule of three risk ni pe mi mo ta fe pe risk yen yo ba ni o ye ki ma tu ni ede abi ni
0: awon ewu to wa
1: be ewu pe se ko pe ewu yi ewu to lagbara gan ni. So ma risky ma se ma risky ju nkan to le afford lo tori pe to ba dagba lojiji ko ma da bi pe a wa pada ni palara ninu igbesi aye yan
0: mo ta le mo le bi mo fi le bi yawo
1: then the last thing nkan to le afford lo tori pe to ba dagba lojiji ko ma da bi pe a wa pada ni palara igbesi aye yan
0: mo ta le mo le bi mo fi le bi yawo
1: the last thing to fi je smart ni so e company yen wa wa traceable ko mi gba pe won kan fun wa ni orisirisi mi fe daroko ile awon ile fowo payan lerin ti won ma nfun yan pe show wa traceable then awon ati won fi ngba owo yen na iru account wo. So ti yan ba ti mo gbogbo ru nkan be yen eyan bodo then another thing ti mo fo wa fe fi si marketing je ka mo ninu network marketing ni pe ti yan ba fe se iru investment buy ton ba tin so pe mu yan wa ko wa ko ma gba ere lori yan to ba mu wa yen ohun lati wa very because there's different between multi level marketing ati pyramid scheme. Multi level marketing oni awon marketing de product won ni product ti won deal pelu won ni product to be pe won deal pelu sugbon ninu product yen na ti ma ma yo ere fun e o yato si pyramid scheme pe what they are getting lori eyan to ba mu wa ni won tin rowo ti won fun e se mo pe a ma mu eyan deji kan to je pe eyan gan na fe fe ri eyan ni fe mo owo a bere si ni ma ru nigba yen ti won ba je ti sa lo
0: sa lo bi ta fi go le ni eh ina lanfani ati darapa lori eto eni wa ko lowo oja 0063355507 efe wa won dan le ko le ta se koja e lo sori le digital tv tabi colorful presenter lori gbogbo awon social media patapata e tele wa e follow e like e share e je ko dile da ko dile ko di oko ko le ba asanfani fun gbogbo omo orile de Nigeria patapata in so nipa smart life ta so awon devices oloko ojoko o ye ke to wi pe in ta pe ni igbisi aye irorun ogun odori health la fin ki awon pa igamu ku ire official grand breaking health primary health center eleyi ti won fi lole ni orile igamu ni e ba gbo digital hospital eyo orile igamu e fojuri labi ororibo soju ora wa kama lo le futa le tinu pataki lo blessing.

gerege lago meja lelu e pa jale asiko ni iroyin agbe lo ndi siti igboyin lati se bond fm 92.9 oni gbongbo ni pile eko lati iroyin blake pola ibrahim ni oruko temi saju egbon akoko to suyo ninu iroyin na inaju ofisi awon asobode to wa ni western marine wa ni apapa ile ise lagra gba awon irinwo pelu ifojusun lati gba egberun kan dereba di osu kejila odun 2026 ile ise olopa ke fi agbari eniyan mejidinlogun ni buba awon odabia awon eniyan mesa papo dabi opo ojo omi to rin ajo lona eto se baje sinu omi nitosi France iroyin na we lekunrere ọfíìsì ilé tó ń rí sí ọ̀rọ̀ ẹnubodè ilẹ̀ yìí tó wà ní western marine command ní àpapá nípínlẹ̀ èkó ni iná iṣẹ́ yọ níbẹ̀ tí ó ba àwọn dúkìá àti iye wọn lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà jẹ́ iná ọ̀hún ni ìròyìn sọ pé ó ṣẹlẹ̀ láàárọ̀ ní látara èyí tó wáyé látara iná tó kọlu ara wọn ní ọfíìsì tí wọn máa ń ṣe ìpàdé kí ó tó di pé ó tàn lọ sí àwọn ọfíìsì tó kù àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ lásìkò tí iná náà bẹ̀rẹ̀ gbìyànjú agbára wọn láti lu iná ọ̀hún pa ṣáájú kí iṣẹ́ panápaná tó dé láago mọ́kànlá ku ìṣẹ́jú 15 òní igbákejì ọ̀gá àgbà nílé iṣẹ́ aṣọ́bodè timothy jonah ẹni tí ó gbaṣẹ́ ní ọ́fíìsì náà lọ́wọ́ ẹni tó fi ipò ọ̀hún sílẹ̀ ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó burú jáì ó gboríyìn fún ìgbìyànjú ìtẹ̀síra àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ ọmọkan òṣìṣẹ́ panápaná ó ní àwọn á ṣiṣẹ́ láti tún ọ̀rọ̀ ètò ààbò lágbára lójú náà àti rí dájú pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ mọ́ ilé iṣẹ́ ìdíyẹn onímọ́tò ìgbàlódé ti gba àwọn dẹ́rẹ́bà ọkọ̀ tí iye jẹ́ irínwó lábẹ́ ìṣàkóso àlàálẹ̀ ètò wọn tó ń lọ lọ́wọ́ ìgbà dẹ́rẹ́bà àti iye wọn jẹ́ 1000 àti ọkọ̀ ìtàn àṣiṣẹ́ pẹ̀lú àwọn ọkọ̀ ìpínlẹ̀ èkó tí yóò bá oṣù kejìlá ọdún 2026 ọ̀gá àgbà àjọ lágbàá ìdárẹ́kọ̀ mildred ekene lókè ọ̀rọ̀ yìí lásìkò ìpele kẹrin níbi ayẹyẹ gbígbọ́ ọkọ̀ fáwọn dẹ́rẹ́bà èyí tó wáyé ní olú ilé iṣẹ́ wọn tó wà ní aláùsá ní agbègbè kẹjà ìlú èkó ó ní àwọn dẹ́rẹ́bà 100 tí wọ́n ti fi ètò ìdánilẹ́kọ̀ọ́ ní wọ́n gba ọkọ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ nílẹ̀ èkó ó ṣàlàyé pé ètò ìrónilágbára awakọ̀ madrid bẹ̀rẹ̀ pẹ̀lú yíya ọkọ̀ lò tí dẹ́rẹ́bà rí owó ọ̀sọ̀ọ̀sẹ̀ kí ó tó di ẹni tó ni ọkọ̀ fúnra rẹ̀ lẹ́yìn 90 tàbí 100 ọjọ́ tó ti gba ọkọ̀ ọ̀hún lórí ẹ̀rọ ayélujára tí ó bá ṣe dáadáa abilékọ ẹkẹ́nà ní ilé iṣẹ́ náà yóò máa tẹ̀síwájú láti máa àwọn ènìyàn di ìgbà tí àwọn yóò fi dé iye òǹkà tí àwọn fẹ́ gbà tí ń ṣe 1000 dẹ́rẹ́bà ṣáájú kí ọdún 2026 tó parí pẹ̀lú àfikún pé ilé iṣẹ́ lagrai sílẹ̀ fún ọkùnrin àti obìnrin tí ó jẹ́ dẹ́rẹ́bà ọkọ̀ alága iṣẹ́ tango broke technologies limited ọgbẹ́ta atuma ṣàpèjúwe ilé iṣẹ́ lagrai gẹ́gẹ́ bí àǹfààní tó ju ìpèsè iṣẹ́ lọ èyí tó sọni di ẹni tó ní ọkọ̀ tí ó sì ń pèsè onírúurú àǹfààní fún mọ̀lẹ́bí.

ẹṣẹ́ pẹ̀ṣì ń tẹ́tí sí wa ìròyìn àgbà síwájú. Àwọn ilé-iṣẹ́ ọlọ́kọ̀ bàálù tí ó ṣe lábẹ́lé lábẹ́ àbúradà àjọ tó rí sí iṣẹ́ àwọn ọlọ́kọ̀ bàálù lórílẹ̀-èdè yìí ti dúnkòkò pé àwọn yóò dáwọ́ iṣẹ́ dúró ní jákèjádò orílẹ̀-èdè yìí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ bá tún

Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú kọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFA èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ ìránṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.femcom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng The CBN 0707-338-482

0: 0204-0905-461-168 àti 0916-772-3240. Olùkéde RCC.
1: Bọ́ndẹ́ fẹ́ mú ọ̀gá ni wọ́n jẹ́, Olúwa ló ti rí ẹwà. Kọ̀ bọ́ndẹ́ fẹ́ mú pàwọ́dù, àṣàyé wọn.

ni àwa ìdáwáṣe ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà wo ni a fi ń gbà sin ẹlẹ́dàá tó dá wa sáyé àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀run òru ayé ta ní jẹ́ ọmọ ọlọ́run ta ní jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé ètò ọgbọ́n olúwa káyéso níbi tí a ti ń yànnà náà fún ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gíráàlì láti ọwọ́ abdulrasheed lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá má gbàgbé ọgbọ́n olúwa káyéso aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ́ o.

0: àlàáfíà òun ló ṣe pàtàkì ló ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí ayé náà ni àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí ẹ bá wa kí gbogbo àwọn tí wọn gbọ wa kẹsì dárúkọ yín.
1: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ìlú màkà oníṣẹ̀lẹ̀ tó ń fi ewé àti gbò sọmọ ara yín lóore mo kí gbogbo àwọn bàbá màmá àtúrò wípé a ò ní fàìsàn lùgbà.
2: A wà ní nọmba 20 Amoka Délé Ara bus stop off Abaraje road Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821689 0806821689
1: lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àìsàn inú iṣan tíwọ́ tó ní àwọ káàbí arọmọléegun mo ní kí ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á torí gbàgbọ́n tó máa ń fà á bó ń ṣe ń rìn tá ti rìn dógún òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubí abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apá ríro ẹsẹ̀ kí ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó bá ti rí àwọn àpẹẹrẹ ìtìmọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí náà bu ọ́sọ ní gbogbo ògbà káti rìn ó dogun ké tí ó máa pariwo káyà pì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gẹ gbogbo nǹkan ní máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti rí àwọn nǹkan báyìí.
2: A nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abaraje road Ìkọ̀tún gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ìkọ̀tún roundabout ẹ̀wọ̀ Marua tó ń lọ Abaraje road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaraje road ní kẹ́gbèrè ẹ̀bọ́ lẹ̀ ní Délé Ara bus stop apá ọ̀tún ìrẹ̀lẹ̀ yà sí nọmba 20 Amoka Ara bus stop off Abaraje road nínú Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́.
3: Bàbá níbẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè é kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà kẹ́ ẹ gbéra fàáyò báyìí pé Ìkọ̀tún bá lọ́dọ̀ bàbá àgbà tẹ níbẹ̀ bí lójú ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abaraje road nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
4: Ẹ̀rọ mi sọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
2: 0806821859
4: ẹ̀yin náà máa bọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ọdún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágò ara rẹ̀ ń jọ tọ́jú ọ. Tẹ̀báwá dé màní nàláìnà má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé ọmọ àfún ẹ tó bá ti lónú àgbà rẹ mo lo oògùn kò sí tí ò sí bẹ́ẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abaraje road Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859.
4: Ìwọ́n láti rìn dogun fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ní ọ̀rìn tẹ̀kọ̀lùbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí iṣẹ́ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di ọ kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọwọ ẹ ń kú abẹgbẹ kara ń kú tó tètè jáde máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
2: Ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abaraje road Ìkọ̀tún.
4: Ọlọ́run bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú.

0: Number 20, Amoka Street. The bus stop off Abara Jerome Ikotun.
1: Remember, bank but any bedroom you want.
0: Error bank Surawa is 08068216869. 08068216869.
2: Emma let you know what Betty did because you have moved back going, Danny. Ẹwọ́ni dé náà bá tán lásọ ẹ̀jẹ̀ ìtàlẹ̀ nǹkan náà ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi nílé tẹ́ bá ti dé báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà làm òtìṣẹ́ lórí àwọn nǹkan táwọn parí náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ gidi ọjà bọ́ lókè bóyá àwọn nǹkan pẹ̀lú ọjà ẹlòmíì máa lásìdẹ̀ǹt fún mọ́tò bí ọdún mẹ́rin márùn kò ní mọ̀ bóyá òǹforí àbí fi nǹkan kan gbà á máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara ńgbà tó bá dọjọ́ iwájú bí ẹ tó ń rẹ̀yàn bó ṣe yóò bá wá mọ̀ á wá di àrùn sínú iṣan sínú egungun sínú omi ara sínú ẹ̀jẹ̀ ara a máa wọ́ká a máa rìn ká èmi wà tó jẹ́ pé kì í dẹ̀ tó ń ṣe tó bá nu tó lè fà ó lè jẹ́ ta láfẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ní fẹ́lùwà.
0: A wà ní number 20 Casfit Daily Ara bus stop off Abaranjẹ Road Ikotun. Gbogbo ibi tẹ̀tẹ̀ bá ti dé Ikotun roundabout. Ẹ̀rọ márùn-ún tó ń lọ sí Abaranjẹ Road. Gàtẹ́ bá ń gbọ́ kọ́ bọ́ Abaranjẹ Road ní kẹ́bẹ̀rẹ̀. Ẹ bọ́lẹ̀ ní Daily Ara apá tó yẹn lẹ́yà sí. Number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranjẹ Road ní Ikotun Lekun.
2: Ibẹ̀ bàbá àgbà wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pè mí.
1: 08068216869 08068216859.
3: Ha, regular here.
4: I'm a bona profession.
3: Oda, so no go say me. Only for take over. So we won kun kun.
4: You don't remember by. Ah, nkan kan ma ba ni ifa.
5: Ma je ki ofo jo pipe awon isan. To le fa ki ati gba pagbe se odi ni rada owo le. Ori kedi ki ara ro ni. Aburu ara tita, ara nja ni je. Kori o ma gbaye, o le ruku ati bere mu nkan ni mi ra. Bo si se eyin didun, abi egbe kara re nkuta ita ila toke dele. Ke yo ma rin kokan ra lese. Bata ti bo lese lomi, ko ni mo. Elomi a ma rin, a ma ta gege bi ke. A lo ra isan, ti gbon ni lowo, ti dani wo le, ti finish esin. Baba gba te ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216865 àbí kò lọ kàn sí wọn. Bàbá àgbà wà ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abaranjẹ Road Ikotun Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá àgbà 08068216859 08068216859 wákàtí ọ̀fọ̀dún nù wò ká sì fi tìta wò.
6: Bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀.

0: Àwọn tó wá ń tẹ̀síwájú ní 192.9 FM ní kí n máa fi àsìkò yìí jíṣẹ́ ọ̀kan la ẹ̀fọ̀ sí ẹ̀sàlà kan sọ ní ó ní kí a máa bá òun jíṣẹ́ ọjọ́ ìbí yìí ó ní happy birthday to my daddy olùbí ìwà comrade Sulaimon Babajide Salako Musa print ní òjòdú àti àdẹ́sàn mòwe ná ọjọ́ sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án òun náà ni ọjọ́ ìbí yín òní pé ẹ̀rọ ẹ̀ ṣpọ̀lọpọ̀ ọdún láyé àti lálàáfíà ara ilhamọ́ ìṣá aláwárà fana ú mọ̀kánà àléèyà tẹ bá ń gbọ́ pé à ń kíyìn láti lè ṣe ẹ̀bùn defenance to the tausia sàlàkọ́ sán ni ọmọ yín òun ló ní kí kí a máa kíyìn
1: On FM 92.9 On FM 92.9

habitat tó tó tẹ bá papọ̀ lọ fi lò yóò sọ run tí ó máa ṣe lágbára àyà jíjá wá bí tọ ṣúgà ò ní dúró àìrórun sùn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá a mọ̀ sí hepatitis kò rí tó ń sọ ni ọmọ kò rí tó fẹ́ dúró tó wakọ̀ nílẹ̀ lórí olólùfẹ́ rẹ̀ obìnrin ẹ̀ ṣe kọ́ 5000 naira ni ẹ mú dání pẹ̀lú pírètì tó fi rògùn inú ẹ̀ lẹ́ ó ti gba káàdì.

0: káàárọ̀ ẹ̀ káàsán ẹ̀kú àṣà lẹ́kọ̀ọ́ tí ẹ bá wà ní àkókò yóò náà la fi ń kíwa kú ojú ọjọ́ akọ ọ̀rọ̀ ajé ìtàǹbàkì látòwúrọ̀. Ìjẹ́ káàbọ̀ sórí ètòkan ilẹ̀ ìdílé-iṣẹ́ Khalifa Aba Therapy tí wọ́n so ní gbọ̀wẹ́ ilé-iṣẹ́ ilẹ̀ ìdí sí ìgbáyégbádùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó lè tàlejò tó yún náà àtàṣẹ́ ẹ̀bí nítorí pé bá a bá wà láyé bàbá ọkọ ẹni adọkọ ọlọ́kọ aya ẹni adaya láyé ọmọ ẹni adọmọ ọlọ́mọ kódà èèyàn adi tẹlòmíràn gbogbo yòówù tí bá ń ṣe ni lágọ̀ ara ilé-iṣẹ́ tẹ̀lápẹ̀ òun náà ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tí ń ṣe ni a gbọ́ pé wá gbogbo ẹ̀ náà ló sì yé wa wípé ìṣẹ̀lẹ̀ ń lo ògùn wa tí sì ń bá a mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lò wá lọ́gọ ẹnu pé ọlọ́run ọba ló gbégbà fún àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ àdúpọ̀rọ̀ lọ́wọ́ olódùmarè fìmọ̀ ń mọ̀ wá ó sì fún wa ṣe ìjẹ́ lórí ètò lẹ́ni mo tà lẹ́jọ́ kan pàtàkì eléyìí tí wọ́n ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó rí ètò gangan ní pàtó ṣùgbọ́n tí wọ́n fi ń pò ó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àròní sùn gbogbo bẹ́ńbẹ́ náà lọ́wọ́ oníkálukú wa torí bàbá láàpẹ̀ èèyàn bàbá ní bá ìsàn òun ṣe ń ṣẹ̀yàn náà láṣẹ gbowó ẹ̀ bẹ́ẹ̀ bá gbàrùn tí lò míì bọ́n bá korúkọ ẹ̀ a máa ṣe ní àṣẹ ní bẹ́ẹ̀ bá gbó nǹkan tí ń sàn owó rẹ̀ ó sì pọ̀ bọ́wọ́ bá délé iṣẹ́ Khalifa Aba Therapy pé owó ìdákọ̀mọ́ náà ni ó fi ro oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá délé iṣẹ́ tiwa àwa ìkẹ́ káàkà sọ pé tó kí ń ṣe a sì bu oògùn ló irọ́ a ṣe tẹ́ àyẹ̀wò yọ lọ ní rẹpẹtẹ àyẹ̀wò tí wá sì rèé kì í ṣe múwé mágùntàn wá kì í ṣe mágbòwá kọ́dà kò sí ohun tá a forúkọ ìyá tó bí wá sí. bá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹra gbé kinní ọ̀hún lura tá a yẹ̀wò a ti mọ bíi tí àrùn tó sodo sí lágọ̀ọ́ ara wa. a ń pa ló sì ń pè é pé tó kẹ́ ẹ máa bọ̀ wá ní ilé iṣẹ́ wa tó wà ní ladipo yun number 6A babs ladipo street yun ní abúlé ẹ̀gbá ní àgbẹ̀ road ibẹ̀ la. ṣùgbọ́n kinní ọ̀hún yọ ṣe dáadáa. Ẹni tó jẹ ẹni tó mojú ògún bọba pa obìnrin rẹ alejò mi mo ti gbìyànjú tó tọ ṣùgbọn ẹwọn agbára mi ò nílé ìgbẹ ẹ bá ń káwọn aráàlẹ.
1: a kí wa pé a kú déédé àsìkò yìí àdẹkù bí ojú ọjọ ṣe rí a kú lílọ sókè lọ sílẹ wàhálà wa kò ní í gbé ẹnẹlẹnu sì ní jẹ. ilé iṣẹ́ Khalifa Aba Therapy àdúrà àti àmánsí náà lè pe èyí tó gbógun nínú àìsàn àti tí ò gbógun kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé. Iléeṣẹ́ Khalifa Aba Therapy wà ní number 6A Babs Ladipo Street a sì gbọ́ kìí ṣe Ladipo tó sòdí o kìí ṣe Ladipo tí mo ṣun tí ẹ gbà ni o Babs Ladipo Street Àgbẹ̀ Road by Rap Oil ilé epo ráàbù tàbí tẹ́ bá ti rí àwọn ọlọ́kadà ní abúlé ẹ̀gbà ẹ̀pẹ́ ń lọ sí iléeṣẹ́ Khalifa èyí tí ò bá ti mọ iléeṣẹ́ Khalifa ẹ̀pẹ́ ń lọ sí Rap Oil ilé epo bá ti débẹ̀ ẹ̀gbà wà láago ní abúlé ẹ̀gbà gbogbo bíkíbi tẹ́ bá ti ń bọ̀ à ń bọ̀ láti Ogun State ni o tàbá ti dé abúlé ẹ̀gbà across sí ilé epo mobi tàbá ń bọ̀ láti ìgboro wáyà ń bọ̀ láti ìbànú à ń bọ̀ láti oṣòdì ìkòròdú tàbá ti lè dé abúlé ẹ̀gbà ibẹ̀ náà láti máa rí ìyànà kan àwọn ọlọ́kadà wà nbẹ̀ àwọn onímàrúwá wà nbẹ̀ ẹ̀pẹ́ ń lọ sí ilé Khalifa èyí tí ò bá ti mọ ilé iṣẹ́ Khalifa ẹ̀pẹ́ ń lọ sí ilé epo rap ẹ̀ bá ti dé ilé epo ẹ pè wá a gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín a sì pè kàn wá mú yín ní ilé iṣẹ́ tàbí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún ẹ̀ní àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da ọ̀pọ̀ tí wọ́n ti ra ọjà ní ọwọ́ wa ni tó ti wá fún ìtọ́jú mo gbà ládùúrà pẹ̀lú ara ti ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ gbogbo ohun tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ̀ sì lógún gbogbo ẹ̀ ni yóò bá yín ní ara mu gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé wọ́n ṣe àdúrà rìn wọ́n lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá lẹ́yìn tí ò pè wá tí wọ́n lọ́wọ́ látara gbígbàdúrà tí wọ́n ti rí mo gbà ládùúrà pé àdúrà ti gbà gbogbo ohun tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa náà wọ́n tó wá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ilé iṣẹ́ Khalifa Aba Therapy ní lè sọ pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún a sì máa mójútó báwọn ìwà ní àlàáfíà pẹ̀lú egbògi àjẹlógún lọ́dọ̀ àwọn àbáwa ní ọ̀nà ti ìgbàlódé ẹ má sì ní gbọ́ ní ọ̀nà ti ìgbàlódé nígbà egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jásí pé ó wà lórí capsule tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yòówù tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àìsàn kan àníbi mẹ́rin márùn torí pé ohun tó bá lágbájá mu ó ṣeéṣe kó má bàa tàmẹ̀dò ní ara mu a rí pé a ti ń pariwo ọ̀sẹ̀ ìlera a ti ń pa ẹgbẹ́ oṣù kejì sẹ́yìn à ń sọ fún wa pé ìpè yìí pọ̀ débi pé àwọn tí ò láti ọ̀nà jíjìn

kódà láti ìlú mi kódà láti orílẹ̀-èdè mi kódà níbi ní àwọn ẹ̀yà mi tí wọ́n ń gbọ́ wa nílùú mi ti ilé iṣẹ́ ti àwọn bí àwọn ayé kára amóhùnmáfẹ́fẹ́ táwọn èèyàn wá ń gbọ́ tó mí ń pè wá láti oríṣiríṣi ọ̀nà àwọn ajẹ́ ká pinnu pẹ̀lú àwọn ara ilé àti gbogbo àwọn management pé a máa bá ètò yìí lọ ẹ̀dínwó yóò máa lọ títí tí yóò fi kọlẹ̀ kí àǹfààní yẹn ó lè bá a kárí torí pé ilé iṣẹ́ ń tá a fẹ́ jẹ ó nìkan kọ́ là ń dùn ó ń tá a fẹ́ jẹ ó wà ní orí ẹ̀ oríṣiríṣi meeting láti ṣe pẹ̀lú àwọn èèyàn pé báwo la ṣe fẹ́ ṣe táwọn èèyàn fi jẹ àǹfààní yìí torí pé àwọn àrùn tí àwọn èèyàn ń gbé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kì í ṣe àfọ́fà omi ń bẹ tó já sí pé ló lè ṣàlàyé ohun tó fà èyí wá fi ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ a sì fi dá wa lójú pé títí tí ọdún tí a wà yóò fi kolẹ̀ ètò ẹ̀dínwó yẹn wà ń bẹ̀ tẹ́lómi ọba máa dé gba báwo ẹ̀dínwó ń bẹ̀ ni ẹ ṣe gbá ni àti dín ṣe rí iléeṣẹ́ kàlífà ní nǹkan kan bàbá lè mú ohun tí ń bẹ nínú àìsàn ara kúrò tàbí nínú ìṣòro èèyàn kúrò àkìí fi kun téèyàn bá ti dọ́dọ̀ wa èyàn ó gba káàdì ₦5,000 nínú ₦5,000 tẹ gba káàdì yẹn àmàgbọ́ flusher capsule táwọn tó ti wá sí mọ tẹrí máa yàtọ̀ flusher capsule yẹn à ń kọ gbìn ni torí pé tó bá fọ ìdọ̀tí jáde lára ẹlòmíì yóò máa béèrè pé lo ilé ìgbọ̀nsẹ̀ yìí yàtọ̀ sí èmi orí àwọn ìgbọ̀nsẹ̀ tí ó jẹ́ tọ̀hún a dẹ̀ tún gba marathon extra bitters ẹ̀rí marathon extra bitters tí ilé iṣẹ́ gangan fún ara rẹ̀ òun gan ẹgbẹ̀rún márùn-ún ni òun ní ogi ìbílẹ̀ tó já sí pé tá a bá lò ó pọ̀ mọ́ ni ó sọ ohun tí ó ṣiṣẹ́ fún nínú àgọ́ ara wa tá a bá lò pẹ̀lú oyin yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ríru tá a bá sàn wẹ́wẹ́ yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìbálòpọ̀ tàbí obìnrin tí ìlà rẹ̀ tí ò wá dédé tá a bá lò pẹ̀lú omi àgbọn yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà tó ń tọ àtọ̀jù tá a bá lò pẹ̀lú ògì tútù tàbí mílìkì yóò máa fún àwọn tó bá ní ọgbẹ́ inú tàbí onírànràn comfortability ní èèyàn tá a bá lo marathon extra bitters tá a jẹ orógbó tá a mú sí yóò máa ṣe àwọn tó bá ní àìlèṣe dédé pẹ̀lú olólùfẹ́ wọn tá a bá lo marathon extra bitters lo àdíẹ̀ yẹn àti dúdú ó lè ṣiṣẹ́ fún àwọn tó ní àrùn ojú tí wọn ò rí nǹkan tó súnmọ́ wọn nǹkan tó jìnà sí wọn tàbí ojú ń gún wọn ojú ń pọ́n ojú yàtọ̀ sẹ́ni tí ò rí ìrìn mọ́ o bákan náà wọn ó máa ṣe fún àwọn tó bá ní àrùn inú eegun tó bá jókòó dìde ẹ̀yìn ríro orúkún ríro èjìká ríro igbá àyà dídùn ẹ̀fọ́rí láìmọ láìlóǹdíwọ̀n bákan náà yóò tún máa ṣe fáwọn tó bá ní àrùn inú iṣan nǹkan rìn káàkiri ara ọwọ́ mi ń kúrèrè nǹkan já mi jẹ lára nǹkan já mi jẹ lẹ́sẹ̀ ó dàbí pé kò sí ẹ̀jẹ̀ ńbẹ̀ pẹ̀lú ẹ̀ tá a bá lo marathon extra bitters pẹ̀lú oríṣiríṣi nǹkan tá a bá lo pẹ̀lú omi ru yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àrùn ìpèníjà apá kan ò ṣiṣẹ́ mọ́ ẹsẹ̀ kan ò ṣiṣẹ́ mọ́ àti bẹ́ẹ̀ lọ nínú ẹgbẹ̀rún márùn-ún yìí ni marathon extra bitters yìí wà á wà láàrin láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí á ṣe àyẹ̀wò fún wa àyẹ̀wò yẹn tó bá ní kára oògùn kan tàbí méjì ẹ jẹ́ ká gbìyànjú kára torí pé ẹ gba àwọn oògùn yẹn kìí ṣèdínwó yẹn gangan ló máa tà ohun tí mo sanwó fún tó bá mi ní ara mu tàbá wá ṣàyẹ̀wò yẹn tá ń ṣàlàyé àwọn oògùn ẹlòmíì bẹ tó já sí pé oògùn kan ló nìdí bọ́ọ̀lù nìdí kan tó lóyìnbó pè ní diet therapy tàbí exercise àyẹ̀wò yẹn sọ fún wa pé àrùn tó ń ṣe lágbájá yìí kò bùkátà sí oògùn oríṣiríṣi àwọn ẹ̀sìn tí ń bẹ láyé lónìí látara ohun tá òun la ti kó ìjẹ́ èmi àti yín mọ̀ yìí pé àwọn oúnjẹ tá à ń jẹ yẹn ihun tí wọ́n fọfẹ́ tàbí tí wọ́n fi ń ṣe kó tó di jíjẹ ẹ mọ̀ pé ó léwu kì í ṣe ohun tẹnu ń kàn pé oúnjẹ tí wọ́n fi sì kò sí yóò dá wàhálà lẹ́sẹ̀ ẹlòmíì lágbo ara tó máa gbọ́ àwọn oríṣiríṣi àrùn àmì ẹ̀dúndúnyàn jẹjẹrẹ kan láwọn àìsàn tí ò sí láyé àtijọ́ ó fi já sí pé jẹ́sẹ̀ kàlẹ́fà bá tẹ́ra ti gbìyànjú láti lè eradicate gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè mójú àwọn àìsàn tá à ń gbórúkọ rẹ̀ tí máa ń dẹ́rù bani kó tó dé ara ìyẹn gan láti lè sọ di ohun gbàgbé nínú àgọ́ ara wa tí wọ́n bá dé iléeṣẹ́ wa gan ní àwọn oríṣiríṣi egbòogi ìbílẹ̀ lóríṣiríṣi fún oríṣiríṣi àrùn àwa tó jẹ́ ojú ọlọ́run àtọkùnrin àtobìnrin ẹ̀jẹ̀ ká yọjú sí wa ká má dá ẹ̀bi ilé obìnrin ní àgọ́ ara tá a bá ti ṣàyẹ̀ fún wa ó lè ṣe pé n ti ń sọ omi lọ́gbọ́rọ́ ti ń sọ alábẹ́amọ di alábẹ́amọ omi ilé sàn omi ilé máki omi ilé má tọ́ ní agbára bó ṣe kó ní agbára ó sì lè jẹ́ pé máa ń gbọ́ ti aláboyún ti arábìnrin tó bá ti ń àjọṣepọ̀ ó sì lè jẹ́ báyìí kan ló fà wọ́n á máa pè mí ní omi náà balance oríṣiríṣi orúkọ mi ní PID wọ́n máa pè mí ní ovarian cyst àbí ẹlòmíì tó já sí pé àrùn ló sọ kò lè rìn láti bí ìbàyẹ́ síbẹ̀ yẹn ẹlòmíì a máa tọ̀ kílẹ̀ tó mọ ẹ̀mẹjọ ẹlòmíì ojú ẹlòmíì sú ojú ẹlòmíì ẹlòmíì ojú ẹlòmíì pọ́n orí kan tó jìnà sí orí kan tó súnmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí oògùn ìbílẹ̀ ń bẹ làwa ń lò láyé àtijọ́ ayé ẹlòmíì a máa já ẹlòmíì a máa mí gúlégúlé tẹ́lẹ̀ ń bá bẹ̀ báyìí àti dìde ìṣòro tẹ bá wá bí ẹlòmíì pé kí ló ń ṣe ẹlòmíì ò tiẹ̀ lè ṣàlàyé ẹlòmíì ti wá lòògùn títí tẹ bá délé rẹ̀ ẹ̀rọ pé bóyá ń ta oògùn ni ẹlòmíì tẹ bá délé payé ní ṣe látara àwọn oògùn tó ti lò ti kinní yẹn ò ṣiṣẹ́ nínú àgọ́ kò mú kinní yẹn kúrò ẹ má sọ pé àwọn tó ra oògùn lọ́dọ̀ wọn ń parọ́ o ìhun tó bá hẹ́ lọ́run ó ṣeéṣe kó má bàbí lára mu àwọn oúnjẹ kan dà ń bẹ tó já sí pé ẹlòmíì tún ń jẹ

bẹ́ẹ̀ni 92.9 FM Bond FM nìyẹn à ń pè yín pé kẹ́ ẹ súnmọ́ wa ní àsìkò yìí kẹ́ ẹ sọ Good Father's Whiskey gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ dédé ọmọ tó bá ṣe lásìkò ìgbádùn òun náà ni Good Father's Whiskey fi ń sọ fún yín pé ọdún tí ń lọ sópin gẹ́gẹ́ bá a ṣe ń sáré lọ sókè wọ́n sáré lọ sódò ẹ jẹ́ kí a rí i pé lẹ́yìn gbogbo ìsárésókè sódò lẹ́yìn gbogbo wàhálà ẹ jẹ́ ká rí pé a mú nǹkan kan ká fi ṣe ara wa kó o gba yagiyagi kó tí ẹ ṣàsìkò gbà yìí tó jẹ́ òtútù títí mú yìí ẹ jẹ́ kí a wá nǹkan tí a máa fi ṣe ara tí ó máa wálẹ̀ jẹ́jẹ́ tí ó dẹ̀ máa tó máa mú dáadáa kí wá ní nǹkan náà Good Father's Whiskey òun náà ni ọtí èyí tí ẹ nílò láti ṣe ara yín kí ó wálẹ̀ dáadáa Good Father's Whiskey jẹ́ ọtí tó jẹ́ pé àwọn máa ń mú gan ẹ bá ti ráwọn tán mú ẹ mọ̀ pé àwọn èèyàn dì ni wọ́n ń lo Good Father's Whiskey Good Father's Whiskey ó wá ní ẹ̀wọ̀n size tẹ́ bá ti fẹ́ òun náà lẹ máa rí Father's Whiskey wá jẹ́ ọtí tó jẹ́ pé ẹ lè pò pọ̀ mọ́ ohunkóhun tó bá wù yín lè fi mọ́ fúrúùtù ìyẹn àwọn èso oríṣiríṣi àbí kí ẹ fi mọ́ ọtí ẹlẹ́rìí dòdò èyí tí ó bá wù yín Good Father's Whiskey ọtí tó jẹ́ pé bọ́dún ṣe ń lọ sópin yìí tó bá wù yín ẹ lè fún èèyàn kẹ fi ṣe ohun mo fohun tí ó jẹ́ pé ẹ fi tàyàn lọ́rẹ ìyẹn gift Good Father's Whiskey ó dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ nítorí tẹ bá rí gùn ẹ̀ lásán ẹ̀ mọ̀ pé eléegan ó tó fún yàn Good Father's Whiskey wá jẹ́ ọtí tó jẹ́ pé mu láti ìbẹ̀rẹ̀ tí ẹ ti gbé sẹ́nu báyìí tẹ́tẹ̀ ṣé tẹ́ ti gbé sẹ́nu báyìí tẹ́ bá tún wá mú tán kékeré tó kù nínú àgọ́ nínú ife yìí tí ẹ fi mú gan ẹ̀ mọ̀ pé ọtí gidi lẹ̀ mu Father's Whiskey jẹ́ ọtí tó jẹ́ pé tí ẹ bá fẹ́ rà ní ọ̀pọ̀ yanturu ẹ̀ rí

0: tó jẹ mọ ìhà ayé wa nípa àtara kí abàlẹ̀ jẹ́ ẹni lọ́dọ̀ ọlọ́run ká sì lè jẹ́ ẹni pàtàkì lọ́dọ̀ ẹ̀dá ẹ̀yìn wa nítorí pé láàrin èèyàn òun náà ní àti bára wa gbé tí wọ́n fi hàn bóyá ẹni dáadáa ni wá àbí ẹni kejì òun náà ni wá kẹ́rọ̀ ọba kó jẹ́ kí gbogbo ohun tí à ń gbé sọ lórí ètò yìí kò ní àti ẹ̀yìn ní àǹfààní láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun náà ni a ti bẹ̀rẹ̀ kókó ọ̀rọ̀ kan pàtàkì èyí tí jẹ́ pé kò ṣe é mọ̀ ní kò ṣe é mọ̀ gbéyò òun náà ni kókó ọ̀rọ̀ náà torí pé ní ṣe pẹ̀lú ìwàláfíà ẹnì kọ̀ọ̀kan wa ní orí pẹ̀ òun náà ni ọ̀rọ̀ lórí ẹ̀bí aláyọ̀ báwo òun ni ẹni báwo lọ bí tẹ̀yìn ló ṣe lè jẹ́ ẹbí aláyọ̀ tí àwọn máa dọnú ti ọkọ̀ náà yóò máa yan ṣẹ̀ṣẹ̀ tí olúkálùkù tọ̀ tó tẹ̀sí láti máa gbé ìgbà ọpẹ́ lọ sí iwájú ọlọ́run ọba ní agbẹ́tò yìí òun náà ni a ti ń ṣàgbéyẹ̀wò oríṣiríṣi àwọn ẹ̀kọ́ kọ́ńkọ́gbì tí wọ́n lè ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí ẹbí wa kó jẹ́ ẹbí aláyọ̀ ní ìrìn tòní a ó máa ṣàgbéyẹ̀wò òun náà ni a ṣe lè ní ìgbàgbọ́ tó kún nínú ara wa báwo ni ìfọkàntán wa láàrin ọkọ àtaya báwo ni ó ṣe lè fi ẹsẹ̀ rìn lẹ sí báwo ló ṣe kó múnádóko sí eléyìí la fẹ́ wò lónìí nítorí pé ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni pàbẹ́ àwọn tí wọ́n máa dára lẹ́kọ̀ọ́ àwọn náà ti wà ń kalẹ̀ pẹ̀lú mi alhaj ahmed mudassir alaka tí wọ́n jẹ́ ẹ̀kan mọ́ àwọn àgbààfà wa kó àti ìpínlẹ̀ ọ̀yọ́ pápájù rẹ̀ ní agbègbè ìbàdàn wọn wà ní alhaji ẹ̀bàsálàmà sáwọn ara ẹni.
1: Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
0: Wa alaykum asalaamu wa rahmatulahi wa barakatuh. Ẹ ṣe ẹkọ ìdè. Jazakallahu khairan. Afáwa mọ̀ọ́bí lòdì kúbẹ̀nà. Àwọn náà wọ́n wà ń bí ẹ̀ka àwọn àáfà wa. Àwọn náà ni olúùlú ìjọ ní orílẹ̀-èdè ẹ̀bàsálàmà sáwọn ara ẹni.
2: Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
0: Wa alaykum wa rahmatulahi wa barakatuh. Akíyẹ̀wò àfa wa káàbọ̀ṣẹ̀ ń yí tẹlifíṣàn yín sí mta ohun islam òun lètò káfọkànfọ́ra ẹni láàrin ọkọ àti kánígbàgbọ́ lọ ara ẹni òun náà ni kókó tá a fẹ́ ṣàgbéyẹ̀wò lábẹ́ ọ̀rọ̀ tí ó lè so wọ́pọ̀ tó sì lè wa kó dúró rè ẹ̀bí aláyọ̀
2: alájì
0: ọ̀rọ̀ kánígbàgbọ́ ànígbàgbọ́ ní ọlọ́run ànígbàgbọ́ ní èèyàn àti bẹ́ẹ̀ ẹ bá fojú wo kápẹ́ tó lọ sọ́dọ̀ ọkọ àtìyàwó ẹ bá fojú wo kí ni kókó yìí kí ni láàrí jàre pàápàá.
1: Àwùjọ bí láhìn náà ṣe tán nọrọ jí bisimilayi rahmanu rahim. Mo kí yẹlótú pẹ̀tọ̀ ọlọ́run ọba sàn yín lẹ́sàn-án rẹ̀. Ṣẹ́rí kókó ìfọkàntán nínú ètò ìgbéyàwó láàrin lọ́kọ́lá kókó kan ni tó nípa. Ṣẹ́rí kò lè sí ìdààmú nínú ìdílé kan nínú ìgbéyàwó kan. Ohun tí kọ́kọ́ máa ń bẹ̀ ní ìfọkàntán. Tí ìfọkàntán ò bá ti sọnù, wọn ò lè ní. Kí láti pè ní ìfọkàntán? Ohun tá ń pè ní ìfọkàntán ni pé kí n sọ fún ọ pé gbin nǹkan rí. O ò sí ń bẹ̀ o, kó o sì gbà pé lóòótọ́ bẹ̀ ni.
0: Bí kọ́lọ́run sọ fún wa pé tẹ bá ṣàdúrà, òun gbàdúrà.

0: sọnù àti ìyàwó àtọkọ ò ní lálàáfíà nítorí pé tí nǹkan kan bá ti wúwú ẹ wọn á máa fura síra wọn tó bá dẹ̀ ń fura síra wọn wọn ò ní nífọkànbalẹ̀ àìní nífọkànbalẹ̀ yẹn yóò wá ṣàkóbá fún ìdílé yẹn kì í sàwọn nìkan ló máa kóbá yóò tún kóbá mọ nítorí gbogbo ìgbà nílé àìfọkàntán ló lè mú kí ọkọ jáde kí àwọn máa sọ pé kú mọ bí bàbá yín dá àgbà ní ìsìn kọ́ máa sọ yóò àwọn
1: bàbá yín
0: ọ̀rọ̀ tàbí kí àwọn kí ọkọ náà sọ pé ìyá yín gbèdé bó ti ẹ̀jẹ̀ pé bóyá ibi tó sì lọ ibi tí ọkọ tó mọ̀ sí ni ibi tí ọkọ náà lọ ìyàwó náà mọ̀ sí ṣùgbọ́n torí pé kò sí ìfọkàntán ra ẹni láàrin tọ̀tútòṣe wọn wọn á bẹ̀rẹ̀ sí ni máa fura síra wọn tí ọ̀rọ̀ bí ọba bá dé pé àwọn fura síra ẹni ń dá lọ́nu.
2: bọ́rọ̀ bí ìyàwó bá ti dorí pé àwọn fura síra ẹni ò ń dá lọ́nu bí èyí bá ṣe ń darapọ̀ mọ́ ètò yìí ohun ìsìláàmù ìletò kí ni ipa àti ààyè ìfọkàntánra ẹni àti ìmúgbàgbọ́nú ara ẹni kí ni ipa tó ń kó kí ni ààyè rẹ nínú agbede ìgbésí ayé tí ẹbí ó sì pa bẹ́ẹ̀ jẹ̀bi aláyọ̀ àwọn aráàjò wájẹ́ ká mọ̀ pé ká fọkàntánra ẹni ká nígbàgbọ́nú ara ẹni òun náà lo ogo rẹ tí ẹbí wa tó fi jẹ̀bi aláyọ̀ tẹ̀sán-kẹlẹ́ ọ̀kẹ́yà mọ́bísà wọ́n ní kò sí bí a ṣe mọ ọmọ tó jáfáfá nínú ìdánwò kò sí bá àwọn aráàjò wájẹ́ ká mọ̀ pé ká fọkàntánra ẹni ká nígbàgbọ́nú ara ẹni òun náà lo ogo rẹ̀ tí ẹbí wa tó fi jẹ ẹbí aláyọ̀ tẹ̀sán-kẹlẹ́ ọ̀kẹ́yà mọ́bísà kò sí bí a ṣe mọ ọmọ tó jáfáfá nínú ìdánwò kò sí bá ṣe mọ̀ pé ọmọ kan yóò tẹ̀síwájú nílé ìwé láti ìpele kan bọ́ sí ìpele kejì bá a bá dánwò kíkan tí a lè fi ṣe òṣùwọ̀n tàbí àyẹ̀wò pé a nígbàgbọ́nú ara ẹni láàrin ọkọ tàbá nígbàgbọ́nú ara ẹni kí ló lè ṣẹlẹ̀ tí a fi mọ̀ bóyá fún bẹ́ẹ̀ ń wáyé tàbí kò ní wáyé.
3: arábìnrin mi náà ṣàìtọ́ ní ọ̀rọ̀ ìlera rahman rahim. ọlọ́run bá ọba àlékè ọlá ọba tó ti ṣàwọn fún wa ní kéékèé nínú àlùkò àní. tàbá sì ní àwò tábá lọ sí ọtún awùfù bẹ̀rẹ̀ ọ̀kọ́ọ̀dù. ọlọ́run ní ẹ̀yin olùgbàlejò ẹ̀ máa mú amájẹ̀mú yín ṣe ẹ̀ máa mú àdéhùn yín ṣe. ọbàjẹ́ sọ ohun tá à ń pè ní ìgbéyàwó lára ohun tó bá bá lọ ókú dátì nìka yìí náà ọlọ́run bá lò nínú ayé alukurani yìí ni pé ẹ̀ máa májẹ̀mú ṣe tó túmọ̀ sí pé ìgbéyàwó bí májẹ̀mú nìgbé fúnra rẹ̀. tàbá ti wá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá pàjẹ́ ọwọ́ pàṣẹ fún wa pé awùfù bẹ̀rẹ̀ pé ẹni tẹ̀ mú májẹ̀mú yìí ṣe òun. kàwáyé rẹ̀ ní àwò á rí i pé nínú ìṣẹ̀dá yìí kan fúnra rẹ̀ oríṣiríṣi májẹ̀mú ló wà. májẹ̀mú tọ́lọ́run gbọ́dọ̀ láàrin ọmọ èèyàn àtọ́lọ́run ọba ẹ̀ ń wà ọba ní ìdí tóun fi dáwà òdúgbò kí ni ó sì fún òun ọlọ́run ọba. níbo ni tó bá ṣe nípa tí ọmọ ìyá méjì tàbí ẹ̀rẹ́ méjì ṣe dáfẹ́ ṣòwò tàwọn bá dálé iṣẹ́ lẹ̀ ń sìn ó máa ń ní májẹ̀mú tó máa ń bẹ láàrin wọn. bákan náà tẹ bá sọ nípa ìgbéyàwó máa ń bẹ láàrin lọ́kọ lára eléyìí náà ni ìgbéyàwó dáré lórí. wọ́n sọ fún wa nípa pé kí ni àwọn tó lè ṣẹlẹ̀ kí mọ̀ pé nítòótọ́ ni wọ́n mú májẹ̀mú ṣe tàbí ló lè dánwò jẹ́ bí àdánwò fún lọ́kọ lára aláwọ̀kọ́ ń bẹ̀ bọ́ látàrí iṣẹ́ tàbí owó ọkọ bá ìjákulẹ̀ déba bí àìsàn lọ déédé mọ́ tàbí owó tó ń ṣe kò lọ déédé mọ́. eléyìí ló okùnfà ohun tí a mọ̀ sí ìjákulẹ̀ tàbí ohun tó máa fi àìlèṣòro tọ́ pẹ̀lú ara ẹni mọ́ tàbí yálà àrí àìsàn kan tàbí ó ní ìjàmbá kan ó ṣeéṣe kí ọkọ má lè ṣojúṣe ẹ̀ mọ́ tàbí káyà náà má lè ṣe àti bó ti ṣe yẹ mọ́. lásìkò yẹn náà bá wá rán wa létí pé awùfù bẹ̀rẹ̀ òdù. ẹ má gbàgbé májẹ̀mú tẹ ṣe tẹ́ṣe o ẹ má gbàgbé májẹ̀mú tẹ bẹ́ẹ̀ níbẹ̀ pé
1: nígbà dúró tura yín.
3: nígbà dúró tura yín nígbà ẹ fọkàn tara yín nígbà ẹ jẹ náà tó ń gbé kí ni ẹ ní í fara yín. yálà ní àsìkò ìnira ni yálà lásìkò ìdára ni yálà nǹkan dùn ni yálà kòrò ni ẹ ní pẹ dúró ṣiṣẹ lórí májẹmú yín. ṣòwò yìí náà lọ́wọ́ bá rán alẹ́ gẹ́gẹ́ bíi lọ́kọ́lára agbẹ́bọ̀ ní ìfọkàntán nù ara wa ká sì dúró ti lọ́mọ wa ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè ní gbogbo ipò tí a bá bára gbé kí ni ọlọ́run bá ní òun máa bè lọ́wọ́ wa nípa àwọn májẹmú wa. gẹ́gẹ́ bí a ṣe lò májẹ̀mú kan ni ó sì jẹ́ pé ní gbogbo ọ̀rọ̀ lágbọ́dọ̀ ni pé a ní pé a ní ìfọkàntánú ara. kódà káwọn gbẹ́jẹ́ ará àdúgbò kó wá sọ̀tọ̀ fún wa nípa ìyàwó wa tàbí nípa ọkọ wa kó ní ìfọkàntán ara wa bẹ́ẹ̀ nípa sọ̀rọ̀ ọkọ mi ò lè ṣe báyìí aya mi báyìí gọ́tẹ́ sọ yìí kò níbẹ̀ ohun tí a ń mọ̀ sí ìgbéyàwó tó bá gbogbo ìgbéyàwó tó ń foríṣọpọ́n láyé òní láyé òde òní látàrí àìsí fọkàn láàrin lọ́pọ̀láya òun ló ń fẹ́ lẹ́yìn. tó oúnjẹ náà tó gbé ṣe pàtàkì ẹlẹ́ni bá ti ní kíkí mọ fún wa náà ìkọ́ ni pé agbẹ́rò ní pé àmọ́ ilé rẹ ìgbà yìí náà láti lè jẹ náà tó ń gbé kí ni pé màá mú májẹ̀mú ìgbéyàwó wa ṣe.
2: kẹlẹ́ ọ̀kẹ́ra

0: àdéhùn òun ni ìgbàwó májẹ̀mú ni ní ìgbéyàwó láàrin ọkùnrin kan àti obìnrin kan tọjọ jẹ ọkọ àti aya àṣẹ ni gbogbo àdéhùn òun ni ká pé ọlọ́run bá sì mọ̀ọ́mọ̀ pa á láṣẹ pé ẹ mú àwọn májẹ̀mú yín ṣe ó lára ní tí a fi lè mú májẹ̀mú náà ṣe ká dúró gbágbágbá tira wa nígbà tó dùn nígbà tó kan nígbà tó pọ̀ nígbé nígbà tí nǹkan fẹ́kù díẹ̀ káàtó nípa àlàáfíà tàbí owó pàápàá ni ò sí ká dúró tira wa pàápàá àwọn màmá wa dúró ti ọkọ nítorí pé ọkọ òun náà ni olórí ilé òun náà ni mo ń mú owó wá òun náà ni ó ṣètò báwo ni ilé ó ṣe jẹ báwo ni ilé ó ṣe mu bí bá fẹ́ kù bá tó nígbà náà ká gbà pẹ̀lú ra wa ká ṣùgbọ́n ara wa ká dúró tira wa kí a sì má máa fura síra wa ohun tá a bá gbọ́ láti ta nípa ara tọ́ ká tètè ya tí dànù wípé kò lè ráyè wọlé tẹ̀sákàlá ọ̀hẹ́ ká ṣe darapọ̀ mẹ́tò ohun islam òun náà lè tó ra ipò yìí nígbàgbọ́ nu ara tí ìfọkàntánra ẹni nínú ìgbéyàwó òun náà ni kókó tí a ń ṣe àgbà ìṣeun àfáà wa alájì oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ nínú alukur'an ọlọ́run bá kọ wa ní àdúrà kan bẹ́ẹ̀ pé mo sábì ọ kúrò lọ́wọ́ ìmísí ṣẹ̀tọ́n wà ọ́sùbí kàrọ́ bí àyà àdúró ni mo sì sábì ọ kí ìmísí ṣẹ̀tọ́n kó má ti rárá oríṣiríṣi ìwà ni ṣẹ̀tọ́n máa ń lò láti lè jẹ́ kí ìgbéyàwó kó rúgbó má sì láǹfààní àti jókòó tàbí kó tiẹ̀ túká gan kí ni àwọn ìwà tí ó ṣe é ṣe tí ó máa ń wà tó ṣe é ṣe kó wà lọ́wọ́ àwọn èèyàn àmọ́ tí wọn ò fi pé ohun tí ń dà wọ́n láàmú gangan nìyẹn tó wá fi oògùn ẹ̀tẹ̀ wọ́n máa fi wo làkú ìgbé.
1: Ẹ ṣe olótùú. Ṣé kókó ọ̀rọ̀ tí à ń sọ yìí ibi tó fìdí náà ni ibi kí ọkọ àtàyà kí wọ́n ní ìgbàgbọ́ nínú ara wọn. Lákọ̀ọ́kọ́ ẹni tí ọba ṣeun fù kò ẹ kó kè sẹ́yìn kùlé o.
0: Ẹ̀rí mi náà.
1: Tí ọba ṣeun ìtùkọ̀ ẹ kó bẹ́ẹ̀ sẹ́yìn pẹ̀lẹ́. Nǹkan tí mi ò lè ṣe fún ìyàwó mi kò ẹ kí ó lè ṣe fún mi. Nǹkan tí o lè ṣe fún ọkọ ẹ kò ẹ kó gbà kó lè ṣe fún mi. Olè pẹ̀lú ohun tó lè ṣe fún kò má gbà kó lè ṣe fún ẹ. Báwo ni a bá ti ẹnu ọ̀gẹ́ bíi mọ́fíìsì àbúṣe sọ lẹ́ẹ̀kan èyí tó dà fún ọkùnrin àtobìnrin pé tó bá fẹ́ fẹ́ra wọn tó ti fẹ́ gbádùn ayé wọn ẹnìkan gbọ́dọ̀ jẹ́ afọ́jú yàdìtì. Ṣètò àti gbogbo àwọn méjèèjì ni wọ́n ríran àwọn méjèèjì ni wọ́n lajúlẹ̀
0: ni wọ́n sì gbọ́ràn
1: ó ṣe é ṣe máa rọrùn nítorí pé ẹ̀sọ́ ń pa ṣàtàn. Ṣàtàn ò ní iṣẹ́ ìdíkan iṣẹ́ ìbí tara lè sù ta ni ṣàtàn. Ṣàtàn tá ń sọ̀rọ̀ yìí ó pọ̀ káàkiri lára ọmọ ìdí ènìyàn lè sù èṣù lè yàn. Gbogbo obìnrin tó bá ti ń gbọ́ ṣọ̀ṣọ̀ tàbí tó bá ń ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ nínú ilé tí ó wo àfíà sí ó wo ìṣesí ìdílé kan tó fi ń ṣòṣùn ọtí yóò dá wọn alálẹ̀ fẹ̀rẹ̀ rọrùn nítorí pé ọlọ́run ò dá.
0: Ìka ò dọ́gba.
1: Torí pé nìyí ń fi sún sá àti ní sá àti yìí. Bùhámọ́ ni kò dé àlẹ́ orísìkòhù pàlẹ́ yìí ń fi àtàwọn lọ lọ́lọ́run rí. Òdiwọ̀n ọlọ́run ṣe ibi ilé tèmi ṣe mọ ọmọ mọ. Sọ tó fi ìyàwó tèmi tó wá ń lọ ń wo ibi tí ẹ̀yẹ kó wò tí wà wàhálà ni ó ṣẹlẹ̀. Bákan náà sì lórí fọkọ ọkọ náà lẹ́tà ti wo ìgbé ayé ìyàwó oníyàwó kan kọ́ wa máa gbé nílé kọ́ máa fi karamọ́ ìyàwó tiẹ̀.
0: Lágbájá ń gbéyàwó tiẹ̀ lẹ́ṣẹ́.
1: Ẹ̀hẹ̀ kórúkúmi kò bá mọ ọsọ yẹ ẹ kórúkálukú bá jókòó ṣíṣọ ọyá ẹ kò ní sí wa obìnrin gbọdọ mọkọ ẹ kọ mọ bu lagbara ọkọ ẹ mọ kọbìnrin ọkùnrin náà kóhun náà mọ báwo ni agbára ìyàwó ṣe mọ kèébi kọ tàbá tí ń wò ṣe ìta tàbá tí ń wò ṣe oníṣe ní ohun tó lè dá wa lálẹ báwo ni bá wọlé sí tọkà wọlé tó wá bẹẹ sí ní kara tó wá ń gbé kí n tó jọnà ẹ gbẹjigin bó ṣe kó náà tó fi lọ nìyẹn o bó ṣe ilé ẹjọ wáyé o wá ń bọ láti ibi tọlọ ìlànà tó fi ń gbé ìwọ náà gbé.
0: Ìfurasíra ẹni ń kọ pápá aláyé fóònù yìí alájọ.
1: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe tọkùnrin bá fẹ́ kú.
0: Ayẹ fóònù ara wa wò.
1: Ṣé ọkùnrin bá fẹ́ kú? Àtòbí náà tóun náà fẹ́ tó fẹ́ da láàárẹ̀ orin kan máa yẹ fóònù ọkọ ẹ̀ wò.
0: Tọkùnrin
1: mahunu amọ anẹtikun sọtọ amfal ọlọrun yẹn ma jalè sòtọ. Ó ṣe bàyàtì ni èmi ṣe bàyàtì yàrá ó ṣe bàyàtì. Ṣé wọ́n wù kọ́ bá bàyàtì ẹ̀jẹ̀? Kọ́bá mi lọ. Mahunu lahawar rasula wata hunu amọ anẹtikun.
0: Ẹ má jà ń tọ̀lọ́hun.
1: So báyà mo ṣáyìn báyà òun náà ṣáyìn báyà. Báwùn wọ́n bá ti mú kó ṣe bàyà díẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ṣe bàyà díẹ̀ ní. So ìfura sí ẹ ní ewu ẹ̀pọ̀ kan ìyẹn lè dá láàrẹ̀ ó lè sọ ìdálẹ̀ ó lè rí pé ìfura yìí.

0: tem o seguinte, mano, tem o seguinte, tá curado. Tem o que eu consigo, consigo,
1: Desakala okara alaji. Ẹ̀yìn ara wa. Wọ́n ní nǹkan kí ẹ ṣe àgó. Wọ́n ní kálẹ̀ ní ẹbí aláyọ̀. Wọ́n máa wà àgọ́ alágò ṣiṣẹ́. Wọ́n ní nǹkan tí Islam sọnù. Wọ́n wo fíìmù inú tẹlifíṣàn kó wá máa fi ṣàgbéwọ̀n báwo ni ìyàwó rẹ̀ ṣe yẹ àbí báwo ọkọ rẹ̀ ṣe yẹ kó rí. Tàbí ẹ lọ ní ọ̀rẹ́ ẹ wo bí wọ́n ṣe rí. Ó wá máa fi ṣe òdiwọ̀n báwo ni ilé tiyín. Wọ́n ní ewu. Wọ́n náà ni wọ́n kóbá ọkọ àti ìgbéyàwó àti ìyàwó lọ́dẹ̀ẹ̀dẹ̀ẹ́ kó jẹ́ kí wọ́n lè fọkàn tara wọn mọ́. Bákan náà ìfura síra ẹni ni lára tí mo ń wó igba ìgbéyàwó ni. Bákan náà wọ́n ní ẹjọ́ wẹ́wẹ́ sọ́sọ́sọ́. Ó sọ bó fi ṣe ń sọ ní bẹ́ẹ̀ náà ni ń sọ láàrin ọ̀rẹ́ ọkọ mi ṣe báyìí ọkọ mi rí báyìí èyí ò tiẹ̀ rí báyìí ìyàwó mi ò tiẹ̀ ṣe báwọn ni gbogbo eléyìí gbogbo ẹ̀ pátá kí jẹ́ ká nígbàgbọ́ ní ara wa mọ́ ó sì máa ń da ẹbí aláyọ̀ láàmú ni. Ṣé wà lájì ọlọ́run ní jẹ́ ó tán bẹ́ẹ̀ wọn ni wọ́n dá wọn lámọ̀ràn wọn ni kú kó jókòó sí sọ ìyá rẹ̀ pọ́fíṣà kí kó jókòó sí sọ ìyá rẹ̀ ilẹ̀ dídà ógì ni. Nínú ohun tí ó máa ń da àwùjọ ọmọ ẹ̀dá ìyàmú ayéwó àbí ipò ilé eléyìí wà nílé ìgbé ayé lọ́kọláyà.
2: Gẹ́gẹ́ bí Aisha máa ń pé bàbá ń sọ nípa ìfọkàntán ohun tó ṣe pàtàkì ni. Ohun tó wá jọ ilẹ̀ dídà eléyìí ohun tó burú jáì ní Islam.
1: Kódà báyẹ́báyẹ́ sọ fún ọgbẹ́ Ọlọ́run ní
2: ẹ má tan Ọlọ́run bá jẹ́ o ẹ má sì jàǹbá àmọ́ náà yín.
1: Kó o ní
2: wọ́n ká na kọ̀wára fíìmà irú fáwọn ẹni bẹ́ẹ̀ tó máa ń tó jẹ́ ìbìlẹ̀jẹ́ tó máa ń dalẹ̀ ọlọ́run ní wọ̀n nífẹ̀ẹ́ sí irú fáwọn ẹni bẹ́ẹ̀ o. Olúbà wa ṣàlàyé fún wa nípa ọlọ́run bá fi àpèjúwe lọ́kọ̀láyà kan fún wa. Ọlọ́run lo ànábì nù àtìyàwó ẹ̀ ọlọ́run bá tún lo ànábì nù àtìyàwó wọn náà. Fàkọ́ọ́nàtàhùnà àmọ́ wọ́n dalẹ̀ látàrí ilẹ̀ tí wọ́n dà yìí ọlọ́run ní Fàlẹ́ níbi àánú mọ́ ọlọ́run ìṣẹ̀yà. Ilé yìí wọn ò wá rí àǹfààní kí ọ̀rọ̀ ọlọ́run ọba kí ló wá jẹ́ ìrẹ́ jì wọn. Ọlọ́run ní èdè kọlá náà máa dá iná láwọn fi jẹ́ òkun wọn. Látàrí kí ni wọ́n ṣe àìgbàgbọ́ wọ́n ṣe àìmọye wọ́n ṣe wọ́n jẹ tó dalẹ̀. So ohun tó burú jáì nínú Islam ọlọ́run ní ìmádalẹ̀. Lọ́nà fara tẹ̀ bá wo inú ìtàn ànábì Yusuf Ali. Lẹ́yìn tí wọ́n kò nínú túbú tọ́lẹ́à ṣe àìmọye wọ́n ṣe wọ́n jẹ tó dalẹ̀. So ohun tó burú jáì nínú Islam ọlọ́run ní ìmádalẹ̀. Lọ́nà fara tẹ̀ bá wo inú ìtàn ànábì Yusuf Ali. Lẹ́yìn tí wọ́n kò nínú túbú tọ́lẹ́à. Ọba ọlọ́lá kan wọ́n ń pè yín pé akẹ́wà jẹ́ ipò ńlá ànábì Yusuf Aleyhisselam bó ṣàfẹ́ tún àwọn sílẹ̀ láti jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀dàlẹ́ o.
0: Ẹ̀sùn tó fi kàn wọ́n.
1: Ẹ̀sùn tó fi kàn wọ́n àwọn ọ̀dàlẹ́ o. Wọ́n ní bẹ́ẹ̀lì kẹ́lì yá ẹ̀rọ máa ń ní ìlànà àkóónú ìbẹ̀rẹ̀ báyìí. Dàámi láàlá yá di kẹ́dà lọ́kọ̀ ìlú ni pé àwọn fẹ́ tí ọlọ́lá Lọ́wọ́n sọ nípa ìmádalẹ̀ kò ń ṣe ní gbangba àti ní gbangba àti ní kọ̀rọ̀ ní gbogbo ààyè agbẹ́rẹ̀dẹ́ náà tó ń ṣòótọ́ tó ní kí ni ọlọ́run ọba kò ní tán iná ọ̀sán ẹni tó bá ń ṣe tó bá ń dalẹ̀. Ṣé ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé ohun tó burú jáì nínú Islam òun náà ni eléyìí ta bá ti ṣe májẹ̀mú ta ti ní àágbà pẹ̀lú ara wa àdúrà ṣe ní fọkàntán àdúrà ìgbàgbọ́ nínú ara wa kí ajẹ́ náà tó nífẹ̀ ara wa ká sì máa ṣojúṣe wa bó ti tó àti bó ti ṣe yẹ. Ẹ bẹ́ẹ̀ sọ fún wa pé ká máa rí ohun tá a bá ń ṣe ká máa rí eré bí ojúṣe wa ká máa ní pé bá à ń ṣe dáadáa sẹ́ẹ̀mì kejì wa. Ebi tẹ́nì kan wá ti ń gbà pẹ̀lú gbogbo nǹkan tí mò ń ṣe náà kò kúkú mọ fún mi kò ṣe nígbà tí yàn ti tó ń gbéra ẹ̀ga ni tí ó sì ń kọjá ẹnu àlà àbúkú bá ti gbà ojúṣe ọlọ́run bá pa fún mi ni mò ń ṣe ọlọ́run máa sọ lẹ́sàn-án ẹ̀ gbogbo kí ni ọlọ́run bò kí n ṣe aláì má san ẹ̀rí sí ẹ̀ lẹ́sàn-án fún
0: kókó ọ̀rọ̀ tí a ò lè kóyọ rẹ̀ tán lódó lọ́jọ́ kan ṣoṣo òun náà ni kókó ọ̀rọ̀ yìí ká fọkàn tanra ẹni kí a dúró tira ẹni ká nígbàgbọ́ nú ara ẹni ká má dalẹ̀ ara ẹni ká má wo ago aláago ṣiṣẹ́ kí a má wo ilé ẹlòmíì fẹ́ fi tu ilé tiwa tó bá jẹ́ ẹni tó dáa ni a le ko se re ni iwa ta nlo pelu rawa se ojise Allah Muhammad sallam won so fun atele pe muslimi kan digile fun muslimi keji ama ki se eyi ti a fi da ile ara wa ru e se pataki pupo fun oko ati iyawo lati moju to alaji eh njo se to se ku lodo yin ki awon eyan wa ke ba le mo pe koko ta n gbe yawo yi koko tun to se pataki ni
3: abi si te kan ohun na ni mo fe so npe al muslimun miratul muslim seri agbo koko ati yawo bo da bo ra won ko da bo ati se ya ra won debi to la pere eyan wo digi tin ba fe ma mo de filami mo fe ko ba nkan se mo fe wo ba mo se dembo mo digi to ma to ma da mo lo be mo ye o nba to ti e ni tin gba to de be o na ye o je digi yen so fun o je digi yen so wi pe al muslim miratul muslim olohun da wa ka ma tun ara se ni ko se nikan to pe ko se nikan to pe oko o le pe iyawo o le pe but a ma tun ara wa se se din to wa sa tun se ni pe ka ma gbera wa ta agbera wa ta ko da be e keji to tun je soro oni pe obirin won ko sora atoko na ni o ko sora ini ti o ba ire ko se ko se ni ni kitori pe ire kolokolo ko ti o ba mu loje ntan yin bayi ba gbe yan ba rin tufu o ba gbe o ba rin ni pese pese won ni benje so ka obo na kosora kokun na kosora so kama fi amane si no adawo baba do kata rago ka gbarabo ti ni o si ti ni wa mu ki to ko ilewe se o ka bayawo bi gbe ko be trust mo tabi ti ti e na yin ko alabako
0: e ni babo lo mo
3: e je ka gbo dede olohun ko sanu fun wa
0: ami e je sakwo la khara e ye wa e oro la gbo o e ga gbo mo mi sa mo lo jaku si
2: e ya bi a se salata ron pe on ti a mo nipa ta so n ti a mo si adeun on to se pataki ni o je pe olohun ba ba yi kala ni o bo gba ni lere nipa e ati loko ati aya agbodo de sisi lori adehun wa ki a si ma ma topinpin ara wa ijọba ti n topinpin ara wa pe mo fẹ mọ ohun ti o n ṣe kí ló ṣe ti gbé jìnbà ti sílé pé nípa àwọn ní a tún ma fẹ ma track ara wọn
3: lórí
2: fóònù pé mo fẹ mọbi tó wà ń sìn tàbí kọ ma wá níbẹ àwọn máa gbé kámẹ́rà sí àwọn ibi tí kọ́lọ́ fi mu lé láti mọ ohun tó ń ṣe gbogbo eléyìí àìsí ìfọkàntán ló ń fà á tafiro irúfẹ́ àwọn nǹkan báyìí wa ni pe lẹ́yìn ìjàmbá fẹ́ra wa wa ni pe àwọn ayẹyẹ tá a lọ ẹlòmíì àti ṣe débi pé wọ́n fẹ́ mọ gbogbo bíi tíyàwó wọn rìn sí àti gbogbo tọkọ wọn rìn sí gbogbo eléyìí ohun tí ó ń ba ìgbéyàwó jẹ́ láyé òde òní ni ẹ bá mi sọ fún wa pé ẹlòmíì ò bá wa sọ fún wa pé ọkọ̀ ń ṣe nǹkan báyìí tàbí ìyàwó ń ṣe nǹkan báyìí látàrí pé o ní ìfọkàntán tí ó jinlẹ̀ nílé ẹni yẹn o gbọ́dọ̀ dúró ṣinṣin lórí májẹ̀mú ẹ kí o sì gbígbà lẹ́yẹkẹsẹ̀ gbà ohun tí ẹ sọ yìí o ẹ jọ ìyàwó mi ò ṣe báyìí ọkọ mi ò ṣe báyìí orí ẹni bẹ́ẹ̀ gan nílé padà wá ń jọ mí láti wá sọ orí ìfẹ́ rẹ ń bẹ̀
0: sí. kàkàlà ọ̀kàrà ara ilé ohun ni kí a tó ń fà á gùn síwájú sí báyìí lọ àmọ́ àsìkò ò sọ fún wa pé ó ti tó káwa máa lọ a ní rí jù báyìí lọ àmọ́ kókó ṣe pàtàkì níbi tí àwọn àfáà wa tí wọ́n bá wa fi ẹnu ọkọ̀ ń gúnlẹ̀ sí wípé bá a bá bí ọkọ àbáyà tó bá fẹ́ kí ẹnì kejì òun kó nígbàgbọ́ nú òun kí ìgbàgbọ́ náà sì jókòó dáadáa ìwọ náà yàlọ ọkọ ni ọ ìyàwó ni ọ mọ́rin kọlọkọlọ mọ́rin kébékébé mọ́rùnwà èyí tí wọ́n fi fura sí ọ bákan náà ká gbègbè sí ayé wa pẹ̀lú ọkọ àti aya láì fura síra wa káyé fi ẹ̀rọ wo kíni kálukú ibìnrin kálukú rè sí lórí fóònù àwọn ẹ̀rọ ìgbàlódé gbà ibi ayẹ oṣoòdì ló wà àbí ìkẹjà ló wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbo ìyàwó mi wà níbo lọkọ mi wà bàbá fẹ́ bèrè rẹ̀ ní ti dáadáa ni kì í ṣe ní ti ìfura ẹ̀kẹ́lọ́rọ̀ ọba kí o ṣe ní ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa láti tẹ̀lé àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba aza khalifa tó máa ṣe ayédáwòláwò tààlà bí nasiru aziz wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ó ṣe pàtàkì láti fọkàn tọ́ra ẹni pàápàá nígbà tí nǹkan bá ń dago nínú ilé bí ọkọ ò bá ní tó mọ́ tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ sọ́dọ̀ ìyàwó náà ká fọkàn tọ́ra wa ká ṣùgbọ́n ara wa ẹ̀kọ́ tó khalifa ń kọ́ wa ní gbogbo ìgbà rẹ̀ kọ́ lọ́rọ̀ bá kó ṣe ní ìrọ̀rùn fẹ́ ní kankan wa láti múlò a máa fi rí pàdé insha allah assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu.
4: a lérò pé a gbádùn ètò tẹ̀mí dáadáa a sì ní ìgbàgbọ́ pé lára ìbéèrè ti o se se ki o ma wa idahun lokan wa ti ri awon idahun na bi won ko won ba to wa ti a fe to pinpin re nipa islam lapapo tabi nipa ijo muslimi ahmadiyya nipa to e po wa si ori awon opo ibanisoran won yi 08035052055 0809052333 tabi 0902905233 tabi 0901 34821247 0801 34821247 tabi ki e kan si awon mashalashi ijo muslimi ahmadiyya ti o ba wa ni tosin a o ma reti yin o ma salam
5: awon ijo ahmadiyya.

0: to se foduke ni oduke jodu keta te pe eni pakola ti bi egbe aya lati nu ni o ti fa so yo wa loju kan be fun iseju aya ti o ni le be ni kokoko soro sugbon to ba tun ti file yo tun bere cinema ba se re lo egbo to akoko kan arakunrin to n ba momi yo ko se bi eni darogun si bi gba aya ohun nigba to ba se die ni o se wa so lo sale ah Bola ti se si bi kini se bere were were were re o awon apere tarakunrin ti o ko bi ara si la fin pe kafura ako ita wi leyin awon apere tori yo di pe nigba ki igba to ba nde yo di pe aya re o ma ja ah eko gbadun bole pe aya re o ti ja ki la ti se wi si were were were arakunrin ba debe wi pe ke eyan ti sise lo ah ke eyan wa dori ibusun to ye ko sun o le wakati kan wakati meji wakati meta ugbo to akoko eni to je iyawo ohun pe lopo sake se pe ta ki tete su yo boya le ni loro guru ohun lo ba won tin ta ogun awon ni shop won yi ohun ra ogun to pe to n ba lo ohun sun o ko ko ri pe ah ohun ba ti lo ogun yi ohun o le sun ko da se bi ti meji wakati meta lo man take ohun ko ohun to sun tele o di igba to n bere si ni lo ogun to n dawo e duro ati wa sun dile mo odogun dode ebi oro ti bere re o kini to sele sarakunrin ta wiye ani pe ki baba o magbo baba gbo koda o de ti bale ki lo sele sarakunrin ta wi
1: ari erite emi lo de to oju koko bayi
2: oju lo si se awon ti ma bo je
1: ah emi mo se
2: eni ba le bo se ni fun koko bi eni pe o le so kidile to wo busu yo pe ni se kidile nko lo se de de lan beke o ke te o ni to sa de da jona se ti kari wonu bi epolo to fenu kan
1: ah ai sa ta run kan o emi ma ni se ba o lu fe mi
2: se emi ni ma se so fun pe ka lo moju to ona ta o fa ga ma kari o o we mo gi baba o ke ho
1: to win gona soro soke salaye bo se se fun baba o ke ho ko ma ra yo to gunja lu ko je opo yi to ro ni gorogo ara tita je ara tita ara yu ki ba ta o ma bọ́lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lò máa ṣẹlọ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ látù ìṣara tó gbin so bàbá òkè òlé lẹ́kọ̀ọ́ jẹ́ àtúrà lórí èyíkéyìí àtàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè òwe kalẹ̀ sí shop 10A Oyèpala complex ládojúkọ Deeper Life Church Jákàndé gate Egbe road ìsọlọ ìpínlẹ̀ ẹ pé 08094471143 bàbá òkè ò elépo yìí débẹ̀ débẹ̀
0: abo kada ni papa wi yo e ma gbagbe pe a nso wi pe a fi pira wa sakise wi pe en to ji siko to kara yo ku logbon ka wa no ma ba bo sinu ru isoro be se nso pe baba ti sakise awon kankan lagu ara wa o pe bi nkan isere be ko lo se ye ori e ja tete ma gbe pese ka ma kan so ni mimo tori iru eye lona nsabo oke ho baba oke ho agbo ni jile pe wi atebo to mo kunkun ni wi atebo lati wo san fun gbogbo ni ruuru aisan tabi arun ti ba n ba ni para baba oke o wa ni shop 10A oye kola shopping complex ladojuko Deeper Life Church Jákàndé Egbe road isolo nipele eko e ma gbagbe 10A oye kola shopping complex ni baba wa ero ba ni soro tele ma pe baba oke o sire o 090-94-47-1143 ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tó jẹ́ pé tààràtà ló láǹfààní àti gbé a pè tàwí bọ́rọ̀ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o èló bá dọjọ́ kan arákùnrin tàwí yìí èló sùn lálẹ́ kí lè ó mọ́ kò dì pé èèyàn gbọ̀nà bí ìlògún bá dé o àtòrí ibùsùn bẹ̀ ló ti ń wò bọ̀ yóò láti pèrú èyí sí ìyàwó tí a jọ sùn bẹ̀rẹ̀ sí ni pé kí ni tó ṣẹlẹ̀ dáàdì lágbájá kí ni tó dé kò lè kọ̀ ń wò ó ń ṣẹ́jú ìyẹn wò ó pé kò tiẹ̀ fọ́jú àbí kò fẹsẹ̀ wé èmi tí ń tòótọ́ arákùnrin tàwí yóò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kò lè sọ̀rọ̀ ṣùgbọ́n lajú lẹ̀ báyìí ó di dìgbàdìgbàdìgbà ẹ jẹ́ kí a fi kinní kan pa lọ́wọ́ ẹ jẹ́ a fi kinní kan pa lọ́sẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ní mú àmọ̀ràn tiẹ̀ wá kókó ọ̀rọ̀ ni pé bọ́bá yìí pé ń gbà tárákùnrin tí ń ṣàkíyèsí páyọ̀ òun já nǹkan kan fa òun so láyà àbí òun ò rórun sùn ń ló tètè gbé kò ṣe é ṣe kó má dìbì tó dé yìí ẹ fura páṣẹ òfin jánú àjọ fura ló fi jẹ 08094471143 lẹ̀rọ bá ní sọ̀rọ̀ bàbá òkè ho 09447

0: 1143.
1: Àríkẹ́ ríkẹ́, ẹni lọ́dẹ tó rojú kòkó báyìí.
2: Ojú lọ ṣì rí, tí àwọn tí màá bọ̀ jẹ.
1: À, ẹni mo ṣe.
2: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀fùrù kọ̀kọ́, bí ẹni bí òye sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé iléeṣẹ́ kìdí ló ń kó lásán. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀ ẹ̀ òní títọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èkó ló tó fẹnu?
1: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìwọ wa ni ti ṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé ẹ̀mí ṣe lè sọ fún mi pé kí a lọ mójútó ara yín? Bàdá tá a fọ gámà kárí o. Ó rẹ mogi dàrú.
1: Kẹ́rọ wíìnì, ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkú. Kọ́ máa ráyọ tó gbòjà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gorogo. Ara jíjà títa ara yín. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́rọ máa ṣẹ̀yọ́ sẹ́rẹ́sẹ́ tó pọ̀ lápọ̀ jù. Ìṣara tó gbuni so. Bàbá òkè ò lélẹ́ kò jẹ́ àtúrà. Ó rí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Ṣọ́tẹ́ Oyèkọ́lá Shopping Complex, Ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Egbòro, Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó. Ẹ pé 082-944-7143. 082-944-7143. Bàbá òkè ò, elégbòogi dèbèdèbè.
3: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wàyí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí, òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tún kọ̀ọ̀kọ̀, òun ló ń jẹ bálẹ̀ lódò. Ta bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje rí iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀ ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá alẹ́ kẹ̀sì dárúkọ yín.
4: Ẹ ṣeun atọ́kùn, orúkọ tèmi ni Taofik Ajiboro, ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
3: Ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
4: Àmì.
3: Ẹ bàbá òkè o, a mà tún rí.
4: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú, bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa dá, ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́lá o. Lórí nǹkan ṣoṣo, òun náà ni ṣara.
3: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ara?
4: Ẹ ṣeun atọ́kùn. Láká yìí ò ní dàrú.
3: Àṣẹ.
4: Ìpèníjà tó máa fa iṣan inú ara. Àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé ti ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá ń pè ní àtọ̀sí, a máa fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún iṣan. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta rẹ̀ tó mọ́. Àbí káyọ̀ ti wá kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde sí, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan, ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn mọ̀ pé bàbá òkè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìṣàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédé fún ọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ mọ ọkùnrin tó wúra ẹ dáadáa láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ ó ti wálẹ̀. Àbíkọ tó tiẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kí lẹ̀ tó mọ́. A tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa. Dépò pé ọ lè ojúṣe rẹ, mo nítọ bá ti nípa ìníjà nípa ìṣara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìdélẹ̀ máa bọ̀ wá bàbá o ní shop number 10A Oyèkọ́lá Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442. Ọmọ ọdún mélòó ni wọ? O tí ì ju 30 years lọ. O tí ì ju ọmọ 50 years lọ. O tí ì ju ọmọ ẹ̀sìn lọ. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ọ ti da tó wẹ̀lẹ̀. Mo nítọ bá wá bá bàbá òkè o, ìwọ gẹ ó mọ̀ ìpé ní ọlẹ́yìn bàbá òkè o. Àwọn ò mọ nǹkan méjì o, ju iṣan ara tí wọ́n fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀dẹ́ lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí bàbá òkè ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó mi gan fúnra mi rí ni. Tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pa kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfún mi. Òun ló fi jẹ́ pé ní

0: èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé a ọlọ́run bẹ bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gẹ́ọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o bàbá yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ti ẹ̀ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08044741143 lẹ́ẹ̀kan 08094471143 àbí 08026134 42 08022613442
1: Nle ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni ire on ti o ba ti se ni ri ki awo so a o le so pe ba won se se iwosan re Nle ti gbọ lenu baba oke oyi on to ti se won ra wori ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won o je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to n bara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
0: e seun kun idakole ni tin ba obirin re sire to jaji pe ni yo le bo si ye ko si sugbon ko ni lagbara lati si elekeji arabeku ara o dide laarin seju kan si meji ara ti wale orite ara o dide keyan fe ba obirin re sire yo da igba to ranti ara re o ba wale ti o ba ti ri be nde le ko ma bo wa kan si baba oke o lase lodo olohun lagbara lodo to ba dodo baba oke o ogba polo n be lodo wa olohun si n ba wa se
1: baba oke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan ise ara yi se o ni bi to tin ko ipalara ba obe atokunrin lapapo
0: e seun atokun be ni wa la mo pe ni isan ni waya ninu ara nigba ti eje o ba ti ri bi lo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere mo mu awon ipin kan wa akoko ninu pe ni ta o se se ko je se kwarin laarin si ka bere si mo mi elele elomi yo mo rin gege bi fe boyo ninu ese re karin ka mo terin elomi yo dabi o te igbo mole ni tori pe atele se o mo kan gorogo elomi ipajapo pajala pajalese elomi owo mo gbon be ni gboro bere si mo gbon elomi nbe nko mo rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun sunde kori mo fu elomi elomi ese re yo bere si wu ni kai abe kelomi o ti eni rigbon sese dede dada eyin yo mo fa elo ise ese ko mo fa elomi zo isa pa ko mo fa yan so awon nkan yi ipeneja isan inu ara ti eje ori bi wole to ninu awon ni awon yi lo nsa ko ba fun awon se yi pelu ogo lodo to ba dodo baba oke o iwo gan gba pe ni olohun be leyin baba nitori baba oke o mo nkan meji bu isan ara yi ti ma sukunrin di ole ti ko ni je ki omokunrin lo soju se dede abi to to ara di ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gbese dede ki salenu mo kan yan kẹyìn máa fa yẹn ọpẹ yìí kó máa ro ni gorogo eruku kó bẹrẹ sí ẹlòmí ń bẹ tó dájú gbàdúrà pé pajápajá ọwọ pajápajá ẹsẹ káyà máa lu pípì kẹlòmí máa rọrùn sùn déédéé kó rí máa bẹrẹ sí fọ ni gorogo ojú èèyàn máa sú ẹlòmí bẹ gan máa rìn káàkiri inú ara ẹ ni àbí ká máa sọ kúlúkúlú àbí kára bẹrẹ sí tayàn tó bá ti ní ìpínlẹ pẹlú agbára lọdọ ọlọrun pẹlú àṣẹ tọlọrun tí mo fi ń sọ yìí tó bá dọdọ bàbá òkè o ìwọ náà gbà pé ọlọrun bẹ lẹyìn bàbá òkè bàbá òkè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsòdù ibẹ̀ ni bàbá òkè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 ìwọ náà gbà pé ọlọrun bẹ lẹyìn bàbá òkè o bàbá òkè o ti wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsòlò Road ibẹ̀ ni wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442
1: o lagbara o ohun kẹ́dọ̀ ọba máa máa ṣàgbára o ilé ìmọ̀ wípé àìsàn inú iṣan ara gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ ti wáyé báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ̀ wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé wá fún ajẹ́gun ẹ wá fún ajẹ́gun ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi kankún ajẹ́

0: Ọmọka lọ gbogbo olólùfẹ́ ètò àìtọ́ yín láyé àtijọ́ kí ló sọ bọ́ńd fm ọ̀rọ̀ aráàlú gbọ́dọ̀ kalẹ̀ sí agbórílé ìjọba ní onígbòògbò ṣàkóso bàdé ọmọláṣẹ́gun àjàsà ọlásìbẹ̀ wọn ayọlẹ́rìí láàfin olórí agbẹ́bí pé àjàsà olórí atinúkẹ́ ìyá àbẹ́bí àjàsà olórí esther àjàsà akin lọ́pọ̀ lọ́pọ̀ lálẹ́ yìí lórí ìtọ́wà tó láyé àtijọ́ ẹ bàbá wa wọ́n yá wa wọn ní pẹ̀lẹ́ lákòó sì láàbò wọn sì tún lọ sọ pé èyí làgbà mọ́ wò bẹ̀rẹ̀ ní méjì báńkì ìyá àbẹ́bí àjà olórí esther àjàsà akin lọ́pọ̀ lọ́pọ̀ lálẹ́ yìí lórí ìtọ́wà tó láyé àtijọ́ bàbá wa wọ́n yá wa wọn ní pẹ̀lẹ́ lákòó sì láàbò wọn sì tún lọ sọ pé èyí làgbà mọ́ wò bẹ̀rẹ̀ ní méjì báńkì gbogbo àwọn àgbàlẹ́ wà wà ní pẹpẹ wa ihòhò náà ló yẹ kí a wà ìbúbẹ́ta la gbọdọ̀ kó àgbàlagbà kágbàlagbà bá ń ṣe wa ní gbọdọ̀ pa àgbọdọ̀ fún àgbàlagbà pé bóyá lórí iṣẹ́ wa rí kó ebi báyìí wọ́n gbọ́dọ̀ àgbọdọ̀ sọ kágbàlagbà pé báwo ló gbé ṣe bò báwo a sì gbọdọ̀ sọ fágbàlagbà wípé báwo ni kò ní ṣe yan báyìí ìgbẹ̀rẹ̀ ọ̀gbọ́n ní ara wọn ni tá a bá sì ní ká máa kó wa ṣe àkíyèsí ìrísí náà ni ìṣeni lọ́jọ́ àwọn ẹ̀yà yorùbá ibo haúsá gẹ̀ẹ́sì faransé àti bẹ́ẹ̀ lọ gbogbo tó yẹ kó wà tó fi gbóróge tọ́jọ́ pa fi bò ń wò fún tá a bá sì ní ká máa kó wa ṣe àkíyèsí ipò ìrísí náà ni ìṣeni lọ́jọ́ àwọn ẹ̀yà yorùbá ibo haúsá gẹ̀ẹ́sì faransé àti bẹ́ẹ̀ lọ kó wà tó fi gbóróge tọ́jọ́ pa fi bò ń wò fún ẹyẹ kọ́ àwọn ti gbà fún wa káàkiri àgbáláwo pẹ̀lú gbogbo aṣọ olówó ni bíye tá a bá wà sí ẹwù gbogbo ètò tá a wọ̀ sọ́rọ̀ ẹ bàbá wa ní ìwọ̀ náà là wà kò sáṣọ kankan lára wà olóògbé ọ̀rọ̀ tẹ̀lé tìrẹ́ tí àgọ́ ọlákọ̀rọ̀ bá kọ́ bẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ wọn ní sọ́ra rẹ sí ò àfi tí báwọn kè kọ́ bá sọ ìbò wá mélòó la wá lè wà sí bí ìmúra tàbí ìrẹsọ wa lónìí tó ju ìdílé ọmọ yorùbá ọkọ mélòó yàtọ̀ sí èdè ayẹyẹ lóríṣìírí torí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ lágbo ní àmọ́ kágun sẹ́yìn kájọ nìkan lọ mélòó ní àwọn obìnrin wa tó wà ní kálẹ̀ kí ni àwọn pé àwọn bàbá wa wá wà ní ìhòhò náà lọ́jọ́ pa wà tá a bá wà ní tá a bá wọn àlejò bá gbé wọ́n mọ òhùn wá tó jẹ́ pé olókùnkùn kí wọ́n pọ̀ sí wa torí ìwọ̀sí ìrora wa ní yorùbá ni ìtọ́wọ̀ tí ń dìbò ni ìtọ́wọ̀ tí àwọn haúsá babaláwo wa aláwọ̀ àtijọ́ wọn ní ìhòhò náà lọ́jọ́ pé ìtọ́gbẹ̀jọ́ ṣé múra bá ṣe ń yọra lóríṣìíríṣìí kámọ́ lọ kọ́ ṣe tàwọn kọ́dà ìjọ abínibí wa kámọ́ ní òkúkúrò ìwọ yorùbá tí ìyá bàbá bá ṣẹ́jú sọ́mọ wọn nítumọ̀ láàrin ara wọn ṣùgbọ́n lásìkò ti ṣe náà bí àjọyọ̀ bá ṣẹ́jú sọ́mọ wọn ìtẹ́jọ́ pé wọ́n dá padà lédè yorùbá ìbáraẹni wọn ti sọ ni pé what is wrong your eyes ọ̀rọ̀ burúkú agbára tí bàbá fẹ́ bí ara rẹ̀ gbẹgbẹgbẹ bá fẹsẹ̀ nílé fẹsẹ̀ kí ọmọ rẹ̀ lẹ́sẹ̀ kó ló bá para ní àbíkọ́pá èyí tí ó ti jáde lọ́wọ́ ni pé jáde lẹ́nu gbogbo ìjìnlá sọ̀rọ̀ kó níbẹ̀ ọ̀nà bá wà wá láwọn àtijọ́ wà ní ìhòhò náà lọ́jọ́ pé ó wà bẹ́ẹ̀ sí jẹ́ ká wo àwòkọ́ sí agbára wa yẹn ìyá wa tó bá fún ọ̀rọ̀ àgbàlagbà àjọ ìjọ àtàṣe ìjọba sọ pé òun làwà ó ní ìdí pàtàkì.
1: ìyàwó náà ní pẹkun mo dúpẹ́ làbákẹ́ lórí ọdún lókè èèpẹ̀ gbogbo ènìyàn ẹja báwo yọ.
2: ọlọ́jọ́ ibi ni wà lọ ọba tó tún ṣe gbogbo ẹ̀
1: congratulations on your birthday ma àwọn fanfani ìpè gbogbo ènìyàn síbi àbí àádọ́rin 70th birthday ti màmá wa ọlọ́run nípàkùn mo dúpẹ́ làbákẹ́ ẹ máa wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kẹta oṣù kẹwàá 3rd october 2026 láago méjìlá ọ̀sán ní 1 àjíṣebí ara mecca street àpòwòjọ ẹgbẹ́dá ìpè màmá wa ọlọ́run nípàkùn mo dúpẹ́ làbákẹ́ ọ̀dọ̀dún làárọ̀ ogbó ọ̀dọ̀dún làárọ̀ àwùsá ọ̀dọ̀dún báyìí làárọ̀ mo bì lórí 88468689 àti bọ́lánlé 09055613755 olùkíni àbúrò ọlọ́jọ́ bí alájà àlémọ́tò gbémiṣọ́ ọ̀pẹ́ ló yẹrú ìyá àbèjì alámàlà lópópónà òyìnlọ́lá ṣàṣà lẹ́kọ̀ọ́ ńkẹ́ àǹtí wọn ọlọ́ọ̀ nípàkùn mo dúpẹ́ làbákẹ́ pé ìgbà ọdún ìṣẹ́jú ni.
0: owó ẹgbẹ́ kó ń tẹ̀ ọlọ́run lé.

nítorí àdúpẹ́ lọ́wọ́ a sì mọ́ gbére ilé iṣẹ́ kọ́ sì ní amúlò ká ìbàbà tápá wọ àdámọ̀ lóore ohun tó bá àbúrò àmì tó kù bí ọ̀ká tó àbúrò àwọn kò kàtẹ́ pé o lè fẹ́ pé ó ju àdúrà lọ ẹ pé àgbà fáàrí yẹn tó yẹ pé tó ní àṣírí àdúrà tó pé wọ́n ní lọ́dọ̀ 08033735560 bákan náà gbọdọ̀ pàgbé ilé iṣẹ́ bíbọ límítẹ̀dì tó dúró fún ti ń jáde wá tó yẹ pé wọ́n ní wọ́n bàbá òkú nínú kọ̀tún lábẹ́ ọ̀mọ̀ òwò bí adé báyọ̀ ẹ pè é náà sójú òpó ìwé báyọ̀ kọ́ra àbọ̀ ọ̀dá sí ìrìn gbogbo owó tẹ́ntẹ́ ọ̀rọ̀ ti sàn bí ọjọ́ 0023 430 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9
ọmọ ara rẹ̀ bàbá òkè o olóògbé gbogbo gbẹ ẹgbẹ̀jú kẹkà sí olóògbé 0044-7143 ọlọ́gbẹ̀ agbàgbé gbogbo ẹbí fáwọbí ẹnìkú aláfẹ́wàkú bàbá wa alhaji olóòtàwọ̀ fáwọbí alágbó ìtẹ́lùkẹfà rẹ̀ tuntun àwọ̀ orí lágbẹ̀jì tí alámọ̀ sọ́dọ̀ tó bẹ̀ sátidé tó kọjá ẹgbẹ́ òṣùgbọ́n kò fi jíǹkì òkú wájú tó gbé kọ́kọ́rọ́ ọjọ́ rẹ̀ tí wọ́n fi sílẹ̀ kọ́lọ́ bàbá ìjọ ọba àgbẹ̀ kí aláwọ̀ oúnjẹ sà ọ̀nà olùwẹ́sàgbẹ́dọ̀ lọ́wọ́ fáwọn ìgbò wájú gbogbo àwọn atẹ́kùn lọ́wọ́ bàbá dáadáa ní fáwọn ìjọ aláàbò lágbẹ̀rẹ̀ ọlọ́bẹ̀ mẹ́rẹ̀ báńkì tọ́fù akẹ́jọ alága ìjọba abúlé ọmọ sáà tẹ́lẹ̀ túbọ̀ fáwọn haruna alága ìjọba abúlé ọmọ sí tọ́kàdù wọ́n ṣe gbogbo àwọn aláṣẹ àti àwọn òṣìṣẹ́ àti akọ̀dẹ̀ náà gbàgbé gíwá fúnléṣẹ́ yìí aládùn habalabu akọ́ṣílẹ̀ àti gíwá iléeṣẹ́ wa alákọ̀ọ́lẹ̀ gbọ̀ngàn fatima master wọ́n ń pálípọ̀ kí àwọn ẹgbẹ́ bíi emmanuel ìdè ti mọba local government àti ẹbí ọgbẹ̀rẹ̀ ICT akúnjì ní tìjàrẹ̀ èdè local government ikọ̀ kò kúgbìyà àwọn ọmọ owó láàrin ìjọ jíde jẹ́ ọyọ̀ àti arábàdé kẹ́mi kẹ́hìndé

gbogbo kakobo process bákan wà gbàgbé ìdílé olúyege pàápàá jùlọ olóyè àjàdí ògúndé olúyege náà gbàgbé ajé awòsí láti ọmọtáyọ olúyege àti alàgbà the lecturer fatai rafiu olúyege lánpálẹpọ kí bàbá wa gbọgà di ẹgbẹrúwọrẹ alájọ rauf amusa ẹgbẹrúwọrẹ tuntun tẹrẹkọ yóò tó fi ẹjẹ ní kò pọ kò pọ yìí ọjọ fáìd tẹrẹkọ ẹjọ náà gbàgbé sí ní ọjọ kejì oṣù kẹwàá ọjọ sí ní ìṣàkóso ògúnbàdàn ti ní ìbàdàn babawaba agbẹwẹlú labẹjà ní ìta lẹnà ìran àfihàn ìkọlẹ ìbàjẹ kí ọjọ kò náà ní agbára ọlọrọba gbogbo ìdílé bíjọ ní ìgbélé ní ìran kí bàbá wa wó.

0: yọrọba apàdé gbọlọgbọ lórí àkọtọ gbàtẹrẹ láyé àtijọ mobil adédèjìlógé 0037141 náà lọ fi kà sí lọ 0816913969 náà lójú òpó mọgàdé tó wà tọwọ láyé àtijọ láago mẹsàn abalẹ sí aago mẹwàá níléeṣẹ bọọlù fm ọrẹ aráàlú.
1: àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
2: Ojúlé ṣe yìí, ṣé mo ti máa.
1: A èmi ni mo ṣe.
2: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sọ kiri lẹ̀. Yóò gbé irinṣẹ́ kiri ló ń kọ́ lọ sí ìdíyẹ́dẹ́ lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ́ àjọ ọ̀nà. Ṣé o ti ká rí wọnú bí èpò ló tó gbẹnu kan yìí?
1: Àìsàn àtàrò yóò máa ṣe nǹkan.
3: Wọ́n wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni máa
1: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa yóò tó gbó ìjà lẹ́ẹ̀rẹ́ fún lóòjẹ́ ọ̀pẹ́ yìí tó ń ronú gbòòrògbò ara títa jẹ ara títa ara yíwú kí bàbá ó sọ ọmọ ènìyàn kò sún ọ kẹ́dùn máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara gbiniso bàbá òkè ò lè nípò jẹ́ àtura lórí èyíkéyìí àìsàn 944-71143 bàbá o elébò kí dẹbẹ dẹbẹ.
4: adé bí a ṣe ń dé o ẹ̀dàkùn ẹ̀yà ẹ̀wà gbọ́ ọ adé bí a ṣe ń dé eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí ẹ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni òògùn ni mo fi ń kí

0: Abawa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ Bakeo káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn ẹjọ́ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
1: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Agbọ́rọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá Okeo ló ń kí wa pé káfí Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
0: Àmì bàbá Okeo ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà. Wọ́n wò pé iṣan wáyà. Báwo ni iṣan tó wà nù ara? Ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ọ̀rọ̀
1: ọ̀hún. Ẹ ṣeun atọ́kùn lórí pa dá ń pè ní iṣan ni wáyà. Gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara. Iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn. Òun ló fọ tí a fi mọ dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara. Nítorí pé wáyà rè kásù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó wà nínú ara òun náà ló ṣe jẹ́ la fi ń pè ní iṣan ni wáyà náà. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ìwọ náà kọ dìdínlẹ̀ kọ gbọ́ ń tà ń sọ kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ ju sí wà pẹ̀lú àgbẹ̀ Ọlọ́run yóò kú mẹ́.
0: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yìí òun náà lẹ́yìn náà ti gbọ́yàn ẹ̀kọ́ kan nìyẹn o fẹni tí ò bá hàn iṣan ni wáyà nínú ara ẹjọ́ ẹ má wa bínú àìsàn iṣan yìí kí ni àwọn nǹkan tíyàn máa rí bí ìpè ní tíyàn fi mọ̀ yìí pé lọ́mọkùnrin o òun ti lu ìdí àìsàn iṣan ara.
1: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí torí pé kì í dédé wá sínú ara ó láwọn kankan tó máa fà á àkọ́kọ́ nínú tó máa fa àìsàn inú ara ọmọkùnrin tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kò ní jẹ́ kí ọkùnrin lè sojú sí ẹ̀ déédéé lọ́dọ̀ olólùfẹ́ ẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀ ó pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá ń pè ní àtọ̀sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe aládà rẹ̀ lọ́wọ́ abẹ́ni tó jásí pé a máa ṣèyọ́ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ abẹ́yọ tí ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré abíntà pàtàrà ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá iṣan inú ara. Tí nǹkan yẹn bá wá wọlé sínú ara àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fantánpè ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Ìmọ̀ ọkùnrin tó jásí pé ní owó rẹ̀ tara rẹ̀ bá ti dìde láàájú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíwọ̀tọ́ tiẹ̀ nílé bá obìnrin rẹ̀ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ̀tọ́ tiẹ̀ rí pé ní ara tiẹ̀ ní gbére dáadáa dépò pé ó lè ṣe ojúṣe rẹ̀. Mo ní pàtì mọ̀ pé ó ti ní ìpèníjà tá ń pè ní ìdákọ́lẹ̀. Mo ní kọ́ dìde lẹ́kọ̀ ọmọ bọ̀ wá bàbá Okeo ní top number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní ìsọlọ̀ ibẹ̀ ní bàbá Okeo wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá Okeo 08092641430 08022614442 08022614442 ọmọ ọdún mélòó ni ọtí ìjọ ọmọ 40 years ọtí ìjọ ọmọ 50 years ọtí ìjọ ọmọ 70 years tó jẹ́ àrìn ìṣẹ́jú kan sí méjì ọtí parí sẹ́ni. Mo nítọ́ bá dọ́dọ̀ bàbá Okeo ìwọ náà mọ̀ pé ní ọlọ́run bẹ̀lẹ́ ní bàbá Okeo tó ṣàṣe láti dọ́gba. Lórí ìdákọ́lẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó nǹkan tó ti ṣe èmi gan-an fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan tí kinní yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bákan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ yìí fún mi lórí ìtàn ara tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ yìí bàbá yìí ló ṣètọ́jú rẹ̀ fún mi. Ó ń pè ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbá Okeo àwọn náà gbà pé ọlọ́dọ̀ bàbá Okeo ó sì ń bá wa ṣe láti yọrí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tó mú tiwa tó mú kúrò níbẹ̀. Mo nígbà pé tiẹ̀ náà ní sòro ṣe tí tó bá wá pẹ́ lára a máa dààmú ọkùnrin bẹ́ẹ̀ náà ni a tún máa dààmú ọmọbìnrin. Gbogbo tó já sí pé ní ọ lè rìn dáadáa ó rìn láàrin ẹjú kan sí méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́lẹ́ àbí kọ́ máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́ yọ sílẹ̀ rẹ̀ kí n sí ẹsẹ̀ kó máa fani so yàrá gbágbé ká máa rẹsẹ̀ gbé dáadáa àbí kọ́ dàbí gbà ta tẹ̀gùn mọ́lẹ̀ ká tẹ̀sẹ̀ kó máa gan ni gógó kó máa dàbí gbà tíyàn tẹ̀gùn mọ́lẹ̀ ẹlòmíì ń bẹ ọwọ́ ò máa gbọ̀n ni ẹsẹ̀ ó máa gbọ̀n ẹlòmíì ń bẹ ọ̀pẹ ẹ̀yìn ni ó máa fa so ẹlòmíì ń bẹ orí ó máa fọ ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ ó bẹ̀rẹ̀ sí wú ẹlòmíì ń bẹ ojú sísú orí fífọ́ ẹlòmíì ò ní rọrùn sùn dáadáa kọ́ sùn láàrin ti méjì mẹ́ta kọ́ ti lajú kalẹ̀ lẹ̀ nǹkan yìí ò da mo ní tó bá dọ́dọ̀ bàbá pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó bà wá mu kú níbẹ̀ kò sì ní bákan náà. Mo ní kọ́ ọmọ bòrò ẹ̀ mọ́lé ẹ mọ́ bòrò yín pa ẹ dìde lẹ̀ mọ́ bàbá Okeo ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní ìsọ̀.

0: láàárọ̀ àti wà ń bẹ̀ látàkùn mẹjọ àárọ̀ dàgùn mẹfà rọlẹ̀.
1: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
0: Bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí ní kálukú náà sì ló mọ iṣẹ́ rẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa. Wọ́n gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè tó sì ń bá wa sí.
1: Àmọ́ èyí tó dájú jù ni pé bí bàbá òkè ò bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkè ò náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally. So má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkè ò gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn. Gba ojú òpó bàbá òkè ò kó máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 0809447143 08094471143 tàbí 08022613442 08022613442. A ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́run ọba Edumare. Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life òun làmí ẹ̀. Ó dìgbà kan ná.
2: Àrítẹ́rítẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
3: Ojú lọ ṣe tí àwọn tí máa bọ̀ ẹ́jẹ́.
2: Èmi ni mo ṣe.
3: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bùsùn. Yóò rò pé iníṣẹ́ kìdí ló ń tó lásẹ̀ déédéé lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yìí?
2: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún pé kí ẹ lọ mójú tó ara yín? Bàdá táwọn fọgá máa kárí o. Ó rẹ egbògi bàbá òkè ehun.
2: Ṣé o wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ mara yóò tó gbóúnjẹ alẹ́ rẹ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ro gbogbo ara títa jẹ, ara títa ara yín mú. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ
3: ènìyàn. Èmi ni màá ṣàlọ́ sọ fún pé kí ara yín. Bàdá táwọn fọgá máa kárí o. Ó rẹ egbògi bàbá òkè ehun.
2: Ṣé o wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ mara yóò tó gbẹ̀lẹ̀ rẹ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ro gbogbo ara títa jẹ, ara títa ara yín mú. Bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ o máa ṣẹ̀yọ́ sérésére tàbí tó pọ̀ lápò. Ṣara tó ń gun iso. Bàbá òkè ò lè lépò jẹ́ atura. Lórí èyíkéyìí àìsàn àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Plaza Ladojukọ Deeper Life Church Jakande Gate Egbero Isolo Ìpínlẹ̀ Èkó 08094471143 08094471143 Bàbá òkè ò elépò kìí débẹ̀ débẹ̀.
4: Band FM. Band FM.

0: olùfẹ́rẹ́ ìdárayá pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yálà ìdíje tilẹ̀ England English Premier League tàbí Spanish La Liga Serie A German Bundesliga French League wọ́n tilẹ̀ bàbá tèmi Nàìjíríà NPFL tó fi lórí àwọn àdíje àti ìfẹsẹ̀wọnsẹ̀ tó yí ká wa gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ láwọn jà yín sí bẹ́tà lórí ìròyìn eré ìdárayá tó kálé kakó Sports Paparazzi.
1: Ẹ tún láǹfààní láti pè wọlé mú bẹ́ẹ̀rẹ̀ tẹ́ sì jẹ́ gbèsè pẹ̀lú 2,000 naira cash fún owó mọ́tò yín.
0: Sports Paparazzi ó máa wáyé balẹ̀ ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ ní déédé aago 8:00 to 8:00 àbọ̀ alẹ́ lórí 92.9 FM. Ẹ dáàpọ̀ máa fètè gbá bọ́ọ̀lù ayò Mr. Legin lórí Born 92.9 FM lálàálẹ̀ Friday aago 8:00 to 8:00 alẹ́. Mr. Legin ti ajá yín sí bó ṣe wà sí láìsẹ̀sẹ̀ yọ bá wà sílẹ̀ nù. Sports Paparazzi lálẹ̀ Friday yìí àjọ gbádùn ẹ̀ nígbà bẹ́ẹ̀.

Àsìkò yìí ó mọ kí ọkùnrin mọ kí obìnrin mọ kí ọmọdé mọ kí àgbàlagbà pé gbogbo àsìkò tí kíkì mi bá àjíǹde ara yóò máa jẹ gbogbo wa àtọkùnrin àtobìnrin wa àìsàn ló bá o torí pé àìsàn nípa mímọ kí n pa ọ ni o tún mítà kí n tu ọ lẹ ni mo fẹ sọ nípa nǹkan àìsàn mítà tí mo máa ń pa ẹ dáadáa nílé iṣẹ arádẹni.

Nigeria Limited. Orúkọ ẹni tí mo bá yín sọ̀rọ̀ ni Alhaji Nuruddin tí gbogbo aráyé mọ̀ sí Baba Arade Abademi Aba Nigeria Limited. Tíde iṣẹ́ mi wà ní ìṣẹ́rí ìpọ̀tún, ìṣẹ́rí ìdímù Lagos, ìṣẹ́rí ìwọ tó bá ń bọ̀ tó bá mọ́tò láti yàrá Nàpájà. Sọ fún ní mọ́tò tó ń lọ sí kọ̀ǹkọ́ mọ́tò ìpọ̀tún ìpọ̀tún tó wá bọ́ọ̀lẹ̀ ní apá ìṣẹ́rí ní epo NNPC tó wà láfíà. Àbí ọ̀tọ̀ ń bọ̀ láti ibikíbi tó gbà pọ̀tún wọlé, sọ fún ní mọ́tò tó jáwé ìdímù tó bá ti débẹ̀ sáàt pè mí. Ó jẹ́ iwájú ilé epo NNPC tó kọjú sí school government school yẹn. Pé nọ́mbà wa 08038 38 97 08038 38 97. Tẹ́fún nọmba ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òwúwa 08082272141. Lẹ́ẹ̀kan sí tẹ́fún nọmba tó jẹ́ òun WhatsApp nọmba wa 08082272141. Àjíǹde ara yóò mọ̀. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Alhaji Nuruddin alias Baba Arademi Arademi Nigeria Limited. Kí ni àwọn àìsàn tá à ń tọ́jú nílé iṣẹ́ wa? Àkọ́kọ́ ni àìsàn àwọ́ká olóyìnbó ń pè ní rheumatism and arthritism. Àwa yìí bá ń pè ní àwọ́ká lagunlagun arúnmọléegun rọgunrọgun ó máa ń wọ́ká lẹ́ra. Báwo ni àìsàn yìí máa ń ṣèyàn? Àìsàn wọ́ká yìí a máa ṣèyàn, a máa jẹ́ kí gbogbo ara kó máa ròyàn, a máa kàyàn gógógó, a máa jẹ́ kátẹ̀lẹsẹ̀ kó máa kàyàn, a máa jẹ́ kí ẹsẹ̀ yẹn máa kàn dágbà dápadápadá mọ̀yàn, a máa ṣèyàn kí èèyàn má lè rìn dáadáa, a máa jẹ́ kí èèyàn máa rìn náà kan sóko náà kejì tí ó ti máa rẹ̀yàn tí èèyàn ti máa jókòó, a máa rẹ̀yàn wá látinú, a máa jógbó ní egungun máa kàyàn gógógó, a sì máa jẹ́ kí gbogbo ìbàdí kó máa fàyàn. Jẹ́pẹ́ tó o bá jòkó láàrin wákàtí kan sí ìṣẹ́jú kejì kọ́ tó lè dìde ẹ̀yìn yóò máa bọ́ sùn ọ̀nílé dìde nàró ọ̀nílé dìde rìn. Yálà yóò máa ó máa ń para ríro, ó máa ń fa kápá máa kú táìtàì, ó máa ń fa kẹ́sẹ̀ máa kú táìtàì, ó máa ń fa kí iṣan ara kó máa kú tí ó ti ẹ̀jẹ̀ dé ó ti block tí ó ti block vein yẹn tí ò ní lè na ẹsẹ̀ láti ká àti kẹ́sẹ̀ kó dogun àti na ẹsẹ̀ dogun àti fẹsẹ̀ rìn yóò di wàhálà. Tí ilé ìbá ti ń ṣe ọ́ máa bọ̀ sílé ṣáádẹ́ àwọ́ká ní ń bá ọjà wọn ọwọ́ àlè ti jáde káàkiri kan ní àṣàsí ni kan ní ọfà ni kìí ṣọ̀pà ní ṣe ọ́ o kìí ṣe àṣàsí kankan ní ṣe ọ́ o ọlẹ́ ti náwó tọba délé ṣe arádẹ̀mí ọgbà ọlọ́ ń bẹ láàyè ẹ̀ máa bọ̀ sílé ṣe arádẹ̀mí náà 351b iṣẹ́ rí ìdímù ní wọn kó sí government school tó wà ní ìdún yẹn gangan àwà ìwọ tó bá ti ń bọ̀ ṣáàtì máa bọ̀ tẹ́fún nọmba tí ọmọ tọ́ sí tọba ń bọ̀ ó ní 08038 38 97 0803 788 3897. Tẹ́fún nọmba ẹlẹ́tú wa máa pèsè tó bá ń bọ̀ wá bá wa 08082 72141. Tẹ́fún nọmba ẹlẹ́tú lẹ́ẹ̀kan sí ó ní 08082 72141. Ìyẹn ni WhatsApp nọmba wa tó lè jẹ́ mẹ́sẹ́jì sí wọ́táwọ̀ ká bá ń bájà táǹpẹ̀ rheumatism and arthritism gbogbo bá ṣe ń ṣe ọ́. Yálà wá wà nínú chọ́ọ̀tì wọ́n yẹn dìde kí òun wọ́n yẹn ìdẹ́kọ̀ ẹyin ọlọ́run àti ìyẹn ọdìde ó dògun ó fẹ́ dìde àwọn èèyàn ti yin ọlọ́run wọ́n gbọ́lọ́run tóbi tán tó dìde ó wà ní mọ́sálásí ó fẹ́ kí òun àti rùkú àti bẹ̀rẹ̀ ó dógún àìsàn wọ́ká ni wọ́n sá ti kàn sí mi nílé ara rẹ̀ ni. Ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì òun ni diabetes táǹpẹ̀ ní àtọ̀gbẹ. Yálà ìwọ tó bá sùn lálẹ́ kílẹ̀ tó mọ́ o máa ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀mẹfà ẹ̀mẹje kílẹ̀ tàbí tó bá wà lójúfò tó sùn ohun wàá máa tọ̀ ní ṣá wàá sà máa tọ̀ nígbà lóye wá rí pé òun wò ń gbẹ ẹ̀sìn diabetes ni a máa fakó máa rẹ̀yìn wá látinú a máa fakójú èèyàn tó máa sú iṣẹ́ diabetes táǹpẹ̀ ní àtọ̀gbẹ ló ń jẹ́bẹ̀. Àìsàn hypertension kẹta tí máa ń ṣèyàn òun náà ń pè ní ẹ̀jẹ̀ ríru a máa fa orí fífọ́ fún èèyàn a máa pè ní máa fọ́yàn wá a máa jẹ́ káyé èèyàn kó máa lù gbìngbìngbì a sì máa jẹ́ kó máa rẹ̀yìn wá látinú. Àìsàn hypertension yìí kò sì dá tó bá háì jù ó yára pààyàn ìwọ tí rẹ̀ bá diabetes táǹpẹ̀ ní àtọ̀gbẹ ló ń jẹ́bẹ̀. Àìsàn hypertension òun àìsàn ẹlẹ́ẹ̀kẹta tí máa ń ṣèyàn òun náà ń pè ní ẹ̀jẹ̀ ríru a máa fa orí fífọ́ fún èèyàn a máa jẹ́ kó máa fọ́yàn wá a máa jẹ́ káyé èèyàn kó máa lù gbìngbìngbì a sì máa jẹ́ kó máa rẹ̀yìn wá látinú. Àìsàn hypertension sì dá tó bá háì jù ó yára pààyàn ìwọ tí rẹ̀ bá ń ṣe ti tó òyìnbó pẹ̀ hypertension àwọn yorùbá ń pè ní ẹ̀jẹ̀ ríru ìwọ tí rẹ̀ bá ń ṣe àwọn àpẹẹrẹ tọ́mọ̀ rẹ̀ lọ fún o gbogbo àwọn tá à ń sọ fún wọn yìí ń táfi tẹ́sì rẹ̀ ń bẹ tó bá dé láàbọ̀ táfi mọ ìpele tí àwọn àìsàn yìí wà nú ara rẹ̀ tètè mọ̀ bọ̀ fúyà ìbọ̀ sílé iṣẹ́ arádẹ̀mí nọmba 351b. Lára àwọn mọ́tò láti ànàpá ní kó ní mọ́tò sọ̀rọ̀ ní ìhà ló bá kọjá àṣẹrí díẹ̀ ilé pẹ́ NNPC tó wà láfíà ìṣẹ́rí kó sọ̀ kalẹ̀ ńbẹ tó kọjú sí government school láti ní kó sọ̀ kalẹ̀ kọ pé nọ́mbà wa àbọ̀ gbà wọlé ni ó gbà wọlé ní kí ní mọ́tò sọ̀ kalẹ̀ ní ìdímù tó bá ti pé nọ́mbà wa àdá rẹ̀ tẹ̀tọ́ nọmba 351b. Tẹ́lifó nọmba wa tọ́ wàá pè tọ́ bá débẹ̀ náà ni 08378 3897 lẹ́ẹ̀kan sí 08038 3897. Tẹ́lifóònù nọmba wa ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òní wa olè tẹ́sí wa sórí ẹ̀ 08082212141. Tẹ́lifóònù nọmba wa tó jẹ́ òní WhatsApp wa tó lè pè wá sórí ẹ̀ náà 08082272141. Àjíǹde ara ó máa jẹ́ o àìsàn nípa mímọ́ kí n kú tí ọ̀rọ̀ mi fẹ́ ni.

0: ló mọ̀ ń pa ẹ̀ kí n kúrò lára rẹ ní kí n má bàa lè pa ọ ẹ̀sìn àwọ́ká yìí tó bá ń dá ọ láàmú tètè máa bọ̀ sí iléeṣẹ́ wa àwọ́ká a máa rìn káàkiri nínú ara a máa jẹ káàkiri gbogbo inú egungun ara èèyàn a máa ṣegungun ẹni dọ̀lẹ́ a máa sọ̀rọ̀ sàn gan a máa ṣèyàn kí èèyàn má lè rìn láti ibìkan síbìkan àti ìrìn òdogun wàhálà ní ti bẹ̀rẹ̀ òdogun ìwọ tí àwọ́ká yìí bá ti ń ṣe tètè kàn sí iléeṣẹ́ aládẹ̀mí a mọ̀ ń pa ẹ̀kọ́ gan àyẹ̀wò sì wà a ní nǹkan ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣàyẹ̀wò fún ọ dára àyà tí wọn ò fi rí pé tá a máa ṣàyẹ̀wò a mọ̀ stage kíní dá ibi tọ́jú rẹ a ṣe treatment fún ọ látọjú fún ọ lórí ẹ pẹ̀lú ìgbọràn tó ṣe bí àtẹgbò ní o tó bá ti dọ́dọ̀ wa lẹ́yìn ilé àìsàn kan bẹ̀ tá à ń pè ní àìsàn ìbálòpọ̀ olóyìnbó ń pè ní infection à ń pè ní gbà à ń pè ní àwọn ìbálòpọ̀ nílẹ̀ yorùbá ìwọ tí ilé ìbáṣe a máa ṣe ohun tó pọ̀ nínú ayé ẹni kódà máa fà tọmọkùnrin ò ní le le ṣe tó dáadáa àbálòpọ̀ yìí àwọn àpẹẹrẹ tọmọ rí ètò ajóbìnrin nínú kí nǹkan ọmọkùnrin ọmọ yín ọmọkùnrin àbí kójú ara máa bẹ ọwọ́ ọmọ obìnrin àwọn nǹkan oríṣiríṣiríṣiríṣi ọmọ àgọ́ ara bí kójú ara máa táwọ́ tó bá bẹ́tọ̀ àbọ́kùnrin náà tó bá ṣẹ̀tọ̀ kójú ara máa tá àbí kó bájú wáìt àbí kó wáìt pé kí inú rẹ̀ kó máa kùn kí sàbẹ̀ inú kó máa kán kí gbogbo ara kó máa kígbó kí gbogbo odò abẹ́rẹ́ kó máa kán ìwọ tí ó lè bá ti ń ṣe àìsàn pension nìyẹn tó bá ti pẹ́ lára ó máa ń di staphylococcus tó bá ti pẹ́ lára ó máa ń di siblings tó ti bójú tó kódà ẹni tí ò bá rọ́mọ bí tó bá jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣègbé àwọn tí ò bá rọ́mọ bí ìwọ máa bọ̀ àwọn àìsàn yìí ń fa ìdíwọ́ fọkùnrin tí ó jẹ́ kí àtọ̀ ọmọkùnrin sàn tàbí kó má fi tó bó ṣe kó dẹ̀ máa ń fa kí àìtọ́ kí ọmọbìnrin náà máa ń fa ìju oríṣiríṣi nǹkan ló máa ń fà sára ọmọbìnrin ó lè fa ìju ó lè fa kí ìbẹ̀lúmbà tóbi obìnrin kó lanú lẹ̀ ìwọ tí àìsàn ìfẹ́sàn bá ṣe tètè máa bọ̀ wá bákan náà wá ní egbògi kan lè ṣe wá fún ọkùnrin tó ọ̀rẹ́ ṣe tó dáadáa egbògi ní agbára gan dáàbò lẹ ni yálà yóò ládà àyà rẹ o lè ṣe déédéé níwájú àyà rẹ àbọ̀ tí ẹ wá lólùfẹ́ kan tá a jọ ń ṣeré àti wá ṣe léwá ti ṣe bí ẹ̀ka báwo ti dálẹ̀ jẹ́ bí ọ̀pẹ́ tí ná mú ọ̀rẹ́ ṣe tó dáadáa máa bọ̀ wá sí iléeṣẹ́ arádẹ̀mí nọmba 351b ìṣímùláwa o egbògi yìí tó bá gbé sára tán ìyàwó rẹ mọ ìyànjọ kejì ni pé egbògi tó ìyàwó rẹ mọ kan sára sí ọ ni tó bá gba egbògi sára obí oyin bí a lọ́sìmọ̀ ṣeré ọ̀fẹ́ fún ìyàwó rẹ tẹlifóònù nọmba mi náà kan sí nítorí pé kò sí àlàyé púpọ̀ fún wa 0803-788-3897 tẹlifóònù nọmba ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òyìnbó wa 0808-227-141 telephone number elekeji o ni whatsapp wa tele kan wa kan si wa nbe 0808-227-141 ajinde ara omo je wa o number 351b ise jimu ni ile wa sa ti pe mi sori ago gbogbo ohun to ma se wo ninu agun ta nso yi to ma je ti e nbe to ba de ayewo nbe ta se fun won lofe ni anida ko ba ayewo re pelu ogbo na a si se toju fun to gbadun ajinde ara omo je aisan nipa mimo kan pa ni o kini si ta kin tu o sile ni o aisan ara o ni ba ti wa je
1: 0808-227-241 0808-227-241 ilẹ̀ lè fi send the WhatsApp message sí wọn.

08 0 7 3 3 1 4 1 80 0 8 0 8 9 43 85 86 0 8 0 8 9 43 85 86 ìgbà tẹ́lẹ̀ òní ni o ìgbà ló dẹ̀rọ̀ ó sì fi fàájì sí. Ayé ìbálẹ̀.

0: Aju.
1: Allah.

Lo jẹ ko fẹ mọ, bóyá o fún mi lọ jẹ fẹ mọ, kò bá lè fọwọ́ jẹ jíjẹ.

What do you get that? Go see your king.